0: Ekaaro aku ojumo re
1: ibola chi onye oma na egenti kubochi ta
0: mitara ge mkpuru oma
2: jamaa barkan mu da asuba mune muku fata samu rana mai tarin albarka amin
3: ojumo bati ma ifeso wa pogola ba ma gba ojo pa gbe de bi o fe afiju radio afede beyo apate de oku fofo agbede amo wi ohun to ba jora won la wa bi di won ara won nile ise radio ti wa awon eyan to dan to dalenu dalo ni pede ife so wa po amejeje 92.9 awara pede kinu elede odun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́nbélé níbi ká má fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa níbẹ̀ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀

0: Adéfẹ́mi Ajídúrós láàrin ìfẹ́ sọwọ́pọ̀ kárí ayé. Ẹ káàárọ̀, ẹ kú ojú mọ́mọ́ láti lè ṣe ẹ̀bọ́n Adéfẹ́mi Ajídúrós náà. Òun náà ni a ti ń fi yín. Ẹ̀yin náà ni Sunday àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún 2026. Àdúrà wa túbọ̀ gbà lágbára Ọlọ́run wa, ká máa dúpẹ́, ká máa yìn, ká máa fi ọpẹ́ ohun ìyìn ògo fún Olúwa ọba tó pa wá mọ́ tó dá wa sí. Tètè ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà láti lè ṣe Bonde FM. Òun náà ni a ti ń kiyín. A máa wọnú àdúrà wa lọ ní ṣísẹ̀-n-tẹ̀lé. Lẹ́yìn àwọn ètò wa, bó ṣe a máa lọ, a máa nà án sórí afẹ́fẹ́. Olúfúnkẹ́ Wúrà Ọládìsá lorúkọ tèmi. O àpò oṣù tuntun, oṣù yìí a tù wá lára lágbára Ọlọ́run wa. Ká máa wọnú àwọn àdúrà wa lọ.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ọba akọ́dá àti aṣẹ̀dá ohun gbogbo. A gbé orúkọ mímọ́ yín ga fún ìwàláyé wa títí di òní. A wọnú oṣù tuntun ní ayọ̀ àti àlàáfíà. Kókó àdúrà òwúrọ̀ yìí ni ọpẹ́ oṣù tuntun. Kìí ṣe mímọ́ ṣe wa la fi di òní, oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Láì jẹ́ pé oore ọ̀fẹ́ Ọlọ́run, kò sí ẹ̀dá kan tó lè wà láyé. Psalm 137:1 Psalm 136 sọ wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹ̀yin olùgbọ́ mi, ẹ jẹ́ kí a dúpẹ́ fún ìdásí ẹ̀mí wa, pàápàá Ọlọ́run kò gbàgbé orílẹ̀-èdè wa. Ìjíjà àrásán Ọlọ́run gbà wá lọ́wọ́ ìjì ayé, omi ayé kò gbé wa lọ. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí pé ẹnu ọpẹ́ yín kò ní kan. A ó máa ṣe ọpẹ́ títí ọpẹ́ ò ní kúrò lẹ́nu wa. Mo wá gbàdúrà fún yín ní òwúrọ̀ yìí. A ó fi ayọ̀ la oṣù náà já, a ó fi ayọ̀ la ọdún náà já. Ohun ọpẹ́, ohun ayọ̀ kò ní dásẹ̀ nínú ilé yín. Ọkàn yín yóò balẹ̀, ẹ̀yin iléeṣẹ́ Bonde FM. Ọpẹ́ kò ní kúrò nínú ìdílé yín. Ohun ayọ̀ là ń gbọ́ nínú àgọ́ àwọn olódodo. Ohun ayọ̀ là ń mọ gbọ́ nínú ilé yín àti nínú iléeṣẹ́ yín. A ó bá orílẹ̀-èdè ya ayọ̀ ọpẹ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì ayọ̀ ni o.
2: Bonde FM 92.9.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tọ́, mo kí gbogbo ọmọ ìyá mi lórílẹ̀-èdè Nàìjíríà pátápátá látòkè délẹ̀. Ọ̀rọ̀ wa ò ní dàrú ohun àlùbáríkà ọ̀la nábì. Gbogbo wa ká tún tẹ́tí sí wa lákòókò yìí ní ìkànnì tá a wà yí Bonde FM 92.9. ọmọ ìyá yín tó fẹ́ bá yín sọ̀rọ̀ náà ni Ìmáàmù Zainul Abidin Abdul Hamid. Tọ́, èyí tá a tún fẹ́ fi tara wa jílé ni pé nǹkan márùn-ún kan ń bẹ tọ́já sí pé Láísá ti fi dunìyà. O ò lè bá pàdé láyé o. Gbogbo èèyàn ní sọ́gbù àti rí nǹkan lóòótọ́, àmọ́ nẹ́gẹ́tífù ẹ̀ ni ọmọ rí, kò lè rí pọ́sítífù ẹ̀ láéláé. Kí ni nǹkan náà? Márùn-ún ni nǹkan náà, márùn-ún. Àmọ́ bá a bá lè sọ méjì lé ní àbí mẹ́ta, a tún sọ yòókù tọ́ báyá. Alákọ̀ọ́kọ́ ni pé lánà já àtàmínà lè máa òtì, àyè wà láṣìfà àfilè máa òtì. Nínú nǹkan márùn-ún tí mo wí pé o lè rí láyé yìí, o lè rí pọ́sítífù ẹ̀, nẹ́gẹ́tífù lọ́mọ rí. Alákọ̀ọ́kọ́ náà ni pé kò sí sinmi, kò sí sinmi lórí ọ̀rọ̀ ikú. Àbí kọ́ sọ pé ọ fẹ́ wá ìwòsàn sí ikú, àbọ̀ fẹ́ wá ọ̀nà àbáyọ fún ikú, o lè rí o. O lè rí o, kọ́ sọ pé mo fẹ́ sinmi fún kú pé kọ́kàn rí ọ balẹ̀ lórí ikú. Mo ò ní kú, o lè rí. Bẹ́ẹ̀ni ẹ bá gùn nẹ́gẹ́tífù lórí kì í ṣe pọ́sítífù. Bọ́ bá lóògùn kan lọ ń wá, àbí ṣìfà ìwòsàn kan lọ ń wá nítorí ikú kíkú mọ́ bá pa ọ́, o lè rí o. Kò sóògùn ikú o, kò sóògùn ikú bí ti wulẹ̀ ọmọ. Ọlọ́run ní iná lè máa tà aládìí tẹ́fì rúnà mínìmù fa iná humula kí ikùn. Kò sí bí o ṣe lè sá fún kú tó bí ti wulẹ̀ ọmọ. Bí tó ti pàdé ẹ̀ bí tó lérò gan ni. Tásìkò bá tó, Ọlọ́run jẹ́ mi gbogbo wa ogún o. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni pé lára hátà fi dúnìyà. Ẹ rí pé ráhátà ni mo sọ, n sọ pé lára hátù. Láti mo lò ń bẹ ńlá istigiraki ni alijinsi ìyà. Láàpẹ́ láyé-láyé, o ò lè nísìnmísẹ́ fi dúnìyà nílé ayé. Ọlọ́run já nísìnmí tá à ń ṣàdúrà rẹ̀ nẹ́gẹ́tífù ni. Kò sí sinmi kankan torí gbogbo tá a rí a máa wá kí láyé tá a bá ní tán. A tún lójú kòkòrò àti máa wá mi náà. Ẹ gbogbo ọ̀tọ́ wa ń pò, wọn ò fẹ́ fi pòólẹ̀. Tí ọ̀yẹ́ kan sinmi pẹ̀lú tí ẹ ní, àmọ́ wo lè sinmi dúnìyà mọ̀lẹ́rúnà. Èpè ti ń jalé ayé tẹ́lẹ̀ pé ilé ayé yìí o, ilé kan téèyàn ò lè sinmi ń bẹ̀ ní. Ìsinmi ilé ayé nẹ́gẹ́tífù ni. Torí ìdí èyí jẹ̀mọ́, Eda kun tori Olorun tori Annabi wa Muhammad sallallahu alaihi wasallam e ja wa yin ni won ba o le nisin ni positively ile aye won ba nto ba ni nkan oni ti e o koto koto lo me yan ma baki o dijo to ba wo sare njo ba wo sare aha lo to nisin ni to ba se daada laye to sesin laye yo nisin bi o tun ba se daada laye ti o sesin iya ise bere fun ni o Olorun ma je wa ya o le se radio Bond FM 92.9 Olorun ma je o ba je o Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Bond FM 92.9.
4: Ni lojo aiku ile ise Bond FM o ni jona iku to yawo ode pa yin gbomo gbomo one gbomo yin o a ni gbe yin gbin lojiji agbe ne pa oni gbe yin pa o to koro ko doko ro ko to oni je ti yin o jade ko le wole de ni rorun oni je ti yin o oni lojo aiku iku buruku iku ofo lori omo lori oko lori aya edumore ko ba re birikiti kuro lori yin o ile ise Bond FM oni daru iwure to ni yo waye latenu emi omo yin oloye ifakayode ageku ejo lati idi oro ni motion ifata ba bi bara wa soro loni ela npe ni oyeku meji iku arun ofo idamu edumore ko mojo yale wa tomo tomo ifa oyeku meji latenu emi omo yin oloye ifakayode ageku ejo loni awuruku madagba odundun kun ni woran omo kekeke pejo lejejigbo mekun tori akodoro ori eran iku ni ma teri igba ma pagba iku ni ma teri awo ma fawo ya gberegede iku buse gbede buse gede olohun olo re payun re lo meje ko eta odoku alawo oni iku to lohun payun re o le pa mi o oyeye birikiti ewo bi ku seye lori awo oyeye arun to lo sayun re o le sayun re mo o oyeye birikiti ewo bi ku seye lori awo oyeye ofoko ofokan to lo sayun re o le sayun re mo o oyeye ewo biriku seye lori awo oyeye iku te pa gba iku one pa yin o iku te pa wo iku one pa yin o idamu to ntofo tin jalu won lotun jalu won losi edumore oni jo jale wa tomo tomo yo ri be yo se be oni odu aiku iku one pa wa o oruko mi oye pada oloye ifakayode ageku ego nle mi nje o omo bibi ilu adu ekiti lati idi oro ni motion ire o ire kabiti
2: Bond FM 92.9
5: Adegun Adeniyi de egbe ranle dide eni to ba ti so dide loju orun oro pataki le mimu wa nile toni to mo egbe ranle dide ka jo gbora waye dada imore fun omo lewe gbogbo omo lewe eya mi leti yin ori ogbon ni mo mu wa fun yin ori ogbon to le se yin lore oro pataki to le gbe yin depo nla ni mo fe fi gba yin ni moran eko se koko eko si se pataki laye omo to ba la fori ti yo saseyege to da eyin omo ilewe e ma foro ilewe yin se yeye rara ere nbe nibe nigbeyin gbogbo omo to ba di lawyer to ba dadajo won foro eko won sere lo je ni won fi deni giga abo eko owulo rara to ba fe di gomina lola o je foti so ohun ti won so fun o eko ni gbe ni depo nla eko ni je kara ilu po nile feti sin ti won ba e so eko se koko eko si se pataki laye to ba fe deni to wule lori ilede ipo aladara pupo ni tooto omo to ba kawe omo won ni lai koja kilo ti ma ye ipo aladara pupo ni tooto omo ti o ba kawe kilo fe gbe depo nla mo fe ko koju mo iwe re kile aye to wa ko da fun emi o ni fe ko ba won dagba aru ni popo feti sile gboro pataki apa lara igunpa ni iye kan iya nbe fomo ti o gbo ekun nbe fomo to nsakiri ma fowuro sere ore mi ojojumo ni won so eko se koko eko si se pataki laye fomo to ba fe ni lakaye gbogbo awon omo ti won jo bi olagbole opo ninu won lo kawe akayege lo je laye won fi da iwo wa se baba sa ni popo ah eyo omo ilewe eyin loro nba wi e feti si nti won ba nko yin o omo to ba fe di ambassador to fe dadajo to fe di dokita leyin wa ola to fe di professor fetisun to mo gbadege sin ba so imore re fun gbogbo omo ilewe pata aboro la so fo mo oluabi to ba denu yero si dodidi to ba fe ni lari lojo waju wa gbo n to mo gbadege sin so fo eko se koko eko si se pataki laye fo omo to ba fe ni la kaye to ba ni ta lo soro ijile toni e gbe fun o pe ade ni yo omo bibi inu gbadege sin ti o bi ni atori wese ni iji oni mi atori wese be ni imeso ni mi omo atese we kankan ipade tun di ojo mi ka tun ma gbora wa pe layo.

Kéde ìsìndúpẹ́ bàtàkì. Ẹ wọnú ilẹ̀kùn rẹ̀ pẹ̀lú ọpẹ́. Ní ìjọ High Tower Global Church, number 11/15, Adébọ̀wá Lekloss, Baruwa, Ìbàjá, Lagos. Olúwa ti ṣẹ́ lọ́pọ̀lọpọ̀, owó tó kí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ wá bá wa kọrin yìí. Ẹ wá jẹ́rìí, ẹ wá fi ọpẹ́ bọ́. Àkòrí ọpẹ́ bàtàkì. A dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí tí ó ṣe é, nítorí tí àánú rẹ̀ dúró títí láé. Sunday àkọ́kọ́ nínú oṣù karùn-ún nínú ọdún 2026. Ìsìn àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní ago 7 sí ago 9 àárọ̀. Ní kété tí ìsìn àkọ́kọ́ bá parí ni a bọ́ sí ìsìn kejì ní ago 9 sí ago 11 òwúrọ̀. Olùgbàlejò ọjọ́ náà ni Wòlíì Àgbáyé ni Prophet Rufus Ọláwálé Ìkọ̀tún. A ní àwọn ọkọ̀ ọ̀fẹ́ wa níbi gbogbo ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. Ẹ gbọ́ Pastor Remi fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọkọ̀ ọ̀fẹ́ wa yìí 081-36-307-945. Má jẹ́ kí ọpẹ́ rẹ kọjá rẹ o. Wá pẹ̀lú ìdílé rẹ àti ọ̀rẹ́ àti ará àti ojúlùmọ̀. Ọlọ́run yóò bùkún yín, ọ̀rọ̀ rẹ ti yíyan.

0: Blunt FM 92.9. Ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Blunt FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé bẹ́ẹ̀ náà ni ó apò oṣù tuntun. Ohun ọ̀tun ohun ara ohun ìyanu òun náà ni Ọlọ́run máa ṣe nínú ayé wa nínú oṣù karùn yìí lágbára Ọlọ́run ọba. Bá aago márùn-ún ṣe ń lù láti lè ṣe Blunt FM 92.9 ká máa lọ sórí ètò orin ìyìnlógo pẹ̀lú Sunday Ayọ̀túndé Ọbẹ̀.

0: ọlọ́run yẹn ti farahàn nínú iná ó farahàn láyé Mósè. Wọ́n ní iná jókòó kòkòjó agbára ọlọ́run ni. Iná orí pẹpẹ gbogbo àdúrà iná orí pẹpẹ ayé rẹ ò ní kú. Ọlọ́run ti farahàn nínú iná. Elijah gbàdúrà ọlọ́run Mósè Morímọládé ọlọ́run Sáyọ́nì ọlọ́run Elijah ọlọ́run Elisalénẹ. Mósè gbàdúrà, Dánielì gbàdúrà, Elijah gbàdúrà. Ó ní ọlọ́run tó bá fi ná dáhùn àdúrà òun ni ọlọ́run. Mo gbàdúrà ọlọ́run máa fi ná dáhùn àdúrà rẹ. Agbára iná orí pẹpẹ rẹ agbára náà ò ní rẹ̀yìn. Ẹ̀mí àti agbára tí iná orí pẹpẹ rẹ tó fi máa jó lórúkọ Jésù Olúwa yọ̀ǹda fún ọ. Àwọn tí ìrẹ̀wẹ̀sì bá mú iná orí pẹpẹ wọ́n ń jó àjò rẹ̀yìn. Mo gbàdúrà ìrẹ̀wẹ̀sì ọ̀rọ̀ Ọlọ́run ò ní mú ọ. Ìrẹ̀wẹ̀sì àdúrà ò ní mú ọ. Iná orí pẹpẹ ayé rẹ máa jó. A máa jó síwájú. Agbára àdúrà àti àwẹ̀ owó ọnú ayé rẹ. Ògùn ayé rẹ máa búyọ. Ìyanu máa farahàn. O máa yin Ọlọ́run lógo. Gbogbo ọkàn tí ń gbọ́ mi mo gbàdúrà iná orí pẹpẹ yín ò ní kú. Ayé yín máa tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbé ọwọ́ ètò yìí sókè ọ̀run máa gbé ọwọ́ yín sókè. Ọlọ́run Sáyọ́nì máa gbé yín sókè. Ọlọ́run Elisalénẹ máa gbé yín sókè. Ayé yín máa ní ìtumọ̀. Ògùn yín sì máa búyọ. Ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Ògo ni fún Ọlọ́run wa lókè ọ̀run. Lónìí a ó bá wa sọ̀rọ̀. Ọlọ́run tó sọ wípé iná orí pẹpẹ kò gbọdọ̀ kú. Fire on the altar must not die. As a Christian, your fire must be burning. Olúwa ló pàṣẹ náà. Mo gbàdúrà orí ọ̀fẹ́ tí iná orí pẹpẹ ayé rẹ máa jó. Olọ́fẹ́ Olúwa yọ̀ǹda fún ọ. Ẹ jẹ́ ká wo ohun tí Ọlọ́run sọ nínú Bíbélì Levítíkù orí kẹfà ẹsẹ̀ kejìlá àti ìkẹtàlá.
1: Kí iná orí pẹpẹ náà kí ó sì máa jó lórí rẹ̀. Kí a má ṣe pa á. Kí àlùfáà kí ó sì máa koná igi orí rẹ̀. Ní òwúrọ̀ kí ó sì tó ẹbọ sísun sórí rẹ̀. Kí ó sì máa sun ọrẹ ẹbọ àlàáfíà lórí rẹ̀. Kí iná kí ó máa jó títí lórí pẹpẹ náà kò gbọdọ̀ kú láyé.
0: Ọlọ́run ló pàṣẹ pé iná orí pẹpẹ yẹn ò gbọdọ̀ kú. Ẹni tí iná orí pẹpẹ rẹ bá ti kú, ọ̀tá gba agbára lọ́wọ́ rẹ̀ nìyẹn. Iná orí pẹpẹ ayé rẹ̀ ò gbọdọ̀ kú gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Ó láti máa dá iná, wàá máa figi sí. Àdúrà rẹ̀ á máa lọ, àwẹ̀ rẹ̀ á máa lọ. Orin àdúrà rẹ̀ á máa lọ, iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ á máa lọ, iṣẹ́ ìsìn rẹ̀ á máa lọ. Lórúkọ Jésù mo gbàdúrà, ayé ò ní pa orí pẹpẹ rẹ̀. Amen. Orin kan sọ pé bí ayé bá fẹ́ pa fìtílà rẹ, ó ní kò dìde kó gbé fìtílà Jésù. Fìtílà Jésù òun ló jó nínú gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn ènìyàn tó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà. Kí ni pẹpẹ? Pẹpẹ jẹ́ ibi tí a yà sọ́tọ̀ láti máa rú ẹbọ sí Ọlọ́run tàbí òrìṣà tàbí àwọn ẹ̀mí mìíràn tó ga ju ènìyàn lọ. Pẹpẹ tó wà ní ilé àdúrà ó wà fún ìrúbọ, ó jẹ́ àpẹẹrẹ àmì Ọlọ́run. Ibi tí a ti ń gbàdúrà sí Ọlọ́run àfojúrí nìyẹn. Pẹpẹ kan wà tí a kò fojúrí òun ni pẹpẹ ọkàn ayé wa. Pẹpẹ ọkàn ayé wa òun ni pẹpẹ tí a kò fojúrí. Bá a ṣe kọ́ ní Kọ́ríntì kíni orí mẹ́ta ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe àti pé ẹ̀mí Ọlọ́run gbé nìyìn. Tẹ́ḿpìlì ọkàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ òun ni pẹpẹ wa. Ayé wa, ìlú wa, ìjọ wa, àti orílẹ̀-èdè wa nílò agbára Ọlọ́run nípasẹ̀ ìfarahàn iná orí pẹpẹ lórí ayé wa. Bí a ò bá kígbe sí Ọlọ́run kó ran orílẹ̀-èdè wa lọ́wọ́ láti inú pẹpẹ wa, àyípadà ò lè dé. Bí ò bá kígbe gẹ́gẹ́ bí Jébẹ́sì ṣe kígbe, kí iná ayé fẹ́ pa orí pẹpẹ Jébẹ́sì ó kígbe ní pẹpẹ rẹ̀, Ọlọ́run sì dá sí ọ̀rọ̀ ayé rẹ̀. Èmi àti ìwọ pẹpẹ ayé wa ni tẹ́ḿpìlì ọkàn wa. Ó ń láti jẹ́ mímọ́ kí a bá lè képe Ọlọ́run nínú ìwà mímọ́. Torí Ọlọ́run mímọ́ ni ẹlẹ́sẹ̀ ò lè súnmọ́. Ó fẹ́ ẹlẹ́sẹ̀ fún ìrònú padà ṣùgbọ́n ó kórìíra ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà iná pẹpẹ ayé rẹ ò ní kú. Bí agbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ nípa iná orí pẹpẹ, àyípadà àwọ̀ inú ayé wa, àwọ̀ ìlú wa, àwọ̀ ìjọ wa, àwọ̀ orílẹ̀-èdè wa. A láti dá iná orí pẹpẹ wa kó máa jó nípasẹ̀ àdúrà àti àwẹ̀ kí àyípadà kó lè dé. Mo gbàdúrà orí ọ̀fẹ́ yìí Ọlọ́run yọ̀ǹda. Àwọn ènìyàn ni ìjọ Ọlọ́run. Àwọn building tari just a physical thing. Ohun ti afojuri ni ṣùgbọ́n àwọn ènìyàn mímọ́ tí a ń pe Ọlọ́run níbi mímọ́. Àwa ni ìjọ Ọlọ́run. A ní láti gbé ìgbé ayé mímọ́. Èyí tí kò ní àbàwọ́n kí iná Ọlọ́run kó lè máa jó ní pẹ̀pẹ̀ ayé wa. Hebrews 13:15. Ó ní ìjẹ́ nípasẹ̀ rẹ̀. Ẹ jẹ́ ká máa rú ẹbọ yìí sí Ọlọ́run nígbà gbogbo. Ẹbọ yìí tá ń rú yìí láti inú ọkàn wa yìí. Ó ní èyí ni èso ète ọkàn wa èyí tí ń jẹ́wọ́ orúkọ Ọlọ́run. A ó ṣe èyí nígbà tí a bá ń wá sọ́dọ̀ Ọlọ́run nínú pẹpẹ ọkàn wa tá ń rú ẹbọ pẹ́, ẹbọ ìyìn, ẹbọ àdúrà. Sọ́dọ̀ Ọlọ́run. Iná pẹpẹ onígbàgbọ́ tó ń gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ ní ẹ̀mí àti lótìtọ́ kò gbọdọ̀ kú torí pé Ọlọ́run a máa bomirin ọkàn wa, a máa borin ayé wa, a máa borin iṣẹ́ ìránṣẹ́ wa. Mo gbàdúrà ìwọ tó onígbàgbọ́ ayé ò ní paná pẹpẹ ọkàn rẹ. Fún àpẹẹrẹ, Bíbélì sọ̀rọ̀ nípa pẹpẹ ní ìwé Genesis 8:2. Lẹ́yìn ìgbà tí ẹ̀kún omi kúrò, wọ́n ní Noa òmọ̀ pẹpẹ fún Ọlọ́run rú ẹbọ. Àwọn ohun mímọ́ èyí tó wà nínú ọkọ̀ yẹn ní oríṣiríṣi ẹ̀yà òun ni Noa lò tó fi rú ẹbọ sí Ọlọ́run. Àwọn ìránṣẹ́ Ọlọ́run bí Abrahamu, bí Isaaci, bí Jakobu, bí Mose, gbogbo wọn mọ̀ pẹpẹ fún àpẹẹrẹ láti jẹ́ ohun ìrúbọ fún Ọlọ́run. Oríṣiríṣi pẹpẹ ló wà fún ọ̀tọ̀ọ̀tọ̀ ìrúbọ. Ìrúbọ ẹ̀ṣẹ́ wà, ìrúbọ ìyàsímímọ́ wà, ìrúbọ àdúrà wà, ìrúbọ ìgbélésókè wà. Oríṣiríṣi yẹn làwọn mọ́sẹ́lì lu ní àkókò tí wọn. Pẹpẹ tínú Ọlọ́run dùn sí òun ni pẹpẹ mímọ́. Dávidi sọ̀rọ̀ ní Psalm 26:6. Ó ní èmi ò wẹ ọwọ́ mi lé àìlẹ́sẹ̀. Bẹ́ẹ̀ lèmi ò sì yí pẹpẹ rẹ ká Olúwa. A ń láti jẹ́ mímọ́ kí a tó lè rú ẹbọ mímọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run. Mo sì gbàdúrà orí ọ̀fẹ́ tó máa fi jẹ́ mímọ́, ọ̀run máa yọ̀ǹda fún ọ. Psalm 24:3-4. Dávidi níta ni yóò gorí òkè Olúwa lọ. Ó níta ni yóò dúró níbi mímọ́ rẹ̀. Ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkọ rẹ̀ sókè sí asá tí kò sì búra ìtàn. Ó ní òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àtòdìrò lọ́wọ́ Ọlọ́run gbà lára rẹ̀. Ní ayé Elija, Ọlọ́run dojú ti pẹpẹ Bálì torí pẹpẹ àìmọ́ni. Àwọn wòlíì Bálì ké pe Ọlọ́run, Ọlọ́run ò gbọ́. Ṣùgbọ́n nígbà tí àkókò tó ní àwọn ọba kíní 22:25, wọ́n ní Elija pe àwọn wòlíì Bálì oníkan súnmọ́ tòsí. Pẹpẹ tí wọ́n ti bàjẹ́, tán ti fi ẹ̀ṣẹ̀ bàjẹ́, tán ti fi ìríra bàjẹ́, tán ti fi àìgbọràn bàjẹ́, wọ́n ní Elija tún pẹpẹ náà ṣe. Ó wá da omi sí, ó mú òkúta gẹ́gẹ́ bí ẹ̀yà ọmọ Ísíráẹlì 12. Wọ́n ní wá ké pe Ọlọ́run. Ọlọ́run wá fi iná, ó wá fi dáhùn àdúrà náà. Gbogbo àdúrà Ọlọ́run máa fi iná dáhùn àdúrà rẹ. Àmín. Àlẹ́ Elija ṣe ìwẹ̀nùmọ́ pẹpẹ náà, àyípadà sì dé, ìyanu ṣẹlẹ̀, iná sọ̀kalẹ̀, ó sì jẹ ẹbọ náà, gbogbogun ayé rẹ̀, iná ọ̀run jó wọn run. A ní láti gba ẹ̀mí mímọ́ láàyè láti máa darí ayé wa. Exodus 13:21. Wọ́n ní ọ̀sán Olúwa fi awọ sánmà ó fi ń ṣíwájú àwọn ọmọ Ísíráẹlì. Ní òru ó fi ọwọ́ iná ló fi ṣíwájú wọn nítorí pé pẹpẹ Ọlọ́run wà láàrin wọn, ibi àdúrà wà láàrin wọn, orúkọ Ọlọ́run wà láàrin wọn. Àpótí ẹ̀rí yẹn àmì pẹpẹ Ọlọ́run ni láàrin àwọn ọmọ Ísíráẹlì. Mo sì gbàdúrà Ọlọ́run máa jà fún ọ. Àmín. O nílò ìtara fún Ọlọ́run láti ṣiṣẹ́ fún Ọlọ́run kí ayé rẹ kó lè ní ìtumọ̀. Mo sì gbàdúrà fún ọ lórúkọ Jésù. Ìtara tí ayé rẹ nílò, èyí tí pẹpẹ ayé rẹ ò fi ní bàjẹ́, tí iná pẹpẹ náà fi máa jó, ọ̀run máa yọ̀ǹda fún ọ. Ẹ̀mí mímọ́ láyé rẹ nílò, gba ẹ̀mí mímọ́ lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ máa tún ayé rẹ ṣe. Àbọ̀ Ọlọ́run á wà lórí rẹ. Jésù Olúwa wá.
2: Fọláṣadé, owó Yẹmí.
1: Iná orí pẹpẹ mi kò gbọdọ̀ kú. Àti gbìmí sórí lẹ́dí rere. Fìtílà àtàgbé sórí òsùn wọn kò ní farasí. Ẹnu Olúwa o láti sọ.

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọ wa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itoken Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí o ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyá nínú ayé rẹ̀ aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ jésù olúwa wa.
1: Nínú ìwé mímọ́ Dáwídì wípé ohun òun nìwọ yóò máa gbọ́ ní kùtùkùtù òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidun SA bí àdúrà iná ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkorojú ní CNA Church of Zion International 30 Ayé Gbajẹjẹ Street Majidun SA Majidun Korodu kò tó síbẹ̀ tó bá dọjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itoken Road ní Falafa níbi tí ó ti máa pàdé wòlíì awíkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn èèyàn ẹ̀ṣọ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: ẹkú ojúmọ gbogbo olólùfẹ kókó ní iléeṣẹ bond fm àjíre bí o ẹsìn kú ìsinmi ológun òní tí í ṣe ọjọ sunday ọjọ kẹta oṣù karùnún ọdún 2026 ọpẹ ló yẹ wá o ẹjẹ a máa dúpẹ torí pé àánú la rí gbà wẹrẹwẹrẹ rẹ ọdún iná mà tó lọrùn kí ọlọrun ọba kó mú wa lọdún ìjà o láyé ìsàkárí kí ó náà sí dáná kò bá a bá dúpẹ rí àná rí omi ìgbà òní náà ní ọjọ kẹẹẹdógún dún kàhádà 1447 AH àdúrà wọn gbà o ẹ má jẹ ká nìyẹn wọn pa o ilé ìlàgàn rí ta fọlí sórí kókóró ìfún ti àárọ ìyá tó tó yìí ó sì dùn ojoojúmọ ni kókóró iléeṣẹ bọọdẹ fẹẹ ń dùn kò ní kan olóòtú fún tààrọ yìí tèmi tọpẹ ajá ìmẹmẹ sunu life and direct new bákan náà fún kí aya àdìsá náà wà ń kalẹ ẹnjìnì adésínà ẹlẹrìn ẹyẹ àgbàgbére o ìyẹn ẹnjìnì ajẹjẹ lowó adúpẹlú àti ẹnjìnì ìrékefè sínú olúbọdọdọ sínú àlọ tí wúlò ìfidọdọ wọn abẹ atánbi gáàdì àbáwọlé àbájáde àmọ lóore mafudini olú igi náà lórúkọ tẹmí jẹ ẹka sọ kọngàn sínú láàárọ ìka nǹkan tó lè máa fọ jáde sunday tribune wà pẹlú mi dimisha náà gbẹyìn àti gbẹrẹgbọ ẹnì kejì mi.
1: ẹ kú ojú ọgbọn olólùfẹ iléeṣẹ bond fm gbogbo olólùfẹ kókó ní ìwé ìròyìn bíbélì ni nínú gbogbo ká máa dúpẹ àwọn àgbà lọwọ bọ wọn ní ọpẹ ní pẹni sáyé àwọn olóde ògbólú ìyìn náà ní fún ọ ní ìyàwó olóde ìbàrà dáfọ agbóṣàṣà tí í ṣe awọ alára bù fún àmọràn jìjì tí í ṣe awọ ajérò tí wọn ń fojoojúmọ bèrè gbogbo lọwọ ọlọrun tí wọn kì í fọjọ kan dúpẹ wọn wá ní kí lóde tó ń gbogbo òrí bó ṣe ń rí kí lóde tó ń gbogbo òtò bó ṣe ń tò wọn méjì wọn fi kẹta àwọn gbalẹ aláwo lọ wọn ní ọpẹ ní pẹni sáyé àwọn olóde ògbólú ìyìn ní fún ọ ní ìyàwó olóde ìbàrà wọn ní tẹ bá rà fọjú ẹ fún lówó tẹ bá rí oníbàrà kẹ ẹ fún láṣọ kẹ wá rú orúbọbọ tí bọ tí ṣe bàbá ẹni kẹ máa dúpẹ o gbogbo ẹ náà ni wọn ṣe o lọbalanu kó tó lórí àwọn bá kó sọ pé ọpẹ ní pẹ ní sáyé ẹ jẹ ká máa dúpẹ o lágbára ọlọrun ẹnu ọpẹ wa ò ní kan o abiodun fọlọ́nṣọ́ lorúkọ tèmi.
0: ààrẹ lẹ́wà nàìjíríà sọ́gbọ́nà bẹ́ẹ̀ tinubu wọn ní gbogbo àdúrà àti ìwúre tá à ń ṣe fún àwọn wípé à ń kú gbọ̀ lórí ìdáàbòbò tó yẹ pé fún ìdí kan tàbí èkejì ọmọ ẹ̀yà àgbẹ̀ kan nílẹ̀ wa nàìjíríà àti ọrọ̀ ajé tó ń lọ fóònù lókè lálá wọn ní ìdáàbòbò àwọn tó ń dà láàmú àwọn sí òkò kó àwọn afẹ̀míṣòfò nípa padà gbàgbé wọn ni kọlọba kó ṣàánú wa.
1: mọ́rí àìṣọ́ rẹ̀ èrò káyọ̀ onílé ààrẹ lé o ó máa ń tẹ ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú adc wọ́n ní òbí yẹn peter obi àti robin kwakwanso wọn lọ fẹ́ẹ́ fi ẹgbẹ́ òṣèlú adc sílẹ̀ wọ́n fẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mi pé ọlọ́run dé ní ohun tó bá ti yàtọ̀ kì í pẹ́ mọ́.
0: kò sí bá ẹ̀dá sọ́ọ̀nù òṣèlú kó lára wá ni o gómìnà ìpínlẹ̀ bauchi àti àwọn.
1: obi yẹn peter obi àti robin kwakwanso wọn lọ fẹ́ẹ́ fi ẹgbẹ́ adc sílẹ̀ wọ́n fẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mi pé ọlọ́run dé ní ohun tó bá ti yàtọ̀
0: kì í pẹ́ mọ́. kò sí ìpínlẹ̀ bauchi àti àwọn alátìlẹyìn wọn wọn di gbá wọn di agbọn.
1: wọn fẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú mi pé ọlọ́run dé ní ohun tó bá ti yàtọ̀ kì í pẹ́ mọ́.
0: kò sí bá ẹ̀dá sọ́ọ̀nù òṣèlú kó lára wá ni o gómìnà ìpínlẹ̀ bauchi àti àwọn alátìlẹyìn wọn wọn di gbá wọn di agbọn kó mọ ẹgbẹ́ òṣèlú pdp wọ ọ̀nà ẹgbẹ́ òṣèlú apm.
1: wọ́n ní tó bá burú tán ìwọ nìkan ni ó kú o ó máa ní ọ̀rẹ́ ẹgbẹ́ òṣèlú pdp bí bàlá ṣe lọ ọlọgbà tó kù nú ẹgbẹ́ òṣèlú pdp báyìí ní ṣèyí mákindé wọn ní ó ṣeé ṣe o kó náà fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ kọ́ wá wẹ̀ sí kolombo.
0: lẹ́kùn ọ̀run gúúsù lẹ wa nàìjíríà ìjókòó yìí tábìlì pọ ọ̀sẹ̀lẹ̀ o lórí ẹgbẹ́ ẹ̀kọ́ kan tó lọ sí 80 billion naira fún àwọn ètò agbègbè ìbolówó náà ń lọ bí òyìnbá wọra ajẹ́ gbọ́ o.
1: wọ́n ní àgbà tó òjọ́ òbí ọmọ ọlọ́mọ ò ṣe fi ṣe tẹni ìyá ẹni ìyá kò ṣe fi ṣe tèèyàn o. ó mọ ní tí ọ̀rọ̀ àwọn tọkọ-tìyàwó kan tó gba ọmọ kan tó ní ìpínlẹ̀ ti Èkó adopted daughter wọ́n ní wọ́n sì lù pa wọ́n lọ tọ́jú òkú ọmọ náà.
0: ìjàmbá mọ́tò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara pọ̀kọ̀ ṣiṣẹ́ ẹjọ́ àwọn òṣèlú pé ó gbòde kan jẹjọ́ pé èèyàn mẹ́ta ló dágbére fáyè nígbà tá a gbọ́ pé nǹkan farapa ní ìran farapa táwọn iléewòsàn kọ́ lọ́ fún wa ní àlàáfíà bákan náà nílẹ̀ tó sọ sẹ́ ní ọ́fíìsì ẹgbẹ́ adé àwòsẹ́ ní ìlú sokoto ní ìpínlẹ̀ sokoto olúwa o ọba òkè má fi nájú gbogbo wa o.
1: àmì wọn ní ojú aláró tẹ rí ẹkọ tó lẹ àárọ ojú àmọ kòkò kò tó lẹ àmọ ìrọlà ń gbọ ààrùn olùkóso wọn ní owó tí orílẹ̀-èdè wa nàìjíríà rí lórí pé ata epo rọ̀bì láàrin ìgbà tí amẹ́ríkà àti ìran fi jà yìí wọn ló lọ sí bí tírílíọ̀nù márùn-ún pé àwọn aráàlú wọn ò tiẹ̀ nímọ̀ lára pé apariwo tó tó bẹ́ẹ̀ iṣẹ́ àti òṣì ohun ìyàtọ̀ dọ́gbìn ló sì ń bára lù fà ládùúrú 5 trillion.
0: ìgbẹ́kẹ́ ní fọwọ́ tí lẹ́gbàá láàbù fọwọ́ tí ògiri awon nani lo ran toro mo ti oloselu de ni surere one constituency la popo won na wa leyin oludije kan ni to fugba kan je wole wade fun gomina ipinle eko abileko barakat odunuga bakare to na lohun fe lo sile igbimo asofin ipinle eko fun dibo gbogbo odun 2027
1: mani ko go to ja luko oro ni won so nigba to gbo otun ni jamo oro na ni won so orilede wa nigeria ati orilede south africa won ma jo se pade po orilede wa abuja lori wahala ti awon south africa

0: fun omo Nigeria to nbe be pe ah ore pe asu ere gbagbe o
1: e di ka tari ko to tere omo ran to ni ke gbe le pa o e to soju ka ko le wo bi ose o dokita bukola saraki lo so fun awon asaje egbe oselu pdp pe awo ti ba nlo eyan bi eni tubinu bi kidibo 2027 to de o
0: ba se ge won lo ba ni won bo ruka o ba se le won lo mo do ni won bo sinu ibu o ma ri ti awon aja aduku to fi ipile kwara se bugbe won ni won tun pa olopa meta o awon olopa lawon oni gba o sikun ti e mu orin lagbede lawon mu awon afurasi to pa wa kegbe awon yi
1: agba ti o kan soro yo keto sare o are le wa ni jesu ojo la meti nubu e je dope ba ni gbe igbese lori awon afemi sofo to pe o da won laamu ni ipile preto ambassador dare ade so pe imale odua are fun opc refor lo pe akesi be pe e gbiyanju sugba ti preto e ba ni wala ba
0: wọ́n nínú ẹni kì í dùkà pa mọ́ra o aláàfin tìlú ọ̀yọ́ ọba akeem abimọ́lá ọ̀wọ́ adé ẹlẹ́tùkínní àti àwọn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ náà wọ́n bá ilẹ̀ yorùbá wọ́n máa ń bá ààrẹ ọ̀nà kankan fún ilẹ̀ yorùbá ibaga ní abiodun ige adarsio fúti ọjọ́ bí ọdún mẹ́rìndínlọ́gọ́ta.
1: ààrẹ mọ́jà kò sí ajá wọn parí ẹni ọ̀dà bá ń ṣeré ká máa fa ìjà sílẹ̀ amechi toluwa kẹjẹ gómìnà ìpínlẹ̀ rifa rotimi amechi ló ń ṣe ìkìlọ̀ fún atiku àti peter obi lórí kíni ajẹgbọ bí ẹnà bá wọra.
0: mo ní ọ̀rọ̀ tí ó fani lẹ́nu ya ó lè fani láṣọ ya o ó mọ ní sí ọ̀rọ̀ ẹnìkan tí wọ́n ní ó jẹ́ àwọn oníròyìn orí ayélujára bí ajé tá a mọ̀ sí blogger wọ́n ní ó ru àwọn jagunjagun sójà lọ́kàn sókè pé ìyá tí wọ́n fi ń jẹ́ ipa owó tí wọ́n fún ìkọ́rẹ̀ ẹ̀dà ọdún fún mọ́ṣọ́ lè mú yín ni wọ́n ní ọ̀rọ̀ jagunjagun ti tẹ̀ báyìí.
1: àwọn agbófinró ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n máa ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí oromade ń bẹ lábẹ́ òrùlé ló fi rò pé kò sí olóko tí ò ní jẹ́ agbé pamọ́ lórí àwọn òṣìṣẹ́ ẹ̀ka pínlẹ́ká ti ìlú ìbàdàn jẹ́ jígbé pamọ́ ìyẹn nínú oko ní ìlú ọ̀yọ́ wọn ni ṣiṣẹ́ lórí ẹ̀kọ́ lọ fún wọn rí o.
0: iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti bẹ̀rẹ̀ sí í ṣèwádìí ikú tó pa ọlọ́kadà kan ìyá lọ́kùnkùnkùn nílùú ọ̀yọ́.
1: iléeṣẹ́ ẹ̀kọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì náà ṣiṣẹ́ lórí ẹ̀ o lórí àwọn olùjọ́sìn kan tá a gbọ́pẹ́ jí pẹ́pamọ́ ní kò pẹ́ kò pẹ́ láti dóòlà ẹ̀mí wọn nínú bó ti ń kó wọn lọ.
0: mo ti ń jẹ́ kó dímọ̀ fún tolórí tẹlẹ́mù pé bí yorùbá ṣe ohun ètùfù kò ní kí ẹ̀sẹ̀ àkùlé táwọn ọlọ́pàá ò bá lẹ́bọ lẹ́rù wọn ò ní afurasí ìyá abánigbẹ́rù èyí tí a mọ̀ sí dispatch rider tí wọ́n bá ìbọn rẹ̀ ó dàbí pé àwọn ọlọ́pàá àtàwọn tó lẹ́rù náà wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni.
1: àlùkò wà ní ẹrù ọlọ́ọ̀bà níjọ níjọ náà máa lọ àrà fún alálọ́bọ̀ lórí àwọn ọlọ́lajì àti ọlọ́lajì fún ti ìpínlẹ̀ kánò wọn ní ààbò yóò wà lórí ẹ̀mí àti dúkìá yín ní saudi arabia alálọ́bọ̀ àríbidé sí náà ni yóò jẹ́ bí bá mi bá ti fẹ́ gbéra o.
0: ẹni ọlọ́run dẹ́ ò ṣe farawé o ẹ̀yin náà ti rọ́jú ìjà lásà pẹ̀lú gbogbo àwọn gómìnà tó lọ bíi 24 gbogbo ọmọ ilégbùmọ̀ aṣòfin tí wọ́n ń bẹ lẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu ẹlẹ́rìí kílẹ̀ tí wọ́n wá 2027 ìṣe dundun tó ló ń sọ bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n àkálì ló sọ pé pẹ́lú gbogbo tó ń wò lẹ́yìn pẹ̀ntí ò ní kí tinubu kó má gòkè àlọ́ fún ààrẹ ẹlẹ́ẹ̀kejì ó ní kò sólùwà ẹ̀.
1: ohun tó dé àdúrà ni ohun tó kù díẹ̀ káàtó àdúrà ni àti ìwúre ilé ìjọsìn catholic ló pe àkíyèsí bẹ́ẹ̀ pé àsìkò táwa ẹ́ àdúà àdúà àdúà ó ṣe pàtàkì fún wa.
0: wọ́n ní kò sẹ́ni títí ẹ̀ kì í dé bá ó dé bọ́ lúgbọ́ mu mọ́ra ó dé bá rẹ̀ sà ó fi mu mọ́ra náà ni o. wọ́n ní àwọn ọkọ̀ tó jẹ́ orílẹ̀-èdè china ń ṣe báyìí ó ti ṣàkóbá fún àwọn tó ń ta mọ́tò tí wọ́n ń kó wá láti orílẹ̀-èdè japan àti àwọn orílẹ̀-èdè bíi germany ní orílẹ̀-èdè wa nìyẹn pé ọkọ̀ china ti lùgbòrò pa o.
1: rótọ́rú olèsè bọ́dẹ̀fẹ̀ ọ̀nà ló ń tẹ̀ síwájú lókè lọ́n jùlẹ̀.
2: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and

ìfẹ́sọ̀wọ́pọ̀gàn lábá máa gbọ́. Ọ̀jọ̀gbọ́n agbẹ́dẹ bí ó fẹ́ àfijú rédíò àfẹ́dẹ fẹ́ yọ. Apàtẹ èdè ó kú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àbí níwọ̀n ara wọn. Nílé-iṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèdè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́jẹjẹ 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣe Haúsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè Igbo. Ọ̀gá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fe pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sùn lọ́yẹ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní nbẹ. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

kódà kò sọjọ́ tá ají tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má ro jìnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpá mọ́ṣẹ́ kí a jìjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ la kọ̀run ìsúntẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbẹ́ga ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dọ̀ elédùnrà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà Yorùbá nìwọ ni Haúsá ni Igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà fúnrara wa Bond FM 92.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè gòkè àgbà.

0: wele sa bọd efe na lo de pon te siwaju o ngbona feli yo si ma tun lara te ba lo re sunu we di nation la ro yi balance we yakade re belu we sunday tribo won ni arise larika arika baba ri go to kal barcelona ro tan na ni o da leyin wola ati pe lo ka wa ni eru olorun ba ni o aswa gbola me ti bu lo pa sa mo ro yi lanu de won na si dada re ja ka ma ranti arorun ni bi ranti odun kewa ti o gbo ntarigi akoni to mo tute do ni po ofin ati osi le wa nigeria ko ba ko dele fenre dokita olatunji akintide betwe to kan dagbere fayo ta lo soju are nbe e to ja ko we ijoba apapo george akume lo pe akesi oni kinina ta ba ni ka ma wo raje nile wa nigeria oro ti yato oni fo opopolopo du die seyin ko to ri pa soju ara me ti te wo gbo pa se yo je ko raje wa nti ri bi omi oka oni karin gborowo lori ntoro mo ti raje o pa ni bi npa mi lo se npo lowo ngba ta ba ti wori bo la se fe gbe tita okun la fin gbe tita ta ba so ni pa toro oko ati ntoro mo ti nje nile wa nigeria ni awon agberiko oni aso gbo la me ti bu sin lo fun awon agbe iyen debe odun oni o to wa toka si abala ti to eko ati abala eto lera pe ijoba apapo gbeyanju nipa ntoro mo ti eto eko pe okunopo bi eta lagbato fun oji kan tabi ikeji ko sentiment da lowo ti o sowo lowo won wa ni eyawo fun elekode fun awon akeko won ni ijoba apapo tare e sita iyen debe odun oni nipa eto lera bada ba sa se gbe lo mo woto oni eja pa sala sa so gbo la me ti bu lori toro ti eto lera papa julo awon abi amo to je podu word sense inu atan to sese kan tabi ikeji oni ran lowo wa fun yen na omi awon okowo kekeke to so di ni lana iwo ni lagba gbogbo awon kan yi lo tari siwaju oni asoju la me ti bu won gbe eju are le wa je ri ka lo fokan bale lori idabo ati ora je gbogbo nkan ti yi pada oju we kini sunday tribo let yen na ka la ro yi
1: inu we sunday punch to jade laaro ti toni oni abale nda pa yi o le ka o aja yi o ni rise lo po obo ijire yi o ni se lagbadu aka kikere la be kere ki se mimi fagi o ati pe imotu imojo imenini ki dale o tale oro yin difa fun are bola me tinubu ni lori awon egbe alatako ti won kora ojo ni ilu ibadan lojo si ti won ni gbogbo awon patapata o ipe adije kan bayi la ma fa le gege bi are lati ta kan go pelu are bola ahmed tinubu ko le fi eyin are jole pe ba won ba se eyo soju kan eyo awon aho ni bayi won ni irada ade bayi na ni gbere be gbeyin re osupa o won ni won ti bere si tuka loko kan o latari pe kini won ni alagba peter obi ati rabbi kwakwaso peter obi lo fe se are ninu egbe oselu adc ti rabbi kwakwaso fe se igba keje to won pe ni okay yen obi ati kwakwaso okay movement ni won pe mejeje ni bayi won ni won ti fe egbe oselu adc sile o latari pe kini won ni awon ti sawari pe atiku abubakar o ti lo tele adc de awon gbogbo awon agbagba to nbe ni egbe oselu adc ata awon eyin e atiku abubakar lo fe fun ni ticket o ta lo soro di mo en to je kan lara awon akowe igbimo agba fun egbe oselu kan to na darapo mo adc Niger People's Party buba galadima ni o ni ola ode yi ti se ojo aje o na ni egbe oselu adc ta won ma fi le o won ata won mi ta won ma lo darapo mo egbe oselu to je tutu nene o bo je je pe won o daruko ni bayi awon ti de ka se nle a ri amobi ti en lo won ni lano ode yi ipe won ri peter obi ati rabbi kwakwaso ti won lo darapo mo egbe kan ti won si tin tobo awon owe adehun pelu won egbe oni won ni won darapo mo ndc ni won ni egbe yi en to gba ran je gomina tele ni ipile bayelsa to tun je senator lowo lowo senator seria kedixi olo lo ni egbe ohun won ni won ti bere si tobo orisisi iwe adehun won ni ase eleto ni atiku ipo to wa sinu egbe oselu adc lati fi awon gbera ni won ni ni bayi ipe gbogbo eyin obi movement en lo gbara di o ipe NDC lo ya bi pe awon lo bayi ipo awon mo pe won ni owo won be si gbe fa awon oniroyin to ma koroyin ebu npa awon ati awon eyan lori ero ayo kan abi aje ta mo si social media nitori na eyin na ma gbe ni falagba fo bo ba se ngbe wa ke ma gbe fun won ni ora fo ora ni gebi buba garadi ma se so pe ni bayi oko awon ti si inu egbe oselu NDC náà ni àwọn lọ nínú ìwé ìròyìn Sunday Punch lè wà láàárọ̀ tòní o.
0: Tọ́ba àwọn tó lọ́sẹ̀lú dé ọjọ́ òṣèlú ètò lónìí òṣèlú òṣèlú náà ló ní ètò okun fọfọfọ ọ̀nà àwọn ìwé àláàrọ̀ tòní ìwé ìdí nation láàárọ̀ yìí wọ́n ní báwọ̀ bá ṣe sánmọ́ àmọ́ ka lórí o gómìnà ìpínlẹ̀ bauchi ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ ìyẹn bala mohammed wọ́n ní àti àwọn alátìlẹyìn rẹ̀ pàápàá ó ní fún ìdí kan tàbí èkejì òun ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement ó ní bẹ́ẹ̀ bá gbàgbé òun kọ́kọ́ ní kò lọ sínú ẹgbẹ́ òṣèlú ABC tẹ́lẹ̀ òun tún wò sí sùn pé kò lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n kò tọ́ yẹ kí wọ́n fún un fún òun bẹ́ẹ̀ ó sì fẹ́ lọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà nígbà tí a gbọ́ pé alàgbà mohammed ẹni tó jẹ́ alága àgùfẹ́ ẹgbẹ́ òṣèlú APM ilẹ̀ wa Nàìjíríà yusuf mama dantale ló jẹ́ pé ó tẹ́wọ́ gbà lánàá ní ìpínlẹ̀ bauchi wọ́n á sọ fún pé gómìnà ìpínlẹ̀ bauchi wípé bala mohammed wọlé wọlé síkìnà finally wọlé wọlé káàbọ̀ ìnáńkúáná o wọlé sọ́dọ̀ àwọn ní ẹgbẹ́ òṣèlú APM Allied People's Movement lọ́nà darapọ̀ wọ́n ní gbogbo nǹkan tí bá sì ń béèrè àwọn ò fọ́ bí APC ọba fọ́ tí ADC ò fọ́ APM ṣetán láti fọ́ inú ìdí nation láti ẹ̀ná kà láàárọ̀
1: yìí. inú ìwé ìròyìn sunday punch tó jáde láàárọ̀ tòní ẹgbẹ́ òṣèlú ADC ló máa ń kọrin kan wọ́n ní ẹni máa lọ kó máa lọ ẹni máa lọ kó mí lọ ADC yóò lè dá oró ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nígbà tí wọ́n ń gba awuyewuye pé alàgbà peter obi àti rabbi kwakwaso ìpè wọn fẹ́ fi ẹgbẹ́ òun lẹ̀ o wọ́n ní ẹwò ẹgbẹ́ àwọn yóò tààrí adíje tó yẹ pé àwọn yóò fẹ́ràn yóò lákàkì kò ní ní ìwà burúkú kan credible ìpè bákan náà tó yẹ pé yóò lákàkì yóò mọṣẹ́ competent tó yẹ yàrá pé gbogbo èèyàn báyìí ni yóò fẹ́ràn ẹni gba ojúmọ̀ ni o wálé acceptable candidate wọ́n ní fún gbogbo àwọn ipò tó yẹ pé àwọn fẹ́ díje fún lọ́dún 2027 ni o wọ́n ní lóòótọ́ àti lódodo làwọn kan sẹ́yìn pé àwọn kan làwọn torí ẹ̀dá ẹgbẹ́ náà lẹ̀ pé ẹ má dàwọn lóhùn ọ̀rọ̀ yìí jáde lọ́jọ́ sátidé ànóde láti ẹni tó jẹ́ alūkkóró ẹgbẹ́ òṣèlú ADC alàgbà bọ́lájí abdullahi tó ní ẹgbẹ́ àwọn ti ṣetán láti rí pé gbogbo àwọn ipò látòkè délẹ̀ làwọn fi èèyàn sí o ò ní lórí sí ẹ̀ ń gbọ́ yẹn pé ilé ẹjọ́ tó ga jù ní orílẹ̀-èdè wa nàìjíríà tó ń sọ̀rọ̀ síbí tó ń sọ̀rọ̀ sọ́hún tó yẹ pé ọ̀rọ̀ náà kò fẹ́ yí àwọn èèyàn tó yẹ pé àwọn wá ń ṣe ròyìn ròyìn ẹ lọ fọkàn balẹ̀ ẹ má torí ìyẹn kangara ikọ̀nà ẹgbẹ́ òṣèlú adc àwọn òkópa nínú ìbò 2027 wọn ní lóòótọ́ àti lódodo làwọn ń gbọ́ pé

0: òṣèlú wọn wò lọ́tún lọ́sì fún ìlànà kogi o gẹ́gẹ́ bí ẹni tó fìgbà kan jẹ́ olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú sdp ní oṣù kọkànlá 2023 fún ìdìbò tí kádàrú ṣe lóore alhaji yakubu muritala ajaka olóhùn sí mínísítírì méjì ó lòun jáde tán o fẹ́ lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà fún ìdí kan tàbí èkejì pàápàá jùlọ ó sì fẹ́ lọ sí láti díje nínú ẹgbẹ́ òṣèlú apc ó lóun wò lọ́tún lóṣù pé ó ṣoṣo ọ̀wọ̀ náà ni olùkọ́ acc bó ṣoṣo ọ̀wọ̀ bá ti wà kálẹ̀ bí acc bá ní kó wọn kọjá yan wọn dànù ó lọ dára pẹ̀lú ẹgbẹ́ òṣèlú apc o bí gbàgbé yóò bá wọ̀ mọ́ ká lọ síbòmí ibi tí kádàrà ní tí ń fẹ́ wa fún kádàrà wa nínú ìwé sunday tribune lẹ́tì iná kàlá òye fún ìpínlẹ̀ kogi o.
1: kókó inú ìwé ìròyìn ló ń tẹ síwájú nínú ìwé ìròyìn sunday punch tó jáde láàárọ̀ tòní wọ́n ní ekun tó dá ilẹ̀ náà ni wọ́n ń pè ní ẹ̀dá o ó máa rí sí ọ̀rọ̀ alàgbà kan tí wọ́n ń pè ní balagombe yẹn náà fi balagombe wọ́n ní àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ti gombe lọ́hùn wọ́n máa ti ń sọ fún alàgbà náà fi balagombe pé kọ̀wé sí ilé ẹjọ́ pé ò ṣẹjọ́mọ́ o lórí ẹjọ́ yìí tí ó pe david mark gẹ́gẹ́ bí ààrẹ fún ẹgbẹ́ òṣèlú adc wọ́n ní wọn náà ò rojú ìjà ńlá sábàyí àwọn tó ń tiẹ̀ gbọ̀ngbọ̀n àwọn tí ẹgbẹ́ òṣèlú alátakò ń lò láti pé ó da ẹgbẹ́ òṣèlú adc rú wọn kúkú ti fiẹ́lẹ̀ wọn ti bá tiwọn lọ àìsàn rí èròkáyọ̀ onílé arìlẹ̀ o wọn ní alàgbà lékè abẹ́jídé tó wọn láti ìpínlẹ̀ kogi sílẹ̀gbìmọ̀ àṣoṣòfin lábújá wípé ó ti fi adc sílẹ̀ pé ó dàbí pé ó ló jẹ́ alátìlẹyìn nọ́fì balagombe ó ti lọ darapọ̀ mọ́ apc pé kí wọ́n ti kúrakúta ẹ̀ ìpè wọ́n ti lò ẹ́ tán wọ́n ti jẹ́ bí ẹ̀pà wọ́n ti dèpo ẹ̀nù ìpè ní báyìí àwọn fẹ́ kó kọ̀wé kó lọ sí ilé ẹjọ́ pé òun ò bá alàgbà david mark ṣe ẹjọ́ mọ́ pé òun yọ̀ǹda fún david mark láti máa ṣe olórí lọ wọ́n ní lóòótọ́ àti lódodo ìpè tá a bá ní para tọra wa jẹ gbogbo alamọbi tóbìnrin ń gbà bímọ kan tó ní kó kẹ̀yìn sí náà wọ́n ní àwọn èèyàn tó jẹ́ àwọn fúlàní ní agbègbè gombe fúlàní speaking part of gombe wọ́n ní wọ́n ti bá nọ́fíù bàlá sọ̀rọ̀ ìpè ọmọ wa ní ẹ o má dojú ti àtìkú o àtìkú náà fúlàní ni fúfúdì lẹ́jọ́ ń sọ o ìpè torí náà kò yá kọ̀wé sí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa ni pé ò ṣẹjọ́ mọ́ ṣùgbọ́n ó ní àwọn abala ti nọ́fíù bàlá gombe ó ní irọ́ pátápátá irọ́ gbùnú kò tí ìsẹ́ni tó bóun sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn fúlàní ẹgbẹ́ wọ́n ti ń bá sọ pé fúlàní ni ìwọ fúlàní ni àtìkù má ba ti àtìkù jẹ́
0: lọ́jọ́ kejì ló ṣàn láàárọ̀ ìyàwó sàtàrẹ̀ tó wà lágbára ọ̀ kókó ń tẹ̀síwájú ẹ̀kẹ́ ìfúde ìfúde nínú àkọlùkù wájẹ kókó ń sàmúwọ́n ẹ̀fẹ́ ń tẹ̀síwájú àdáwà táìsì náà ni kó ní bá àdùn náà lọ́bẹ̀ láàfin kan lọ́jọ́ ká tó ń lọ lọ sí òkè òkò kápá jùlọ ká balẹ̀ sí gúúsù adúláwọ̀ wọ́n ní adìẹ tí ò lára òfò kò gbọ́dọ̀ ẹyẹyẹ sórí pẹpẹ eléyé bọ́ sódò elédùbọ̀ wa tẹ̀lé àdánù ọjà tẹnika àfádànù lẹ̀ wa nàìjíríà ìbẹ̀rù bá sì dárí sí lọ́rọ̀ jẹ́ pé akókó gbé ìjọba àpapọ̀ láwọn lè dájú sílẹ̀ kíta ló bọ̀ wọ̀ lórí nǹkan tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ ní gúúsù adúláwọ̀ south africa wọn lẹ́yìn tó jẹ́ adilé alákòóso fún orílẹ̀ wa nàìjíríà fún south africa wípé high commissioner to nigeria fún south africa wípé wọn ti ránṣẹ́ pè wọ́ wọn ní lẹ́nu kò pẹ́ kò pẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà fún ìdí kan tàbí èkejì bẹ́ẹ̀ bá gbọ́ ọmọ orílẹ̀-èdè lọ́wọ́ nígbà jẹ́ pé ó bá fi gbọ́dọ̀ ẹlẹ́sẹ̀ pé ẹ̀ka kí pẹ̀lẹ́ ṣùgbọ́n ẹni náà báyìí la fi ń kọ́ mí jẹ àfẹ̀hónú àti ẹ̀kọ́ wáyé ní kò pẹ́ kò pẹ́ yìí lọ́jọ́ pé ó fọ̀sára tó sì jẹ́ pé okun wọ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn dúkìá tó jẹ́ pé wọ́n ní wọ́n bàjẹ́ ní south africa ìyá méjì sì dágbére fáyọ gẹ́gẹ́ bí agbẹnusọ fún iṣẹ́ fún òkèrè náà wa nàìjíríà kí lè bí ìbéèrè fàní andara ẹ tó jẹ́ aṣojú wa sí south africa àwọn fẹ́ rí wọn ní ìjọ monday tí ń bọ̀ tí ṣe ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún 2026 níwèé the nation lẹ́tì náà kà láàárọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn sunday punch tó jáde láàárọ̀ tòní wọ́n ní ọ̀rọ̀ míì tí ò fani láṣọ ya ó mọ̀ lè fani lẹ́nu ya o ó máa ní tí wọn pọlọpọ àwọn èèyàn tó yẹ pé wọn ra iná yìí tí wọn pè ní ring light wọn wá gbé fóònù wọn wọn wá jókòó sínú yàrá wọn pé ta ló lè mú wa àwọn náà wà máa dá sí ọrọ ẹlòmíín lè má kàjúwe mẹwàá lọ yóò wá di analyst àpàpàǹdodo wọn ní ọwọ ti tẹ ọkùnrin kan wọn ní pé blogger ni wọn pè o ṣídì béèrè justice ni wọn pe orúkọ ẹ o wọn ní àwọn èèyàn lórí ayélujára bí ajere wọn máa sá wọn máa yìn justice crack ni wọ́n pè é ipe àwọn ọ̀rọ̀ tó bá déjú ó máa ń fọ yányán crack ẹ̀ ipe mọ́nàmọ́ná lọ́lọ́ògùn lẹ́gbẹ́ ó gbólóògùn bá gbé justice ni wọ́n pe okọ ẹ̀ o wọ́n ní àwọn èèyàn lórí ayélujára bí ajere wọ́n máa sá wọ́n máa yìn justice crack ni wọ́n pè é ipe àwọn ọ̀rọ̀ tó bá déjú ó máa ń fọ yányán crack ẹ̀ ipe mọ́nàmọ́ná lọ́lọ́ògùn lẹ́gbẹ́ ó gbólóògùn bá gbé paramọ́lẹ̀ yóò rí yọnu ṣe

0: ẹni tí ó adelé ọ̀gá àgbà lẹ́tà ìlú koro fún iléeṣẹ́ ológun ilé wa kọ́ra polonia anele bó ṣe ń sọ di mímọ́ o wọn ni justice shit tí gbogbo èèyàn mọ̀ sí blogger yìí wọn ni ó lọ kó àwọn sójà kan jọ ìgbé ó wá ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn wọn ni ohun tí wọ́n wá ń sọ̀rọ̀ lórí ó dá lórí ìgbáyégbádùn àwọn jagunjagun lórí bí wọ́n ṣe wọn lóúnjẹ lójú ogun lójú ìjà lọ́hùn-ún àti lórí ìgbáyégbádùn wọn èyí tó yẹ pé wọ́n wá taari sórí ayélukára bí àjèrè ẹ mọ̀ pé iléeṣẹ́ ológun ilé wa ó dàbí ilé tó yẹ ni wọ́n ṣe pè ní báráàkì ohun tí wọ́n bá ń ṣe ń bẹ̀ blọdí sìfì ní ọ̀gbẹ̀rì kò gbọ́dọ̀ mọ́ tí wọ́n ṣe ń lé awò báráàkì la pé sì ni o wọ́n rá bẹ̀ sí tú gbogbo ẹ̀ síta ní báyìí wọ́n láwọn ti ra àkọ́kọ́ ti tọ́jú ẹ̀ ná wọ́n ní àwọn ó abẹ́rẹ́ ìwádìí ẹ̀sìn ìwádìí àwọn sójà ṣé ọlọ́pàá ló fẹ́ lọ gbà lọ́wọ́ wọn ni àbí lẹ́vì o ipa àwọn ó wàá ṣe ìwádìí pé torí pé ó ti ta sí àgẹ̀rẹ̀ sí òye tó rọ̀ mọ́ ti àwọn jagunjagun orílẹ̀-èdè wa àmì fọ́ sí social media poly wọn ni àwọn tó fọ̀rọ̀ wá lẹ́nu wò ipe lára wọn láti rí sójà kan tó orúkọ sójà náà jẹ́ chidi ebere nọpọ̀ orúkọ sójà òun wọn ni eléyìí ó lè fa ìyapa nínú iléeṣẹ́ olóògùn tó ṣe nǹkan la gbé ń ké o nǹkan náà lálùkò ń fún yẹn ní ṣe tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà ipe irú ọ̀rọ̀ báyìí báwọn sójà bá wò bá ipe ó máa kọ̀yẹ́ mọ́ apá wọn ni wọn ò ní fẹ́ máa gbọ́dọ̀ sáwọn ọ̀gá ọgbọ́n ọ́dà wọn ò ní dààmú tí nìtì ṣẹlẹ̀ nìyẹn o wọn fi kó àwọn. ẹyin abọ̀rọ̀ yàbí ẹni ń dami inú agbada bẹ́ẹ̀ bá ń dá sí gbogbo ọ̀rọ̀ mọ́nàmọ́nà lọ́gùn lè gbé o kì í ṣe bíi ti pamọ́lẹ̀ sójà o ipe ẹ mọ̀ pé àwọn ní ìkóra ẹni ní ìjánu dcp bàbá náà ṣe sọ́ láàárọ̀ tò ní nìyẹn o wọn ni ó ṣàti wà lọ́dọ̀ àwọn báyìí ipe àwọn ń fi ọ̀rọ̀ wa ní ẹnu wò wọn ni chebere àtàwọn tó kù ipe ẹ lọ ṣọ́ra yín o lórí àti máa sọ̀rọ̀ yìí àwọn sójà tó bá rà mọ́ ti aráàlú sífù òun náà ni kí ẹ máa dá wọn lọ sunday punch lé wa láàárọ tó ní.
1: gbọ́ tí yóò gbọ́sí àwọn ẹni mílíọ̀nù gbọ́ láwọn ìwúrọ̀ ti tò fún káyà àti sá ọ̀rọ̀ rẹ̀ òye wa òun ṣẹ́jú sí ọ̀tún gbé dúdú kan sí. ó dẹ́kun búkọ̀ bàjẹ́ tí lórí rẹ̀ sí ìpínlẹ̀ kwara nínú sẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ kwara olúwa ò sanu wa o mọ́jà sí jẹ mọ́jà sí mọ́jà sí rìn ǹjẹ́ wọ́n sì jà rìn dé ibi bá wọn náà téèyàn lọ sí balùwẹ̀ kọ́ lọ domi sára ìrìnàjò ẹni tó jọ ọ̀gá àgbà fún ti àwọn ẹ̀ṣọ́ àrìnyè fún ojú pópó ìpínlẹ̀ kwara ló ń pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí kabiru kasimu anikako bákan tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ èkìtì ní ìpínlẹ̀ kwara ọ̀gbẹ́ni awẹ́lẹ̀ anáfàjúrò lórí ìṣẹ̀lẹ̀ tó yẹ kó ṣẹlẹ̀ ní òjò friday tó yẹ kó kọjá ní àyẹ̀wò ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 o wọn ní agbègbè kan ojú ọ̀nà pè ní òkè onígbín ní ojú ọ̀nà kan náà tá ń pè ní òmùà ọmọ kára tàtà wàásù aláwòdẹ́ ti ojú ọ̀nà yẹn ní ìpínlẹ̀ kwara làgbọ́ pé ìjàmbá mọ́tò náà ti ṣẹlẹ̀ wọn ní nọ́mbà mọ́tò mazda ní òótọ́ jẹ́ kó dúdú tí nọ́mbà rẹ̀ jẹ́ arp627ky làgbọ́ pé ó kó àwọn èrò tó sì yẹ kó kó àwọn òṣìṣẹ́ tó rọ̀ mọ́ ti abá ètò ìlera ní orílẹ̀-èdè wa nàìjíríà fún ìjọba ìbílẹ̀ èkìtì wa níbẹ̀ táyà rẹ̀ lọ́gbọ́dé pé ó dáhùn táyà wájú àyẹ̀yẹ̀ ìjánu mọ́tò náà tí a mọ̀ sí bẹ́ẹ̀kì òun ò mú mọ́ ọ́ mọ́tò náà sì ta kìtì ni o nínú ìṣe gbé láàárọ̀ yìí wọ́n ní wọ́n lọ bí ìyẹn bíi ọkùnrin mẹ́ta obìnrin mẹ́rin ṣùgbọ́n fún òbí kan tàbí èkejì olúwa ọ̀sán wa o wọ́n ní àwọn obìnrin mẹ́ta yìí ọ̀dàgbèrè fàyà yòókù wà nílé ìwòsàn báyìí fún wa ní àlàáfíà kú kọlọ́n ṣàánú wa ojú òkè ní sunday tribune ẹ̀sẹ̀ náà kà fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara o.
2: ẹ̀fẹ̀títì ìkéde pàtàkì yìí yorùbá bọ̀ wọ́n ní ìlú ńlá kan sí ọmọ ńlá ló ń gbèlú lárugẹ ló mú gbogbo àpapọ̀ ọmọ ẹgbẹ́ ọmọpọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ní orúkọ kábíyèsí israel ọba muhammed yakubu adébáyọ̀ buhari ìlú fẹmi lóye kejì tó mú ti ìlú ọmọpọ̀ ní máa pe gbogbo ọmọ ìlú ọmọpọ̀ lọkùnrin àtibìnrin tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ èkó àti agbègbè rẹ̀ síbi ìpàdé pàtàkì tí ó máa wáyé ní ìpínlẹ̀ èkó lọ́jọ́nẹ̀s ọba muhammed yakubu adébáyọ̀ buhari ìlú fẹmi lóye kejì olómù ti ìlú ọmọpọ̀ ní máa pe gbogbo ọmọ ìlú ọmọpọ̀ lọkùnrin àti lóbìnrin tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ èkó àti agbègbè rẹ̀ síbi ìpàdé pàtàkì tí ó máa wáyé ní ìpínlẹ̀ èkó lọ́jọ́ sunday ọjọ́ kẹta oṣù karùn-ún 3rd May 2026 ní governor event center kia road ìjọra ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán ní agbára ọlọ́run ẹwà kájọ ṣe àṣàrò lórí àwọn ọ̀rọ̀ pàtàkì fún ìlọsíwájú ìlú ọmọpọ̀ ẹ má gbàgbé ìpàdé pàtàkì aago méjì ọ̀sán ló máa wáyé lọ́jọ́ sunday 3rd May 2026 ẹ má ṣàláìwá ore comrade olúṣọlá ọláòtí chairman omu independent union lagos branch.

0: ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú. A kò jọ̀kálẹ̀ àrùn. Tí a bá bójútó ìtọ́jú àyíká wa, agbègbè tó bá kún fún ìdọ̀tí, àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè síbẹ̀ wọ ara èèyàn. Kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́gbà kọjá lásìkò òjò. Ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa. Ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké. Ká yé da ìdọ̀tí wa sí kò tọ́. Ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru. Àrùn ìwọ̀ sísí ní ìgbìnlà wa. Iná ló ń wọṣọ onídà. Ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni. Iléeṣẹ́ Born92.1 FM ló mú kéde yìí wá. Sétí ìgbọ̀yìn.
1: Ọmọ Oòdùà ní mí tọkàntọkàn. Ọmọ Oòdùà ní mí tọkàntọkàn. Oòdùà ní mí tọkàntara. Yorùbá bọ̀, wọ́n ní ohun tágbàlagbà rí lórí ìjòkó. Bọ́mọdé bá gorí igi kó lérí. Ló mú àpapọ̀ ọmọ ẹgbẹ́ Oòdùà late Dr. Frederick Fashion founder OPC lábẹ́ ààrẹ wọn Alhaji Wasiu Olabi Askari. Máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jàgẹ́ Gbọ̀gbù GCFR President Federal Republic of Nigeria láti fọ́ sí yíyan Dr. Kadri Obafemi Hamzat igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ẹni tí ó díje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ onígbàálẹ̀ eléjẹ́ ká mọ̀ dájú mudumudu ìjọba àwara wa lábẹ́ ìdarí Babájídé Olúṣọlá Sanwó-Olu lè fún tẹ̀síwájú ní ìpínlẹ̀ Èkó. Adúpẹ́ amọ̀lóore bàbá wa Aṣíwájú Bọ́lá Tinubu àgbáyé adalẹ̀ láṣẹ àwọn alálẹ̀ Dr. Kadri Obafemi láti náà tẹ wá tìlẹ́yìn bí wọ́n ṣe ń wokò náà níwájú. A bọ́ sọ́wọ́ nírọ̀rùn olùkéde Alhaji Lukman Ọlásùnkànmí Èlúkú National Monitoring Commander OPC ti late Dr. Frederick Fashion ọmọ Oòdùà ní mí tọkàntara.

0: kọ́kọ́ nú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ sí o. Nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde láàárọ̀ tòní, wọ́n ní bí a ti gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀rùka o. Bí a ti lé wọn ní ọmọ odò ni wọ́n ń bọ́ sí ibú. Ó mọ ní ti àwọn afẹ̀míṣòfò onísùmọ̀mí tí ó ti ìpínlẹ̀ Kwara báyìí o. Gẹ̀bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣe ń sọ yóò máa ṣe o. Wọ́n ní ilé àná òde ní àárọ̀ kùtù àná. Òun náà ni àwọn afẹ̀míṣòfò tí a mọ̀ sí báìtì tí wọ́n lọ kọlu ibùdó àwọn àwọn ọlọ́pàá Adija tí a mọ̀ sí Mobile Police o. Wọ́n ní wọ́n lọ kọlu ibùdó wọn kan tó wà níjọba ìbílẹ̀ Kaima ní àárọ̀ kùtù àì. Wọ́n ní kọlu wọn. Wọ́n ní wọ́n wá rẹpẹtẹ ni o. Gẹ́gẹ́ bí Kọmíṣọ́nà ọlọ́pàá Òjó Adékìní tó ń sọ láti ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétọ́hún Èjìrẹ́ Adéyẹmí oníṣẹ̀lẹ̀ ọ̀hún ó bá àwọn ọlọ́pàá adigunjalè Mobile Police náà bá wọn lábo ní ibi tí wọ́n fi ṣe ìpàgọ́ sí. Ó ní wọ́n wá tìkẹ́tìkẹ́ rẹpẹtẹ ni. Ó láwọn ọlọ́pàá náà gbọ́ra Adétọ́hún Èjìrẹ́ Adéyẹmí oníṣẹ̀lẹ̀ ọ̀hún ó bá àwọn ọlọ́pàá adigunjalè Mobile Police náà ó bá wọn lábo ní ibi tí wọ́n fi ṣe ìpàgọ́ sí. Ó ní wọ́n wá tìkẹ́tìkẹ́ rẹpẹtẹ ni. Ó láwọn ọlọ́pàá náà gbìyànjú ṣùgbọ́n omi pọ̀ ju ọkà wọn lọ. Ó ní kí wọ́n tó lọ ó ní wọ́n pa àwọn ọlọ́pàá adigunjalè yẹn Mobile Police wọn pa méjì mẹ́ta o. Ó ní àwọn méjì farapa yánnayànna nínú wọn. Ó nígbà tí wọ́n ṣọṣẹ́ tán ní ibùdó àwọn ọlọ́pàá tó di ságbàsúlà tó di ìgbájúmọ́ró gbé kù mọ̀ lẹ́jọ̀ràn lẹ́yọ̀rùn ẹni dúró kó gbé ẹni orí yọ òdìlé. Onígbà náà ni wọ́n wá kọjú sí ìlú gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùgbé ìlú ọ̀hún Sulaimon Isa bó ṣe ń sọ dímọ̀. Ó nígbà tí wọ́n máa wọ ìlú ó nìkan bí aago kan òru 1 AM ó ní wọ́n dé ìlú tí wọ́n pè ní Tenebo Village ní Kaima Local Government. Ó ní nǹkan ṣe o. Ó ní wọ́n kọlu ìlú o. Ó ní wọ́n pa àwọn èèyàn lọ bẹ́rẹ́bẹ́ nígbà tí àwọn èèyàn tí wọ́n ṣiṣẹ́. Ṣùgbọ́n ẹni tó jẹ́ Kọmíṣọ́nà ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Alàgbà Òjó Adékìní ó ní kò sẹ́ni tí ń wà bàjẹ́ tọ́ba òkè òní dálẹ́jọ́. Ẹni Ọlọ́run bá ṣe ń pa tiẹ̀ mọ́ la máa rò pé champion lòun. Ó ní láìpẹ́ láì jìnà ṣìkú tí ẹ̀ mú múrin lágbẹ̀dẹ làwọn máa mú àwọn ọ̀bà ẹjẹ́ ẹ̀dá yìí àwọn ó sì fojú wọn wúná òfin. Ó ní kẹ́yìn aráàlú ẹ lọ fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá wípé àwọn wà lórí wá on top of the situation gẹ́gẹ́ bí wọ́n ṣe fèbóhun ní àárọ̀ ti tòní nìyẹn o. Wọ́n tẹ̀síwájú wọn ló bá àwọn lójijì ni o. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnà àwọn mú kùṣìkà yìí wọ́n máa fọwọ́ ṣìkú òfin mú wọn. Nínú ìwé ìròyìn Sunday Punch lélẹ́yìn wà láàárọ̀ tó ní.
1: Ọjọ́ gbogbo ní tó lé ọjọ́ kan tó lò ẹ ń jáde lẹ́ẹ̀kan tó daṣọ àrán búra aṣọ olè náà lọ́jọ́ pọ̀wọ́ lọ́jọ́ ká tún lè lọ sí ìpínlẹ̀ Èkìtì má ṣe lóògùn mọ́mọ́ o. Bẹ́ẹ̀dà bá ń yọ́ lẹ́jọ́ wọn abẹ́nu máa ń yọnu ṣe aṣọ kẹ́lẹ́ bojú wò gbẹ́ ìgbẹ́ kì í fọ̀hún àtẹ̀bí àtàrí ọlọ́run mọ́jà rẹjọ o. Ẹbí ń bẹ́ẹ̀nu àrẹ àrẹ ń bẹ́ẹ̀nu ẹ̀bí sọ́wọ́ rẹjọ́ torí omi gbóná ni kò ní dàlù rárá. Ilé ẹjọ́ gíga kan tó fìkalẹ̀ sí Adó Èkìtì rẹ pé ọ̀dà ìjọ náà o lẹ́nu kò pẹ́ kò pẹ́ fún àwọn adigunjalè méjì kan tó pé wọ́n fura sí o. Wọ́n ní àkọ́kọ́ Òjó Ọlásùnkànmí ọmọ ọdún 21 ni Olúwa Móyègùn mú Oyègùn Délé ọmọ ọdún 21 ni o. Gẹ́gẹ́ bí ìdájọ́ náà tẹ́ pé ọwọ́ ayé o. Wọ́n ní kan náà tó wà tórúkọ ẹ̀ jẹ́ Adéwálé David ọmọ ọdún 45 náà ni. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé wọ́n máa gba tara àwọn èèyàn wọ́n máa ń pa àwọn èèyàn lẹ́kún tó jẹ́ pé dúkìá wọn náà wọ́n gba ọ̀gájọ́rú náà máa ń jalè tiwọn o. Adájọ́ dájọ́ kú fún wọn wípé tó ẹ̀yin náà ẹ padà lọ kú ni kọlọ kó ṣàánú wa ẹgbọràn o ẹyẹ digidale ẹyẹ afurasí ojú ìwé kìnìún ìwà nígbà gbẹdẹgbẹ tó gbọnà fẹlẹfẹlẹ ẹyẹ náà kàlàrọ yìí.
0: kọ́kọ́ nú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ní tá a bá sọ fún kò ní.
1: dájọ́ dájọ́ kú fún wọn wípé tó ẹ̀yin náà ẹ padà lọ kú ni kọlọ kó ṣàánú wa ẹgbọràn o ẹyẹ dale ẹyẹ afurasí ojú ìwé kìnìún ìwà nígbà gbẹdẹgbẹ tó gbọnà fẹlẹfẹlẹ ẹyẹ náà kàlàrọ yìí.
0: kọ́kọ́ nú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọ́n ní tá a bá kò ní gbọ́ náà ni o bá a wàásù fún kò ní gbà náà lọ́rọ̀ ẹ̀ o. ó máa ní ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n alkali máa sọ gbogbo ọ̀dọ́ fẹ́ ra fọ́ọ̀mù lábẹ́ òṣèlú gbogbo tó ń bẹ léde wa nàìjíríà pé ẹjẹ́ lọ tọ́jú owó yín ẹ lọ fowó rádì fọ́dún 2031 o. jẹ́ bàbá náà tó jẹ́ ọ̀kan bíi nínú àwọn àgbààgbà ní orílẹ̀-èdè tó tún jẹ́ ọkọ̀ pàtàkì ta àwọn olóṣèlú tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ọ̀jọ̀gbọ́n Rufai Ahmed Alkali. Ó ní ẹ jẹ́ ká wò ó ti bí ìsáná kí èso ògún. Ó ní ẹ wo gbogbo àwọn gómìnà ta orílẹ̀-èdè wa Nàìjíríà oni ti ta lo se ti egbe oselu ise ni won se oni ki wa se ti egbe oselu APC nikan oni ti abola me tinubu ni won se oni e tu wole igbe ma sofin oni gbogbo awon agbatani tita ni won se oni ti are bola ame tinubu ni se o oni legbe ma soju sofin kan oni tita ni won se ti are bola ame tinubu ni won se eleri kila tu wa wa odaju lo gbowo ni lo bi pese ogbo odigi afokun o oni be nikan ba wa so pe wa na ti o awa ariwa o ani gba oni a eje ya gba fọlọrun ka gba fọlọrun ni isimi o ge bi en to wa lati ariwa ipe gbogbo ariwa olede wa Nigeria gbọn gbọn ohun na ni won wa leyin are Bola Ahmed Tinubu ti elekeji olohun ni igbagbo ninu en to je adari egbe oselu APC ojogbon natawe yi Twitter ipe baba na oloto ni won ori bako na lo fi ati leyin to gbopo lati owo egbe oselu ohun ati awon gomina ati awon legbimo asofin to fi mo awon ipinle gbogbo ipe ida are Bola Ahmed Tinubu lagbonu pe elekeji won bayi ta so se ni pe bo ti edibo won ti wole o mo ojogbon bufai Ahmed Akali ni o lo ti wo la la sa gbogbo ewe to wa lori igba tokun ohun ori to to poko ayafi are Bola Ahmed Tinubu
1: ko ko ro le sa bo refe na lo je pe on te si waju ibi ori ba da se na lo je pe ango idopo ni orede wa Nigeria ti pajo kan ni o en ba wa ni kiri to ohun lo to ni kan ko na wa gbebe o oga fun o te OPC reform ro wa ebe si waju are Ahmed Tinubu oni te ba gba pe lawon lori kore gba mi sele ni ipinle Eto to je pa ma parijaye won si ma fe mi awon eyan sufo apa igba to je pe bo wa nbe o e to je are OPC reform to ni kan ko na wa gbebe o oga fun o te OPC reform ro wa ebe si waju are Ahmed Tinubu te ba gba pe lawon lori kore gba mi sele ma sele ni ipinle to je pa ma parijaye won si ma fe mi awon eyan sufo apa igba awon yoruba to je pe bo wa nbe o e to je are OPC reform re ye to ko je ambassador dare adesope lo npe aso pe la mi e ti won pe si akesi baba wo fin le wa Nigeria ibi to ba gbo kaluku na re je pe o le gbe lati se ati lati ni dukia nbe iye ni kokko won ni aso jola me ti bu en gbin ri dabubo sugbon ti ple pe to yi ibi te ba se npa kan nikan ro are le wa re je ba ni gbe igbese lori e iye ni kokko o ade so bo wa foko kan pe o tan ra we be si gomina ple pe to iye ple Caleb fun a wi pe won na gbe igbese ma to ka ma ta ka ma to kon wa de ro ni ki lo nfa sele to kon sele ni ple pe to ti an fe ni awon eyan sofo lori kore tori pa die ti o laro fo kokko de so ri pe pelu we gbadegba gbele gbo to n gbona fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ́nà kàlá àárọ̀ yìí.
0: kọ́kọ́ inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ wájú.

0: ilé kanu ije da kan ti tari ola kola to ba jina tan pe wa lo mo da o pe ijoba papo le wa le je agbodo mo kan sara ka si mo mure fa to pa bo suru fa pe aso ba me ti lo mure ti sodo to won to de kanu won awon ojo ona kan wa ni ipinle kanu to je pa tun se ti de ba won ojo ona kan tan pe ni dai wa ki ti o jina se ojo ona kan to ni to fa iye de do won ti ti maro se abuja lo si kaduna lo si kanu won ise la lo je pe won se o gbe bi alakoso fun oro abeli ati awon eto loni kojoka Ibrahim Abdullahi waya lo pia kesi onijoba apapo eku ise o olumi awa fe lo si iwo orun la iwo orun ariwa northwest abi o fe lo si orule wa abuja abo fe lo sawon ibi kan ni gusu le wa le je do awo dona yo sin lo fo oni yede bi odo oni opolopo awon anfani la wa ti ri bi awo jo jo ka to ti o se atunse o oni to o mo ti ka ma ko nje wole to o mo ti eto ayika eto o mo ti eto lera orugbo e lo serere serere serere ni o iwo yi ori lanko atun na wa iwo edination erika la re yi
1: koko nu werin lo nte siwaju ninu were Sunday Telegraph to jade laaro toni won ni ajorin omori olowo eje ka se dada sira wa tori ba se jorin ha ma re laarin wa ha mo olugbadan lola bakan na olugbadan toni ape dada o ha si mo alake egba lola o eje ka ma se dada sira wa o ma lo ndifa fun are Bola Ahmed Tinubu ti won ki eyan won pataki eni won bi eni eyan won bi eyan oga to dabi baba yen olore Pius Akiyelure o won ni te ba gbagbe ipe olore Pius Akiyelure na ni o fi gba ko je alaga fun igbimo to ri si ile ise lepo robi lewa yen former board chairman of the Nigerian National Petroleum Corporation won lo ba na pe eni odun 84 won ni are won darapo mo awon ebi ore ojulumo ati gbogbo awon egbe oselu APC nile Yoruba lati ma ki baba na ku orere o won ni omo bibi ipinle Ondo ni won are ni won se kiso o fun idagbasoke olede wa Nigeria ati ipinle Ondo are wa menu boro won ni awon ti mo re Akiyelu e lati bi ogoji odun sein 40 years won ni ta ba nsoro nipa awon asiro owo to mo se won daada to le fowo so ye ipe pa Akiyelu e ni certified accountant ba re se salary ni won lawon jo pade ni ile ise Mobil Nigeria Limited ipe oga lo je sawon nigba na o won si se daada sawon ipe won o deye sawon alamo pataki ni ko to di pe are wa feyinti ni ile ise Mobil ti won feyinti gege bi akapo Mobil nigba na won ni Akiyelu e lo sise ni Mobil fun ogbon odun 30 years are ko be si so da ni pa baba e se rere ye o e se rere ko ba le ye wa o lagbaja ko le mu mi temedu ki lo le fi mi se eni kon be loke toju gbogbo wa lo oju oluwa wo e o e se rere ye o e se rere e sere kan ba ye are ko wo ba wa re fe gbe lori alagba Pius Akiyelu e ton se ojo bi odun 84 ki la omo leyin na ma so patie to ti ku lenu se to osoga fun omo
0: koko re se mo re me nte si wa dijo to ba ka la aji kuku do ni o wole ti o ba doko ba be ni kari lo so pe kosoko to de ko to ko baba won be ba lo si iwo okedo la ve ba le oko lu be lo se agba to de da clarin 1 ebu to fa ku ti joko ni ni daja fefe won lo bebe sugbe ja koja lo si
1: gun alaji e si wore gun e wore gun go
0: ati asi na ni
1: e wa material
0: lo lo lo gun ko ba je yoko won iwe ni je fa ko rede ese ko wo so si won ni do won to class ko wa si do le odo do pe iya ko la nbe so e ja ro le lo si ilu ibadan ibadan na o kere ni agbala aye ko se o ke mo wo ibadan to apapan bi kan lo je pe yan wo ibadan gan ah ke se gbe ode bo mi e ma ja lo be ki lo se le ni ilu ibadan lori odun ko to pe o gode kan ni won na lan pasa po de ni ibadan
1: ibadan fararo
0: ja so pe o so ro pe ogun bo mi lo ti ki lo ayo e jina se yi makide o je ko di mo o won ni ka toju gba le to e ami to e ko ko le so agba pe de pe mo ya ye lo lo loyi la rin waju
1: awo ni
0: ojo dare ni agbaro
1: ro
0: baba dada ni ọbàdà bọ́ bá jáde wọn kọ ọmọ lùwẹ́ ilé aláìní lọ́bẹ̀ yẹn wọn ní kápó olóhùn ṣetán láti yẹ pé okòwò lórí àṣà àti ìṣe lẹwa nàìjíríà pàápàájọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn dẹgbẹlẹ mùkúwó wọn dàde o lórí pọpọ sìtọrọ wọn ti àyájọ eégún ní àgbàlá tó ti gbòde kan ní ìlú ìbàdàn pàápàájọ ilé iṣẹ tọrọ wọn ti ètò àṣà àti ìrìnàjò gbafẹ ní ìpínlẹ ọyọ ní ọbáfẹmi awolowo stadium ní òkè àdó ní ìlú ìbàdàn ní ìpínlẹ ọyọ ní gómìnà la gbọ pé tó jẹ kò fẹ sọ musbah babatunde makinde tó jẹ pé oṣùjú fún wọn ó ní táwọn abálẹ kó rí ìtọrọ wọn ti àṣà àti ṣe àti àwọn ọdún lónìkan ọjọ kan tọrọ wọn ti wá ń tiwa ó ní ẹgbẹlẹ mú kó lọjẹ pé wọn ti bẹ jáde ó agbósùgbà sàdán kẹta ó gbé oríyìn ó pàtẹwọ fún alákòóso fún ti àṣà àti ìrìnàjò gbafẹ dókítà wàsíù ọlátúbọsùn tó kọ ọmọlùbọ tí ò yà kankan sọtọ wọn ni gbogbo adé gbogbo ẹ lọ náà ni ní ìwé sunday tribune lẹsẹ náà kà fún ti ìpínlẹ ọyọ.
1: ó dọ tẹ bá léegun ní ìpínlẹ ọyọ tẹni eégún yìí ó lè ṣe bí bàbá rẹ ń ṣe èkó lọ́npẹ bí o àwa lẹ́yìn atúnisàǹgbẹ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gómìnà ti ìpínlẹ̀ èkó gómìnà ọbadé sanwóolu ó mọ̀ ti sọ fún àwọn olùgbé badagry ó ní tẹnitẹni o tèkísà ń ta àtọ̀ ẹlẹ́nu ló làmúyẹ́ o ó ní kẹ́ ẹ rí i pé gbogbo àwọn ọjà aṣàjogúnbá ti badagry ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa o àwọn ìwà dáadáa ètí akra yẹn dè wẹnu àwọn olùmẹ̀nu tọ́yí tó jẹ́ pé bàbá náà wọ àjà ẹ má gbàgbé ọ ẹ ọ̀ràn ya mọ ẹ má gbàgbé afẹ́fẹ́ o ẹ rí ṣọ̀gbọ́n mọ ẹ má gbàgbé òjò bẹ́ẹ̀ bá rí di wẹnu àwọn olùmẹ̀lú tọ́yí mọ́ ẹ má gbàgbé àṣà àti ìṣe bàdágì o gómìnà bàbá ẹ̀ṣẹ̀ sanwóolu tó ń sọ̀rọ̀ níbi ètò èyí wọ́n ṣe fún accra ti badagry his imperial majesty di wẹnu àwọn olùmẹ̀lú tọ́yí wà lánàá òde náà ló ti rán àwọn olùgbé badagry létí pé ṣe rí ìṣọ̀kan ṣe pàtàkì wọ́n ní ààfin ilé gbogbo èèyàn ni o ẹ máa sílẹ̀kùn ẹlẹ́gbáyáwú kẹ jẹ́ kí gbogbo ọmọlù lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ní ààfin eléyìí náà lè mú ìdàgbàsókè bá ìlú ẹ má sọ pé kánìkan pálẹ̀ mọ́ kí lọ́wọ́ sọ̀rọ̀ tánbábá ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ o wọn ni wọ́n sọ̀rọ̀ yìí níbi ìsìn ìdúpẹ́ èyí tí wọ́n ṣe ní àná òde yìí èyí tí wọ́n ṣe fún ìbọlá fún ti badagry wẹnu àwọn olùmẹ̀lú tọ́yí wà ní freeman memorial methodist cathedral tó ń bẹ ní badagry o wọn ni ibẹ̀ náà láti rí igbákejì gómìnà ọ̀mọ̀wé ọbáfẹ́mi hamzat ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ti èkó abilékọ bímbọ́lá salu ùdẹ̀yìn àti àwọn lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́ tó fi mọ́ gbogbo àwọn tó ti di ipò kan mú nínú ìṣèjọba o gómìnà sanwóolu ètò ẹ pé àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ààfin ìgbàlódé kan tuntun cultural park ní badagry tó fi ọ̀wọ́n ẹ̀ lélẹ̀ wọ́n ṣàlàyé pé bá a bá rí ọmọ badagry àṣìṣe ní máa bèrè pé ọmọ èkó ni àbí ọmọ èkó kọ tó bá ti gbá àwọn orúkọ kan bíi dosú máa ń yán àtàwọn ẹtì mọ̀ pé èkó ni bẹ́ẹ̀ bá ṣe ń bá dédé jẹ lè máa rò pé bóyá ondo ni o ìbàdàn ni o àbí èkó ni ṣùgbọ́n láti ń gbá dosú máa ń yán àti mọ̀ pé èkó lórí pé badagry ó ṣe pàtàkì sílùú èkó nínú ìwé ìrẹsì sunday telegram lẹ́tì rámọ̀ gómìnà ọbàdé sanwóolu.
2: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have any to top up. The GT Bank airtime and data loan available to you anytime. Just dial *737*0# for airtime and *737*91# to get up to 10,000 naira instantly at just 25%. T's and C's apply. You are never stranded. GT Bank airtime and data loan.
3: Ìtàkùtà tó ta ní sọ̀rọ̀ ìlànà má ti bá àwọn ta lónìí bó ṣe lọ lónìí o.
4: Bẹ́ẹ̀lẹ̀ ni ti bá wo.
3: Àsìkò ní báwọn náà láti gba national cake wa. Gbogbo nǹkan ló tówó lórí kò sì yẹ kó yẹ ọjà tiẹ̀ náà sílẹ̀.
4: Ha bẹ́ẹ̀lẹ̀ ni kọ́ mi níwà ìjẹba mi corruption. Ní ìgbà tí mo ti yọ owó wàhálà mi, owó mọ́tò, mo si ti jere ewo na fara ni omo la keji mi
3: iwa ajaba nbi ti bawo se mo ni ko lowo olu je ni
4: iru emi te ni ina la won to njo wo emi na ni o si le je pe e si gbagbe pe eni to fara ni ilu lona kan iba ni ohun na lona miran to fi to ki gbogbo wa ka jo gbe o gba je banu ni gbogbo ona to ngba waye aye lo ko ti aye ti a ba wa lona GBC ere yi to le pa omo la keji wara ta ma ran si pe ba lo abo abo
3: o se wa ya mi ojo kemi na ti di gogo o disi ton kokun an di se mi o mo ti mo fowo an se
4: be ni ba le mi awon mi lo yo ma

0: sajaji tope yomo won si ala inana yo wa yo ni ode nigba gede buduko aje gbogbo to pa apanpan Lagos Island oni ti se ojo keta osun odun 2026 ke kunu boko so to kado gbo poro fun be ajena fira koro ba vijin ki ologbe Alhaji Bashiru Adisa jajuro won si ala inana o olukede to ni tini Alhaji Shehu Adini jaji gbogbo ebi uruko wa uruko re
1: happy odun fọlọrun so uruko in je o adupe bi e se tin ba wa bo lati ago merin daji laipe laijina awo abala ti agbeye o wa nibi ti lati ma tari won ti agbeye o se gbagbe happy odun
0: a sugbodo dupe lowo lootu life and direct mi tope ajayi ise pe o se o o le gbadede engineer uruko tin mi je adupe lowo eka polo ti gba won engineer wa e ku simi ti toni ọpẹ lásì láyọ àti ní alfonke aya àdìsá náà lọ jẹ pé ó di ọwọ bọtìlù gẹgẹ
1: akéde tù
0: kò ní ti sọ ọjọ sí a máa lọ sí ala
1: àgbéyẹwò
0: láìpẹ láì jìnà
1: kọlọ̀ kò fún ìsinmi ìsinmi aláyọ̀ láà máa ṣe ní gbogbo ọjọ́ lágbára Edumare kò ní rẹ̀ wá
0: ọmọ alájà àlàáfíà yóò mọ mójútó gbogbo ìyá kò búkú bàbá sí ń wọlé ká mọ mọ láàárọ nítorí pé ìdíjẹ sátidé àti sunday báyìí ìtọrọ mọ ti gbẹmọ wọnú ara
1: ilé tí wọn mú wá láàárọ ẹbí náà ní ṣá wọn nípa ìkólẹ kó dọtí
0: ìsẹntì ìjẹun
1: nípínlẹ ti
0: wọn sì ní bàbá gbọ́ pàtàkì tán ládàrí ẹsẹ àtúnjẹ tó yẹ pa bọ́lọ̀ sí lọ́jọ́ sí fún àwọn psb àti lọ.
1: ní báwo ni àwọn tó jẹ́ akólẹ̀ kó dọ̀tí psc bó ṣe ń ṣiṣẹ́ sí ní agbègbè yín tẹ́ ẹ bá gbàgbé àjọ tó ń bójútó kó dọ̀tí nípínlẹ̀ èkó Lagos State Waste Management Authority lọ́mọ́ láìpẹ́ ni wọ́n náà fẹ́ gba ìwé ọláṣẹ àti máa ṣiṣẹ́ àwọn psc torí pé lágbègbè tí wọ́n wà iṣẹ́ wọn ò mú yán lórí wọn ni wọn ṣe dáadáa
0: tó. gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún lọ́mà dókítà àmúyíwá gbẹ́gẹ́sí ló pe àkíyèsí
1: ìkóbá
0: gbẹ́gẹ́sí ló pe ìsìgbà sí yọ́sọ́là yọ́gbọ́ àgbà tí ò kẹrù sọ̀rọ̀ yóò sì kẹta sáré àwọn aráàlú ọ̀jẹ̀ káwọn sùn lórí pé àwọn ibì kan wà tí wọn psp jẹ́ kẹta pé wọn ò kó lọ́jọ́ pé ìwé àṣẹ tán fún wọn à ń gbà kú ọwọ́ wọn ṣùgbọ́n ìgbésẹ̀ náà tó wá dà wípé wọ́n tún wá díṣèjọ́ mú ti pẹ́ mọ́dẹ kárí ìkápọ̀ yẹn náà lọ́jọ́ pé ó yẹ ni lájẹ́ pé ìkólẹ̀ kódẹ̀ tí ní ìpínlẹ̀ èkó yóò máa fò wàlà ìgbésẹ̀ tí wọ́n gbé ojú wo lẹ́yìn fi wò.
1: bákan náà wọ́n yí àwọn ọ̀pọ̀ àkólẹ̀ kódọ̀tì àdánì kan jẹ ló ṣe wọ́n pé àwọn ọgbọ́nmi wa wọn ò lágbára àti kólẹ̀ kódọ̀tì láwọn nìkan máa máa fi èèyàn kun wọn bẹ̀. gbàgbà èmi ni kán mo lóṣòdì ìrọ̀ ẹ̀pin fún wọn ní mẹ́ta kí iṣẹ́ yẹn kó lè mú yán lórí.
0: iṣẹ́ sì pọ̀ alágbàṣe ọdún kan.
1: báwo ló ṣe ṣe sí ládùúgbò tí n bóyá yín bí mẹ́rin lẹ́yìn náà nílò tó yẹ kó ló wà kàkà mọ́ pé mo jìyà ẹgbẹ́ yìí jù o mo jìyà ẹgbẹ́ mi nìkan ni mo gbọ́dọ̀ máa tó fẹ́ kó mọ́ra nìkan jẹ́ tètè yà sọ̀rọ̀ láàárọ̀ tó yẹ.
0: ẹjẹ ká dé àti bí káwọn òkìtì náà bá tún wà ẹjẹ ká gbọ́ láàárọ̀ ìkàlẹ̀ pé àwọn aláṣẹ náà ṣe ojú òpó tí wọ́n bá wọlé.
1: ẹjẹ kí adé ẹka ìpolówó ọjà.
2: out of airtime and you have money to top up. out of data and you don't have money to top up. 737. The T-Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime, *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT-Bank and data loan.
0: láti wà ní abala àgbé 08169139 tàbí tẹ́lẹ̀.
1: 00373880
3: 00378880.
0: ẹ̀lú orúkọ ibo la ti ń pè wá o.
3: orúkọ tèmi ọ̀jẹ́ tó kù sí mi báyìí ẹ̀lẹ́ ọ̀fẹ́ tẹ́mi ọ̀rọ̀ bá gànà òkè òkun láti ẹ̀mọ́rọ́.
0: à ń gbọ́ yín o.
3: báwo
0: ni báwo.
1: à ń gbọ́ o.
3: ẹ kú iṣẹ́ ìlú kò ní rẹ̀ wá
1: o.
3: ọ̀rọ̀ náà kẹ́ náà. a ní àwọn akólẹ̀ sẹ́wù yìí. wọ́n ní àtìrò owó olókè lẹ́wọ̀ ẹ̀ wọlé. wọ́n tún gbẹ̀jọba ló bá wà fún fún wọn dáadáa lóòótọ́. wọ́n tún tún wọ́n lò pé ìsára ẹ̀. tún tún wọ́n lò pé bá kò kí ìsára ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò kọ́ ni. ọ̀pọ̀ iṣẹ́ ló ń ṣe.

Commission olusosun o ti bo sa yin lo ru epo won ma lo si epe

0: ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ náà lọ jẹ́ pé ó kù díẹ̀ káàtó fún pé kí ìjọba ìpínlẹ̀ èkó wọn ra ọkọ̀ fún wọn ìjẹ́ níbẹ̀ odó ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwọn ilé tó ń kó ilẹ̀ tí wọ́n sí lọ́jọ́ sí ọ̀nà ògoodoro wọ́n ní àti láńlọ́ọ̀d àti láńlẹ́ẹ̀dì náà àtàwọn tẹ́lẹ̀ síta kì í jẹ́ kí ìwọ wà tàbí sí rẹ́jísítà sí Fúnkẹ́ sanwó sí Màrúfù sanwó àbí ọ̀sanwó ilé tó àkúlẹ̀ kó dẹ̀ sí tó jẹ́ pé wọ́n bá dé tó bá yẹ pé wọ́n sanwó àti Fúnkẹ́ àti Màrúfù ẹ̀kọ́ gbogbo wọn papọ̀ nígbà bá níbẹ̀ ká lọ wo ẹni tó sọ́tà bí òsanwó adúpẹ́ lọ wo àwọn aláṣẹ adúpẹ́ lọ́wọ́ lọ́ba àsìdúpẹ́ lọ́wọ́ PSP wọ́n lẹ́ gbé ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ lọ́ba ayé ọmọ fún ṣe nílé ayọ́jọ́ bí ìkanú àwọn ọmọ òṣìṣẹ́ wa ọmọ tó yẹ kó ju ọmọ mi tó jẹ dádì happy birthday to my darling son Mahfuz Eniola ọmọ Asiru ìyá àti bàbá rẹ ló ní ká máa kí ẹ pé yín ló ń dà kúkọ wọn sàn kọkọ tó láyé láti ní àlàáfíà rẹ ó ju bàbá àti ìyá rẹ lọ happy birthday to lẹẹkan sí Mahfuz Eniola ọmọ Asiru gbogbo ẹyin mímìnrin náà tó yẹ pé ẹ wà ní ìlísà àti central bus tó yẹ pé wà ní ìlísà ní ìpínlẹ̀ ogun àti gbogbo ẹbí ọmọlọlá oríadé ẹ mọ̀ kó palẹ̀ mọ́ àti kágbá àti fìdá o bàbá yín tó jẹ olólùfẹ́ wa náà ni kọ́ lọ́ bá kọ́ délẹ̀ fún ẹni rẹ pa Sulaiman Ajibade ọmọ bíbí ìlú ìbàdàn náà ni kọ́ lọ́ bá kọ́ délẹ̀ fún ẹni yọ wáyé ní kò pẹ́ kò pẹ́ ní ọjọ́ tuesday ọjọ́ ìṣẹ́gun tó pé ń bọ̀ kọ́ lọ́ bá jẹ́ kí ọjọ́ kò dé agbára bọ̀ olú ètò wa lẹ́ẹ̀kan sí olórí tèmi tó pé ajayi orúkọ rẹ.
1: Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ti fún wa ní ti tààrọ̀ tó ní ṣe Abiodun Fọlọ́runṣọ lórúkọ mi.

0: Yorùbá bọ̀ wọ́n ní ìtàgbàlagbà rí lórí ìjókòó bọ́mọdé bá gorí igi kórè lọ́mú àpapọ̀ ọmọ ẹgbẹ́ Oòdùà late Dr. Frederick Fáṣeun founder PC lábẹ́ ààrẹ wọn.
1: Ní lọ́jọ́ Àìkú.
2: Àríkẹ́ríkẹ́ inú bẹ́ẹ̀ tó rojú koko báyìí.
3: Ojú ló ṣì rí tí àwọn tí máa bẹ.
2: Ẹni mo ṣe.
3: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrù kọkọ bí ẹni gbé lè sọ kìdí lọ́gùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdíyelé lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀yẹ ò ní tì tọ̀nà. Tí o ti káríwọ ní bí èkó ló tó fẹnu kan yọ.
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún pé kalẹ̀ mójú tọ́ra ara yín? Bẹ̀rẹ̀ táwọn fọgámà kárí o, ó rí egbògi bàbá òkè ihò.
2: Kọ́ni, ìwọ aláfọ̀fọ́dé ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò. Kọ́ máa ráyé tó gbóúnjẹ alẹ́ rẹ̀ fún ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyún tí bàtà ó máa bọ́ láàrín kò fún ọ. Bẹ́ẹ̀ni máa ṣẹ̀yọ́ sẹ́rẹ́sẹ́rẹ́ tàbí tó pọ̀ lápọ̀jù. Iṣẹ́ ara tó ń buni so. Bàbá òkè ihò lé ní gbòǹde atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàrúgbulẹ̀, bàbá òkè ihò kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladoju Life Church, Jákàndé Gate, Egbe Road, Ìsọ̀lọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ pé 08094417143, 08024417143. Bàbá òkè ihò ilé gbòógì dèbè dèbè.
4: Yorùbá ní igba tó tó gbá bá ìṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ ló ta bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé bò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ yí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ wò pé mò ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ wa. Bàbá ẹ bá mi kí ara alẹ́ kẹ̀sì dárúkọ yín.
5: Ẹ ṣeun tọkùn orúkọ tèmi ni Taofik Ajiboro ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè ihò. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
4: Bàbá òkè ihò a máa tún rí yìí.
5: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè ihò lákọ̀ọ́ta ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá ẹ bàbá òkè ihò lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè ihò lórí pé kì í ṣe àmúlùmọ́là o lórí nǹkan ẹyọ kan ṣoṣo iṣan ara.
4: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
5: Ṣeun atọ́kùn làákàyìn yìí ò ní dàrú.
4: Àṣẹ.
5: Àkọ́kọ́ ń bẹ̀ pé téèyàn bá ní àrùn táǹpù ní àrùn gbajúmọ̀ rí a máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kejì oníkẹ́ni tó ń bá obìnrin ṣeré lásìkò ṣe àládà rẹ̀ lọ́wọ́ a máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kẹta òní ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó a máa ṣàkóbá fún iṣan ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá yìí ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé àbọ̀ kì í mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìṣàn iṣan yìí tó bá ti wọnú ara a máa fa ìlèṣe déédéé fún ọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọ ọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbí tó pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ ṣe ojúṣe rẹ. Mo nítọ́ bá ti nípa ìníjà nípa ìyá tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dídélẹ̀ máa bọ̀ wá bàbá bò ní Shop No. 10A Oyekola Plaza Opposite Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè ihò wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè ihò sí 08094471143 lẹ́k 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ́n o ti ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tọwọ́ ẹlẹ̀. Mo nítọ́ bá wá pàrọ̀ ìwọ gan ó mọ̀ pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè ihò. Àwọn ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédéé lọ́dọ̀ àyà rẹ̀. Lọ́ra tí bàbá òkè ihò ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí ó lọ yìdà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètò àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó lọ́dọ̀ bàbá òkè ihò lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè ihò pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀. Tọba dọ́dọ̀ bàbá òkè ihò ní Shop No. 10A Oyekola Plaza níwájú Deeper Church Nija kande gbe titi isolo road ibe ni babo ko babayi pelu ache lodo run ti enu ni sori si ero bani soro babo 08094471143 lekanzi 08094471143 abi 00226134 08022613442.

0: gbogbo ẹyin ènìyàn nílùú ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ a máa kú oríire. Bí Hizbullah International Prayer Ministry ṣe máa balẹ̀ gùdẹ̀ sílùú ìbàdàn nílé olúyàlé pẹ̀lú àkànṣe àjọ olóṣooṣù wọn monthly yálà ti special prayer eléyìí tó máa wáyé ní gbogbo Wednesday àkọ́kọ́ nínú oṣù May 6, 2026 Chief Lake Salami Stadium Adama Singba Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́lọ́run ọba àlá yóò ti máa jẹ́wọ́ yálà ti fure o láago mẹ́sàn-án àárọ̀ sí àgọ́ méjìlá ọ̀sán ẹ̀yin náà má gbẹ̀yìn all white ní dress code olùgbàlejò ni bàbá wa Sheikh Sirojuddin Akànni Azukuna Chief Missioner Hizbullah International Aminu Zakirin ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033003040 máa sọ́lá.
1: Ilé-iṣẹ́ Band FM ti wa ìfẹ́sọ̀wọ́pọ̀ ní tàwa. Èmi Ajobiewe ló sọ fún yín pé ẹ máa

0: owo ile iwe lo ati mo pe awon omo ma wole won ti ni isinmi awon elomi igba osu kan elomi ose meta won ni yoruba ni esun tere tere ohun lo ma ndibu ba ba ti seto omo fe wole iwe 200 lo nini 500 lo nini lojumo kankan lati bi ose meta yen ti a ba ti ndajo omo fe wo ile iwe lola ko egberun mewa lo fun won ni so po ti e mu nkan ko wa rara debi pe ah eranduun malu ti mo ti ma npa o malu yen mo gboro pa o gbogbo wa la mo bilu se ri bagbara malu oyo to je pe ti agbo lo fe ra ti o ni pa ti omo ile iwe lara ri daju pe ohun ni ko mu gbo ki o mu se olorun a ran wa lowo o a o ni jebi awon omo wa lagbara olorun ba ni abala iso kini nkan ti a ma mu enu ba oduna ni kin se aimo fun oloko efo igbo ohun na ni a ma soro le lori eleyi ti awon oloyinbo npe ni keo ani igbo je irugbin efo alawo ewe to dara to kun ni nutrient ti o peye pelu opo anfani fun ilera o je efo to nse atileyin fun ilera egungun ati adinku to lorin fun ewu aisan to ni agbara o ni awon akonu vitamins mineral ati antioxidants o ni awon akonu bi vitamin a b6 vitamin c k folate carotenoid manganese ati be lo igbo to won 100 gram ni 50 calories ajinde ara a ma je fun wa o ki atun ma tesi waju e teti si ikede pataki yi o sise sise o lakojo ise tawon eyan nse ti won rakojo ri ohun rere se o dori ti e ko lo jasi nje o ti bere lowo ori boya ona ati lani iwo ni idaduro omo bibi tabi ohun woju oluwa fun ole inu fun itoju ati ayewo ni ilana ibile tabi eyi ti a fi n bo lowo ogun lu aluyo tabi iwo ti o fe bo ori e kan si ile ise Osufunke Adetutu Shadow Aba Venture won wa ni 339 Ikotun Idimu Road Iseri Osun Iseri Bus Stop tabi ki e pe won si oju opo 081 15 31 1338 081 15 31 13 38 tabi 080 83 76 7118 eja ka lo sodo onimo onje ti a ba pada de baba oke o ma wa ni ikale gege bi ise won alaafia wa ohun na ni o je won logun isun ara wa ko gbodo dimeri o gbodo ma se ise ti olorun da fun
1: e ta bo pada eto baye gbadun fe ti waju le se bond fm 92.9 onimo onje ti wa nile agbara e ka aro ma oruko yin lekun rere
2: oruko mi ni Iyasin Adeyoju Oluwagunmi Abigail registered dietitian mi ni onimo ounje
1: e se o ma ta pe yin lori eto ti e tun da wa lohun efo igbo ti a mu enu bayi ani igbo je efo ti awon eyan ki n saba je bi ti soko ati tete nje o ni ise ti igbo nse lara ju awon efo to ku lo
2: efo igbo ni awon eroja bi vitamin mineral ati antioxidant ninu ju awon irufe efo to ku lo àwọn antioxidant ni àwọn vitamins tó ní ìyá àti minerals ni ó máa ń ṣiṣẹ́ fún ìlera pípé àgọ́ ara wa.
1: Ìgbó ní àwọn èròjà antioxidant bíi quercetin àti kefenfarol kí ni iṣẹ́ tí àwọn eléyìí ṣe fún ìlera wa.
2: Quercetin àti kefenfarol jẹ́ antioxidant tó wà nínú ẹ̀fọ́ ìgbó. Flavonoid làwọn antioxidant yìí jẹ́ nínú ẹ̀fọ́ ìgbó. Wọ́n sì máa ń ṣiṣẹ́ fún ìdáàbòbò cells tó wà ní àgọ́ ara wa. Àwọn antioxidants yìí pẹ̀lú ọ máa ń dìnà ẹ̀jẹ̀ ríru. Sì máa ń jẹ́ kí àgọ́ ara wa kó ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ.
1: Ǹjẹ́ ìbáṣepọ̀ kankan wà láàárín ìgbó àti ìmúwálẹ̀ ìpele ọ̀rá nínú ara?
2: Ìgbó ní iṣẹ́ ribiribi tó ń ṣe nípa ìmúwálẹ̀ ìpele ọ̀rá, ìyẹn tá à ń pè ní cholesterol nínú àgọ́ ara wa. Ìgbó ní 5 lọpọlọpọ ni eyi si ma nṣiṣẹ fun ki gbogbo ọrọ to wa ninu agọ ara wa ko ba ọrọ to ba ti pọju lagọ ara ko ba ito ati igbe jade to ma
1: nṣe
2: ki bẹẹ ni
1: Bẹ́ẹ̀ni
2: olóòtú, ìgbó ní àwọn èròjà tó ń ṣiṣẹ́ fún ìjípépé ìrànwá bíi lutetin àti zetantin. Carotenoid ni àwọn èròjà yìí jẹ́ nínú ìgbó, wọ́n máa ń dínà ojú dídùn. Pàápàá nígbà téèyàn bá ti ẹ̀ ń dàgbà, ó yẹ kéèyàn máa jẹ ẹ̀fọ́ ìgbó. Ó máa ń dínà gbogbo pé ó wá di pé yóò ríran dáadáa. Nítorí àwọn èròjà tó jí pépé tó wà nínú ẹ̀fọ́ ìgbó.
1: Gẹ́gẹ́ bí onímọ̀ oúnjẹ pẹ̀lú àwọn antioxidants tàbí flavonoid tó wà ní inú àwọn oúnjẹ yìí vitamin. Ǹjẹ́ ó wá ní ẹni tó yẹ kó yẹra fún nítorí àìlera ẹ̀ àbí gbogbo èèyàn lórí ọ̀fẹ́ láti jẹ?
2: Gbogbo èèyàn lórí ọ̀fẹ́ láti jẹ ẹ̀fọ́ ìgbó. Kò yẹ ẹnikẹ́ni sílẹ̀. Irú àwọn tó tẹ̀lé pé bóyá wọ́n ti sanra ọpẹ́ cut down sísanra wọn nípa wọ́n lè gbé. Èyí tó ló máa ń ṣiṣẹ́ fún tí kò lẹ́sẹ̀rọ ara kó wálẹ̀. So gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ reduce size wọn tó fẹ́ reduce bóyá wọ́n ti tóbi jù ó wù wọ́n láti slim thick láti jẹ́ ká gba ara wọn kó jí pépé. Wọ́n lè máa jẹ ẹ̀fọ́ ìgbó. Gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní hypertension ìfúnpá gíga tó bá jẹ ẹ̀fọ́ ìgbó ó máa ń jẹ́ kí gbogbo ìfúnpá gíga kó wálẹ̀. Ẹ̀fọ́ ìgbó ní fáíbà. Ó ní antioxidant tó ṣiṣẹ́ fún àgọ́ ara tó máa ń jẹ́ kí àgọ́ ara kó jí pépé tó gbogbo ènìyàn ló lè jẹ́ kò kọ́ ọmọdé sílẹ̀ kò kọ́ àgbà sílẹ̀.
1: Ẹ ṣe gan ni mà tó àmọ̀ràn yín fún àwọn aráalé lórí ẹ̀fọ́ yìí ká tó máa lọ.
2: Àmọ̀ràn mi fún àwọn èèyàn lórí ẹ̀fọ́ ìgbó ká kí àwọn ènìyàn wa kọ́ máa jẹ ẹ̀fọ́ ìgbó kọ́ máa jẹ́ kí ó jẹ́ ó yá fẹ́ jẹ òkèlè wọn. Kọfí ẹ̀fọ́ ìgbó kọfí jẹ́ wọ́n fẹ́ jẹ ráìsì ni kọfí ẹ̀fọ́ ìgbó kọfí jẹ́ torí àwọn èròjà tó jí pépé tó wà nínú ẹ̀ tó ń jẹ́ kó ń ṣiṣẹ́ fún àgọ́ ara wa kí àgọ́ ara wa kó lè máa jí pépé. Ìtí àwọn ènìyàn akọ̀fí máa lo oògùn ṣá kọ́ jẹ́ kí oúnjẹ kó jẹ́ oògùn wọn gẹ́gẹ́ bí ẹ̀fọ́ ìgbó yìí náà gẹ́gẹ́ bá ti mọ̀ pé nǹkan tó ń ṣe lágọ̀ ara ó pọ̀ jàǹfẹ̀rẹ̀.
1: Ẹ ṣe gan ni màtí apèyí lórí ètò tí ẹ tún dá wa ló orúkọ yẹn lẹ́ǹkan sí màtẹ́.
2: Orúkọ mi ni Ìyáàfin Adéyẹjẹ ní Abùnmí Abidjan, Rebika dietitian mi ni tí àwọn ènìyàn mọ̀ sí onímọ̀ oúnjẹ.
3: Àríkẹ́ríkẹ́ ẹni lọ́dún tó rojú kókó báyìí.
4: Ojú mo ṣì rí tí àwọn tí máa bọ̀ ẹ jẹ.
3: Ẹni mo ṣe.
4: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sòkè dilẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé iṣẹ́ kìdí ló ń kó lọ séde eré lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀lé ò ní tì tọ́ ṣàdédàjì ọ̀nà. Kí ètò kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yìí.
3: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
4: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ́lẹ́ mójú tó ara yín? Bàdá táwọn fẹ́ gámà kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ihò.
3: Kí ló ń wí? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè ihò. Kọ́ màá ráyé tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gorogo. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò fún ọ. Bàbá òkè ihò lè ní kò jẹ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dànù gúnlẹ̀. Bàbá òkè ihò kalẹ̀ sí Shop 10A Oyèkọ́lá Shopping Complex Ladojukọ Deeper Life Church Jákàndé Gate Òkè Afá Ìgbò Road. Ẹ pé 08094-71143 08094-71143 Bàbá òkè ihò elégbòogi dèbè dèbè.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè ihò. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè ihò lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣan ara ti máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí a máa ṣe àkóbá fún iṣan ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣe àkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn ta sábà pàdé látara léègbọ̀nsẹ̀ a máa ṣàkóbá fún iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ ọmọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ẹ̀ ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá òbí lólùfẹ́ rẹ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣan ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìde lẹ́kọ́ máa bọ̀ wá bàbá òkè ihò ní Shop number 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Òkè Afá Igboro. Ero bani soro baboke o. 08094471143. 08094471143. Lori a ilera olomo kore ti mo soro npa e. O je nkan to ti se mi gan fura mi ri ti mo si lori sirisi nkan. Olorun to gbe mi pade baba tolorun lo fun mi. O lo fi je si pe ni gbogbo awon eyan tan wa sodo baboke o. Lori idakole ti mo so omokunrin dole awon na mo pe Olorun fun enikan si ju enikan lo. Omo odun melo wa ni wo? O ti ju omo 40 years. O ti ju omo 50 years. O ti ju omo 60 years. To je pe laarin iseju kan si meji iru ara re o ti wale. Mo ni lodo baboke o. Olorun fun enikan se ju enikan lo. A wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Okeapa Igboro. Ti nbi sara to ba wa lagbara. A ma fa kiyan mo le rese gbe. Ka rin laarin iseju kan si meji ka bere si ma mi helele. Elomi yo ma rin gege bi eni ti fa ta be boyo lese re. Ka rin ka ma terin ki nkan ma rin ka kiri nu ara abi ki ara bere si ma tani. Elomi yo da bi gba to fe po nkan ti ko ni ri po ninu ara. Mo ni to ba ti mo po ni pe nija. Awon nkan ti mo daruko yi a ni ero igbalode eyi ta ma fi ase ayewo ti won no si ma foju gbogbo nti nsi o ninu ara ta si ni ajegun adayeba eyi ta kokko fun awon eyan na o to di pe yo bere si logun pelu ase tolorun oba to mu ti wa to mu ku nibe ti gangan na o ni soro ti a wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Okeapa Igboro ero oba ni soro baboke o
0: 08094471143 baba oke o ohun na ni e kan si yen mo wo le fun ori ade o ka ma ki kabiyesi awuse onigbongbo oba oluwa segun adeyemi ajasa kade ope lori ki bata ope lese kesi oba ko joko pe awon olori won osise ibi pe lafin lase edumare a ma lo lose yi a pada ni ojo mejo ni agbara olorun ba ope lowo olooto eto Barikis Ibrahim Olufunke wura ola adisa loruko temi titi di ojo mejo e ma gbaye gbadun.

0: fẹ́ta lọ́pọ̀ pọ̀ yọ̀ fún ẹran àgbò lẹ fẹ́ta bí nìṣòro màálù lẹ fẹ́ta bó ma bìyẹ́ oníṣọlá livestock yóò bá yín rẹran tó fẹ́ràn lókè ọ̀yà lówó tí ò kú pa yóò sì dín wọ lẹ́nu ọ̀nà yín pẹ̀lú ìrọ̀rùn ẹ má ṣòkò ẹran ọdún lọ gà á mọ́ ẹbẹ oníṣọlá investment nigeria limited lọ́wọ́ ẹ̀ kọ́nu ilé tó kàárọ̀ ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ kò sì bá ìbáyé lọ́rọ̀ tì wọ́n bẹ́ẹ̀ lábẹ́rẹ́ wọn lókun di torí pé wọ́n lórúkọ lọ́dọ̀ àjọ CAC Eyan Corporate Affairs Commission ẹ pẹ̀ wọ́n sún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti bèrè irúfẹ́ ẹran ọdún tẹ ẹ bá fẹ́ 0911-833-3200 nọ́mbà ní TikTok oníṣọlá farm nigeria limited facebook oníṣọlá livestock farm ẹ má fowó ọ̀wọ́n rọjò wọ́n ẹran ilé ayín lọ́dún yìí oníṣọlá livestock investment ní kẹran ìgbà yẹn gan lẹ ó tó mọ̀ pé ẹran tó jowó ẹ̀ lọ ni wọ́n rà àwọn oníbàárà
1: wọn. Bí a kò fẹ́lẹ́fẹ́lẹ́ bí ojú àjọ ẹ wá sọ pé ẹ báwọn èèyàn ra ẹran láti ibi tó ti pọ̀.
2: Akí gbogbo ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí a kú mọ́ra ọdún iléyà ilé tí ó ń bọ̀ kọ́lọ́dá kójọ kójọ kọba ní ayé àti àlàáfíà bí oníṣọ́lá livestock máa ń ṣe ní ọdọọdún tiwọn nìyẹn eléyìí tí yóò fi gbogbo àwọn èèyàn lọ́rùn pé bó la fẹ́ pẹran ẹlòmí ti wà nù ìrònú láti gbà tílé àti ku tí a ti má rẹ̀ balẹ̀ ẹlòmí ti wà nù ìrònú tí ẹ̀sìn bá dẹ̀ fẹ́ pé òun náà ni kéèyàn ó gbìyànjú kó pẹran tí a bá ti tẹran pa tẹ wá nílẹ̀ yorùbá àwọn bàbá wa àtàwọn ìyá wa wọn máa ń gbẹ̀ kankan tí ó jọ nígbà tí àwa ìkéré wọn nìyà bóyá ẹ fẹ́ kábà yín rẹran ọdún ẹ bá ti fẹ́ kábà rẹran ọdún bóyá ẹ dẹ̀ fẹ́ jẹ́ pé aṣọ ni ẹ fẹ́ kí ara àwọn ọmọ náà mọ̀ sọ fún báwọn ìgbà táwọn náà wọn dàgbà ògbà kí ni gbọdọ̀ dópin bóò ni méjèèjì ó sì máa ṣe é ṣe òun ló fa ìgbésẹ̀ léyìí tí aṣọpá ń ṣe yẹn àfojúsùn wa lórí ẹ̀nu báwo la ṣe mọ́ báwọn èèyàn ṣe nísìnyí tọ́jú tílé abátikọ̀ oṣù méjì bó ṣe kú àwọn èèyàn máa lọ sí north níbi tí ẹran ti máa ń chip táwọn tí wọ́n mọ́ wá tún ta nílẹ̀ yorùbá tán ti máa ń lọ rà so ibẹ̀ làwọn ó lọ tó bá ti dé ibẹ̀ yìí tán kàn ṣe ni pé wọ́n máa pe nọ́mbà tí àwọn èèyàn mẹ́sẹ̀jì síta wọ́n máa pè fún wọn so tó bá ti mẹ́sẹ̀jì nọ́mbà yẹn máa send group link wá sí wọn ìyẹn market place tó ti máa máa rí live and direct ọjà tán fẹ́ rà so iye táwọn tá bá pè wọ́n bá wúta negotiate èló ló fẹ́ ta màálù rẹ̀ èló ló fẹ́ ta àgbò rẹ̀ ó ní 200 ló fẹ́ ta gbòun wọ́n wá ná ó yá gba 180 ó ní ó dára ẹ mú wá so wọ́n wà post ẹni 180 yẹn sínú market place ní tí mo kàn ṣe ní tó bá ti rí ọyà mo like ẹ yóò wo fídíò yóò wo fọ́tò dáadáa pé ṣe ń tún ṣe èdè ẹran tó mọ ń pa ni ẹ̀rọ àti wáá pìkẹ́ báwọn ẹran yẹn wá jẹ́ 200 ó pìkẹ́ báyẹn ó jẹ́ 200 àbí so àwọn nǹkan tó kù tí yóò jẹ́ àdísánà chargeti tí ó gùn òun náà ni àkọ́kọ́ mọ́tò lè rin ṣẹ̀wà fún alára rẹ̀ láti nọ́ọ̀tì ní last year dẹ̀ rí nísìnyí owó transport ta fún ẹran 10,000 ni so owó mọ́tò tí ó gbé ẹran láti ibẹ̀yẹn délẹ̀ yorùbá ó jẹ́ ta N10,000 owó mọ́tò owó làdá àti owó okùn tí a fi mẹ́ran kúrò lọ́jà àwọn haúsá ní nǹkan kankan wọ́n lè gba ẹran N500,000 kalẹ̀ torí làdá N5,000 wọ́n ní ta fún ọmọ wọ́n tàfẹ́ lómi so owó làdá àti owó okùn tí ó mẹ́ran kúrò lọ́jà ó jẹ́ N5,000 owó ìsọ ilẹ̀ yorùbá táwọn tẹ́lẹ̀ bá ti dúró kọ́fẹ́ jẹrin ní kárabáyé mọ́ bíìlì tírélà ni ìyẹn jẹ́ N2,000 owó rẹran tó lálàáfíà lọdọ wa ẹlẹẹkejì wa ni pé ẹran tó bá lọdọ wa tó jẹ 230,000 ẹran tó yẹ pé tó bá délẹ yorùbá níbàyí yóò tó bá bọ́ tó àwọn aláàtò ta ẹran tán mọ̀ dá 400 tẹ́tẹ̀ mọ̀ náà sí 350 tẹ́tẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ 300.
0: báwo wa ni wọn ó ṣe sanwó ṣé tẹ bá gbẹ̀ràn dé ni wọn ó sanwó fún yín ni.
2: àwùjọ ni fẹ́ràn lẹ̀ka gbẹ̀ràn dé kan sanwó tó bá ti rí ọjà tó fẹ́ rà tó dẹ̀ ti láìkí ẹ̀ kò tẹ sanwó náà kàtó kú ẹ mọ̀ pé kì í ṣe pé aláfẹ́ lọ rà wá tó yẹ pé tẹ́ran bá dé ló fẹ́ wá rà ni yóò wọ̀n ju gbogbo tí
0: à ń. irúfẹ́ àwọn ẹran wo gan lè ń báwọn èèyàn rà tẹ bá fẹ́ lọ sókè ọ̀yà.
2: oṣù ẹran téèyàn fẹ́ tí ò ní bá nílé iṣẹ́ oníṣọ́lá Friday.
0: nínú fọ́nrán yín tẹ̀tẹ̀ fisíta yín ni pé yẹn pẹ̀lú ìrọ̀rùn ẹnu ọ̀nà wa ilẹ̀ gbé ẹran kalẹ̀ sí.
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mo pe ni tílé abadé náà tí ẹran bá fẹ́ rẹ̀ ẹran ẹ̀yin ó kúrò nílé yóò lọ sí kárà so kárà tó bá súnmọ́ ọ̀dọ̀ wọn ibẹ̀ ni bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ń kálukú ti lọ gba ẹran tó bá dẹ̀ ti sanwó ẹran ìtọ́jú wọn fẹ́ ní tag number ẹran ò lè dapọ̀ lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì ni pé company wa wọ́n ṣètò first care so wọ́n á treat àwọn ẹran wọn dáadáa kó tó di pé wọ́n ìbúra kúrò ní nọ́ọ̀tì tí ò ní sí pé bóyá ẹran kan ti sàárẹ̀ àbí ẹran kan wàhálà ti dé wa so wọ́n á ti fún ọ ní pópá care tó yẹ kí wọ́n ṣe kán tó gbé ẹran kúrò ní nọ́ọ̀tì abẹ́ wa lókun ìdánimí tẹ́lẹ̀ tí ò sì wà lọ so téèyàn bá dẹ̀ fẹ́ẹ́ wa physical tó wà tí wọ́n ní gbogbo kò le a wà ní social media and wa ní TikTok oníṣọlá livestock farm ó bá ń bẹ̀ facebook wa oníṣọlá livestock farm ó bá ń bẹ̀.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ owó gan-an ni wọ́n lè pè yín sí.
2: kán mọ́ pé wà kán dákun tó dáwà ti wà ní nọ́ọ̀tì nọ́mbà yẹn sáfìsì ò ní da tó wá ti mẹ́sẹ̀jì wa ní whatsapp a máa bá mẹ́sẹ̀jì wọn wọ́n ṣe send the group link sí wọn so nọ́mbà eléyìí lè máa mẹ́sẹ̀jì ní whatsapp 0911833300 0911833300.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ bí owó alẹ́ kẹ́ ẹ lè láǹfààní àti gbọ́ wọn yékéyéké ó ní 0911833300 ẹni tó bá sọ pé irọ́ ni kò tí ì dán òótọ́ òní o ẹ dá wọn wò kí ọdún ilé àtọdún yìí ó lè jẹ́ ìrọ̀rùn fẹ́yìn àti mọ̀lẹ́bí yín ẹ dágbére fáwọn aráalé.
2: orúkọ mi ni malam kọ́sìn tọ́yìn ọláyínká ọ̀dọ́ ayọ̀ láṣẹ.
3: ọ̀rọ̀ ọlọ́run tí ẹ fẹ́ gbọ́ yìí ni ti all faith half hour ti ìjọ all faith anglican church tí wọ́n wà ní No. 1 Mọ́bàyọ̀jẹ́ street oṣù òdìṣẹ́ onígbọ̀wọ́ rẹ̀ ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ ni àlùfáà ìjọ ojú ìrere agbani nímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable Tọ́pẹ́ Sàpérè.
4: Bàbá Ayérayé ẹni tí ìjọba rẹ̀ tayọ gbogbo ìgbà àti àkókò fífún wa nínú àyípadà tí ń bẹ nínú ayé yìí kí àwa kí ó di ohun tí ń ṣe ti ìjọba rẹ̀ tí ó wà láyé mú nítorí Jésù Kristi Olúwa wa àmì. Ẹ̀kọ́ kíkà wa ní òwúrọ̀ yìí wà ní eré ti Lúkù orí kejìlá bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkẹtàlá Lúkù orí kejìlá àwòká láti ẹsẹ̀ ìkẹtàlá Luke Gospel chapter 12 reading from verse 13. Ọkan nínú àwọn àwùjọ sì wí fún Jésù pé olùkọ́ni sọ fún arákùnrin mi kí ó pín mi ní ogún. Jésù dá a lóhùn ó wí pé ọkùnrin yìí ta ni ó fi mí jẹ onídàájọ́ tàbí olùpín ogún wà fún yín? Kíyèsí kí ẹ máa ṣọ́ra nítorí ojú kòkòrò. Nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní. Jésù tẹ̀síwájú sì pa òwe kan fún wọn wípé ilé ọkùnrin kan ọlọ́rọ̀ so èso ọ̀pọ̀lọpọ̀. Ó sì rò nínú ara rẹ̀ ni pé èmi ò ti ṣe nítorí tí èmi kò ní ibi tí èmi ò gbé kó èso mi jọ sí. Ó wípé èyí lè èmi ò ṣe, èmi ò wọ àká mi palẹ̀, èmi ò sì kọ́ èyí tí ó tóbi, níbẹ̀ ni èmi ò gbé tó gbogbo èso àti ọ̀rọ̀ mi jọ sí. Èmi ò sì wí fún ọkàn mi pé ọkàn ìwọ ní ọrọ̀ púpọ̀ tí ó tó jọ fún ọ̀pọ̀ ọdún sí mi, máa jẹ, máa mu, máa yọ̀. Ṣùgbọ́n Ọlọ́run wí fún un pé ìwọ aṣiwèrè, ní òru yìí ni a ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ. Ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò ha ṣe tí ìwọ ti pèsè sílẹ̀? Bẹ́ẹ̀ ni ẹni tí ó to ìṣúra jọ fún ara rẹ̀ tí kò sì lé ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ Olúwa. À ń tẹ̀síwájú nípa sísun àwọn ẹ̀kọ́ ìjọba ọ̀run láti ẹnu Jésù Olúwa, àwọn ẹ̀kọ́ ìjọba Ọlọ́run. Àti sọ wípé ohun tí ó wá ṣe nìyẹn. Jésù wá kọ́ wa ní àwọn ẹ̀kọ́ ìjọba Ọlọ́run. Ìpolongo Jésù gbogbo ènìyàn ni wípé kí a wá sọ́dọ̀ òun, kí a sì kọ́ ẹ̀kọ́ lára òun. Jesus commanded everyone to come and learn of him. Àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ tàbí tí Jésù kọ́ ni a pè ní àwọn ẹ̀kọ́ ìjọba Ọlọ́run. Àwa tí a ti fi ọkàn àti ẹ̀yọ wa fún Jésù tí a ń lọ sílé ìjọsìn, ohun kan pàtàkì tí a lọ ń ṣe nílé ìjọsìn tí a ṣe ń kóra jọ ní gbogbo ọjọ́ ni láti tẹ̀síwájú nínú kíkọ́ ẹ̀kọ́ yìí, àwọn ẹ̀kọ́ ìjọba ọ̀run. Pàtàkì èrè ìdí ẹ̀kọ́ dẹ̀ ni wípé kí a lè dá ohun tí a kọ́ wa. Tí a bá kọ́ ẹ̀kọ́, tá a sì tẹ̀síwájú nínú ẹ̀kọ́, tá a sì mú àwọn ẹ̀kọ́ náà lò, a ó bẹ̀rẹ̀ sí ń dàbí àwọn ohun tí wọ́n kọ́ wa. Ẹ̀kọ́ máa ń sọ ni dá ohun tí a kọ́ ni. Nígbà tí a bá ti kọ́ wa ní ẹ̀kọ́ ìjọba Ọlọ́run, tí a bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn ohun tí a kọ́ wa, ìgbé ayé wa, ìhùwàsí wa, ìgbésẹ̀ wa, ìrònú wa, yóò máa dàbí àwọn ohun ti ìjọba ọ̀run. Nígbà tí Jésù kọ́ àwọn ọmọ èèyàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní àdúrà Olúwa, ó ní ìfẹ́ rẹ̀ ni kí a ṣe ní ayé bí a ti ń ṣe ní ọ̀run. Bí a ṣe lè mọ ìfẹ́ Ọlọ́run nínú ayé àti láti ṣe nínú ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run, nígbà tí a bá mọ ẹ̀kọ́, tá a bá mọ ohun tí wọ́n ń ṣe, bí wọ́n ṣe ń ṣe ní ọ̀run àti ní ìjọba Ọlọ́run ni Jésù kọ́ ni. Ó láṣẹ pé ìwàásù wa yìí ní àwọn ẹ̀kọ́ ìjọba Ọlọ́run, kí èmi àti ìwọ lè mọ bí a ṣe ń ṣe ní ìjọba Ọlọ́run. Àti nípa kíkọ́ àwọn ẹ̀kọ́ yìí, ká lè bẹ̀rẹ̀ sí ń wùwà sọ̀rọ̀ gbé ìgbé ayé wa ní èyí tí ó wu Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run àti bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Tó bẹ́ẹ̀ tó jẹ́ pé bí ó tilẹ̀ jẹ́ pé a ṣì wà nínú ayé yìí, a bẹ̀rẹ̀ sí ń wùwà bí ti àwọn ọ̀run. Ìyẹn ló túmọ̀ sí wípé a ti wà nínú ìjọba ọ̀run àti ní ìjọba Ọlọ́run. Ẹ̀kọ́ yìí ni ó yẹ ló dẹ̀ ṣe pàtàkì fún gbogbo ọjọ́ ìsinmi àti gbogbo ọjọ́ tí àwọn onígbàgbọ́ bá parapọ̀, tí wọ́n péjọ, tí wọ́n kọ́ ẹ̀kọ́ bíbélì, tí wọ́n gbọ́ wàásù, tí wọ́n ń ṣàṣàrò lórí àwọn ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn apostoli ti dá a sílẹ̀ láti ọwọ́ Ẹ̀mí Mímọ́. Ó ṣe ni láàánú lónìí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà là ń kórajọ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà là ń pàdé nílé ìjọsìn, ṣùgbọ́n kì í se lati ko eko ki n se fun eko mo. Sometimes the purpose is lost. Abuse has come into it. So many distractions has come. The purpose, which is to learn of Christ and to go into our world and act and behave and live by the things that were taught to us, we have mixed it. Opolopo igbalo ni ni gbogbo ipejopo awon nigbagbo o ti e nitumo ato nti a nse ko jora rara mo won ti olorun fe idi ni en to bi pe esin oni itumo lo titi tori pe ato nigbagbo atalai gbagbo iwa ati ise ko yato si ra ironu o yato isoro o yato awon to nkeko atawon ti o ti e leko rara ko si yato ninu igbe aye tori na ijoba aye yi ati ijoba opolopo aye wa ko si ninu ijoba Olorun, because we are learning, but we're not coming to the part of understanding as knowledge, and we are not doers of what we are taught. And so the signs of the kingdoms are not with us. Nibi ta ka yi eko ti Jesu nko awon eniyan to fi anfani ibere okunrin yi ko wa ni pe ni ijoba Orun ati ni ijoba Olorun ati ohun to se pataki ninu okan Olorun. Jesu so fun pe atohun atawa loni ka sora fun oju kokoro. Oju kokoro Jesu da lohun o si so wi pe kiyesi ki e ma sora nitori oju kokoro. Ki lokunrin n bere so fun arakunrin mi ko pin ogun fun mi. Jesu ni tani so fun wi pe tori ogun pinpin ni mo se wa. I wasn't sent to you so that I can command your brother to share inheritance with you. Opolopo e bi lo ti baje lo ni nitori ogun. Opolopo awon omo lo n duro de ogun. Opolopo ni o sise ni o ti re mo anfani igbe aye ti ara e nitori pe ogun wa to gbojule. Opolopo ni o ni iwulo fun aye to wa lowo e nitori pe o gbojulo. Opolopo ni o ti e mo idi to fi wa laye tori pe ogun ti wa nbe to ma je. Because again, people now think that life is about possession. Ṣugbọn Jesu so pe igbe aye eniyan ko duro lori opolopo ohun to ni. But look at us. E wo wa gbogbo igbe aye eniyan loni ni awon eniyan ti ro pe ko ni itumo ju pe iko oro jo ati oro ati ola. Materialism is all that is all about. People's life are valued by how much do you have. But we know that if money is all that you have, then you're wretched. Then you have nothing. You have nothing. Owo dara lati ni ṣugbọn ti a ba di eru owo to wa je nitori owo ati ola la se ni itumo ninu aye o to se akush ni waju Olorun ni ru eni be. Jesu so fun okunrin yi oro ogun pinpin kan la nso yi o, oro ijoba Olorun la nso yi. Ijoba Olorun koja prosperity preaching. Jesu wa saye ka ba le lola ka ba le lowo. Jesu wa saye ki a ba le pada ri Olorun, ki olukuluku wa ba le pada di aworan Olorun ti a da wa ni atete koko se eyi ta ti sona. Look at how rich God is. Look at how wealthy God is. Look at how powerful God is. Look at God. Eje ka wo Olorun wa. Eje ka wo Olorun ti o da aye ati Orun. Eje ka wo titobi re, ka wo lanla re, ka wo agbara re, ka wo ife re, ka wo ayo re, ka wo pipe. Ohun ti Olorun fi eniyan da ta sonu nitori ese ti Jesu tori e wa lati da pada fun wa. Iyan kan wa so wi pe tori owo tori ola ni oju owo lo oju ola. It is in the image of God. Aworan ki la woran Olorun bawo lo Olorun se ri ohun ni Jesu bere si ko wa. Ko si oju kokoro ninu Olorun, ko si ife ogun ninu Olorun. Jesu wa dahun so pe ka sora fun oju kokoro lati ese iketala titi de ikarun bilo. Jesu wi pe e kiyesara ki e sora. Ti a ba ni ki eniyan ko sora, o tumo si wi pe nkan buruku le sele. nkan buruku ni oju kokoro won bia covetousness greed ah yoruba so pe owo nto lowo ola o nto olola to ba ti le ko sinu ide oju kokoro o se wo lati bombe nitori ki nigba ti owo ba ti di olo nigba ti owo ba ti di pin ti eniyan le eniyan ti di eru owo ni nigba ti owo ba je eru e it can serve you o dara ki eyan lowo lapo ki owo ati ola ko wulo o wulo o wulo eyan le se ise rere lopolopo to wu olorun eyan le ran awon elomiran lowo eyan de le gbe igbe aye ifokanbale nipa nini owo lapo to ina olorun o lodi si pe ka sise ka de lowo tabi ka ni ola ara ibukun olorun ni ṣùgbọ́n nígbà tí èrè ìgbé ayé rẹ àti tèmi bá ti di pé kásá lọ́lá ní gbogbo ọ̀nà by all means di òpùrọ̀ torí owó di apànìyàn nítorí owó di ẹlẹ́ṣẹ̀ nítorí owó ba ipò jẹ́ nítorí owó ba ọlá jẹ́ nítorí owó gbàgbé iṣẹ́ pàtàkì tí a fi lé ọlọ́wọ́ ìpè pàtàkì tí a fi lé ọlọ́wọ́ nítorí owó sọ ètò ìjọba ti ọlọ́run àti sísìn àwọn ènìyàn àti mímú ayé rọrùn fún àwọn ènìyàn sọ di olúkúmọ̀ṣu sọ di ohun tí ò ní ìtumọ̀ nítorí o fẹ́ kówó sápò owó ti di ọlọ́run nìyẹn owó ti di ohun tó ń lé gbogbo ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ inú ọlọ́run gbogbo ìpinnu rere ọlọ́run fún ayé rẹ àti èyí tí o fẹ́ lò ọ́ fún ayé àwọn ẹlòmíràn nígbà tí gbogbo ẹ̀ dà wọ́ nítorí pé owó tó fẹ́ jí owó tó fẹ́ kó owó tó fẹ́ gbà and the value of every person is in the amount you get from them and everything is about naira and kobo especially in this time of ours every relationship to you is how much every person is how much then money has become your drive, has become your purpose, has become your God. And when money is God, it's a bad God. So, owo ba di olorun, ti owo ba di olorun, o ma buru pupo pupo, nitori pe ide. Ko de ma nje ide, ti yan ma nbo nu e, bo ninu e kia kia, nitori pe o je ide, ti o mu pleasure. O je ide je mo ki yan wa ninu ide ṣugbọn ko ma se lo ma ri bi kokoro to bo sinu awon ide kan wa to ba ni lara wa wa bo se ma gba itu sile ṣugbọn ide oro ide o ide to mu irorun wa ni you will have pleasure you will have fun you will have fake happiness and then you will have arrogance and pride with it àyàfẹ́ anú ọlọ́run nìkan ló lè gbàrú ẹ̀ bẹ́ẹ̀ jésù ní ẹ ṣọ́ra fún ojú kòkòrò ó túmọ̀ sí wípé nǹkan burúkú nǹkan tó le ní ojú kòkòrò today lónìí lóde òní láyé tá a wà nísinsìnyí ní ìlú ayé ojú kòkòrò àwọn èèyàn tiẹ̀ rẹ̀ wá mọ̀ sójú kòkòrò mọ́ wáyé wọ́n kà sí ìpín wọn is my right. You put people in the office and they are stealing and they are calling it their right. You put people in place position of responsibilities and they are stealing and they are calling it their right. Bribery, corruption, extortion, they call it right. They turn every subordinate into slaves just because of how much they want to get and they call it their right. You call it your right. And you don't know that is covetousness. You don't know that is greed. You don't know you are in trouble of greed and covetousness. Jesus ni e sure fun oju kokoro. O wa bere sin pa owe nipa okunrin oloro. Jesus fi owe ba awon eniyan soro. Gege bi o se ma nse lopolo. Bi o ti le je bi pe nigba to ba ya o ma pe awon omo eyin eseyin lati tumo owe yin fun. Tori pe fun awon opolopo eniyan. Jesus mo wi pe won o wa lati ko eko. Won wa lati nitori ohun ti won ma as it is lónìí ní gbogbo ibi tí àwọn ènìyàn ti ń sọ pé àwọn ń lọ church wọn ń lọ pàdé ọlọ́run won lo gbadura unfortunately ton ba tun debe awon ti won dari won ninu adura awon to be se ni gbadura fun awon ti won wa won o gbadura pe ki won mo olorun ati ife re ati ona re ati agbara agbara olorun dede ma tun ni sile ki n se nti wo fe agbara olorun lo ngba ni la ki n se nti wo fe nti wo fe lopo igba yo ko si wahala yo ba igbe aye re. The will of man, what the flesh, what the will of man and the flesh of man wanted most of the time is avarice and is against that which is good for the spirit. Bibeli lo awon ni ade korajo loni ni gbogbo ijosin ni gbogbo ile isin wa debe sin oluwa oluwa oluwa oluwa se oluwa se bere nto oluwa fe se yi ife okan re lo n fe ki oluwa se kuti ere gbadura oluwa kini ife re bibeli so pe ka gbadura fun ife olorun je ki ijoba re de ife tire ni ki a se ni aye bi won tin se ni orun ni eko ti jesu oluwa ko awa omo eyin bi a tin gbadura. He didn't say we should come and begin to say oluwa se oluwa se oluwa. Jesu ni gbogbo nte n wa kiri awon keferi n wa na. So what's the difference between you and the hidden? O ni e ma ṣaniyan fun te o mu fun te o je fun te o fi boya awon eniyan o ka bibili mo boya awon eniyan o ri awon oro won papa awon oludari ijo ati abudari awon adura won yi ni gbogbo ile ide in every corner in every street these days you see these wrong distractions ayaba esin ayaba gbogbo eniyan gẹgẹ bi oro adura wa kan so pe ati sakoko ni ilana ninu imole ati eko olukuluku wa ife ara re olukuluku wa ogo ti ara re olukuluku wa gbega wa igbega ti ara re olukuluku ti e fe sora edi olorun olukuluku fe sora mu bi whereas ireidi ipejọpọ wa ati ireidi wiwa olorun ni ka ba le gbe olorun ga ninu aye wa ka ba le gbe olorun si aye re gege bi oba ati oluwa ati olukọ. Jesu so nipa arakunrin pe ni oloro o sise ile ri ibukun lori ise na o wa ni ki lo ma se lo wa aba to tobi ju ti te wọ́n adẹ́ kó gbogbo ohun ìní ohun síbẹ̀ wọ́n á wá sọ fún ọkàn which is the part that be. Ó sì wípé èyí ni èmi ó ṣe èmi ó wọ àká mi palẹ̀ èmi ó sì kọ́ èyí tí ó tóbi that's okay go ahead do that. Níbẹ̀ ni èmi ó gbé gbogbo èso àti ọ̀rọ̀ mi jọ sí that's all right. Ẹsẹ̀ ìkọkàndínlógún èmi ó sì wí fún ọkàn mi. No, he doesn't have that. This is where I have a problem. Emi o si wi fun okan mi. Igberaga. You see, igberaga oro wa. The arrogance of wealth. Lopolopo, I want ti won lowo lowo, won ma ko sinu wahala igberaga. Owo lo ni, oro lo ni, but iwo ko lo ni o. Iwo ko lo ni o. You didn't make your heart. I would tell my heart. You didn't have any control of it. Oni emi o si wi fun okan mi iwo ni oro pu ti o to jo fun opo simi really ma je ma mu ma yo really no isimi ti olorun ni ateni to ba fun ayo ti olorun ni ateni to yeah you can even have and not have capacity to heat loss hospital what it ni oni. Don't we have that song we sing? Some have food they cannot eat, some can eat they don't have. Okunrin yo ti re wa ala ibi ti ogbon ati agbara eniyan de, which is why I said there is arrogance of wealth. Arrogance of wealth has come in uruko Jesu ola ati owo ni daamu. Oluwa gba wa lowo oju kokoro akoko oluwa gba lowo lowo igberaga aya nitori pe a ni owo tabi a ni o opolopo nitori owo ati ola lo ni lo sora ede olorun lori awon ile on fi ola ati owo to ni da mu awon ilu na ohun ti o de ye apolopo ni pe awon ti o da mu eda owo to na ohun ni awon eda olorun lara nitori ibukun tabi ola to Jesu lo so fun Paul o ni Paul o soro fun won lati fi ese re mu e opolopo awon ti won ni agbara ati ola loni won fese won gun egun nitori won ni awon ile yato si awon ti o ti de ni igboya ati igbo lati soro odi si Olorun funa tori pe won lagbara ninu aye won soro odi si Olorun won soro odi si eko Olorun won soro odi yato si pe won fi ola ati owo won ni awon eniyan lara won tun soro odi si Olorun Jesu pe ni asiwere. Oh, sometimes I don't know if there are still pastors who can look at the rich people and say, you are crazy. You're a madman. In this climb, rich people are not mad. We don't see them. But Jesus said here that this when you alone see that alone, you watch. Should more alone we fun pay it walk as she low legy as she will lady as olori ilu le je ase olori ijo le je asewere awon alagbara ninu aye le mi yato si eyi ti o ba ni ogbon ati imo tori pe emi were ma nwa ni igberaga aya igberaga ati emi were won jora won o de nkilo fun gbogbo awon omo ijoba Olorun ati gbogbo awon ton ni reti ijoba Orun lati yago kuro ninu oju kokoro eyi ni Olorun laaro yi mo gbadura pe a o ni keko lasan eko oro Olorun ko ni ja saso ninu aye wa a o ko a o mo a o se a o si dabi Olorun wa ninu aye ijoba re yo si wa ninu aye wa ati ayika wa amen
3: fun iranlowo adura igbaniniyanju ati atileyin ránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08026257 4809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Mọ́bàyọ̀jẹ́ Street Oṣèlú. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa nìwọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ìdédé aago méje òwúrọ̀ a máa ní ìṣèdè tòyìnbó easy service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀ a máa ní ìṣèdè yorùbá ní ọjọ́ ajé a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ọlọ́run ní aago mẹ́fà ìrọ̀lẹ́ bible study at 6 p.m. on monday ní ọjọ́ rú ní dédé aago méje òwúrọ̀ a máa ní ìṣèdàpọ̀ ní mímọ́ holy communion service on wednesday at 7 a.m. ní agogo mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ rú bákan náà a máa ní ìpàdé àdúrà tí a ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on wednesday as well prayer special prayer section title breakthrough prayer meeting ní ọjọ́ àlàmísì ní dédé aago méje àbọ̀ òwúrọ̀ a máa ń ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí a ń pè ní kùkù iṣẹ́ mi thursday morning at 7:30 a.m. we have special prayer section for the businessmen and businesswomen title bless my work kí Ọlọ́run yóò bùkún fún yín kí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn fún yìí ni ètò ọ̀rọ̀ Ọlọ́run the All Saints Half Hour sí ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní nọmba 1 Mọ́bàyọ̀jẹ́ Street Oṣèlú tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ fún ni àfa ìjọ ajínrere agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable tọ́pẹ́ tàpẹ́rẹ́ a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkànṣe ètò yìí Jésù lolúwa.

0: Visit www.biblesocietynigeria.org. BSN, making the word available.
1: Fún àwọn tí a dárí ìrè kọjá àwọn jì tí a sì bú ẹsẹ̀ wọn mọ́lẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí olúwa kò ka ẹsẹ̀ sí lọ́rùn àti nínú ẹ̀mí ẹni tí ẹ̀tàn kò sí nígbà tí mo dákẹ́ egungun mi di gbígbó nítorí gbé mi ní gbogbo ọjọ́ nítorí náà sọ àti ní òru ọwọ́ rẹ̀ wo sí mi lára òmìnira ara mi sì dàbí ọ̀dá ẹ̀rùn èmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fún àti ẹ̀ṣẹ̀ mi lèmi kò fi pamọ́ èmi wí pé èmi ò jẹ́wọ́ ìrè kọjá mi fún olúwa ìwọ yóò sì darí ẹbí ẹ̀ṣẹ̀ mi jì kìkì ọlá kìkì ògo kìkì agbára ló yẹ fún ọlọ́run ọba ọ̀gá ògo ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayé àìní pẹ̀kun ìyìn ògo yẹ o ọba ìlú mú wa rí ìmọ̀lẹ́ òwúrọ̀ ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà òní jẹ́ sunday àkọ́kọ́ nínú àkàsọ̀ karùn-ún ọdún 2026 mo wá fi àsìkò kí gbogbo ọmọ lẹ́yìn kristi àti ẹ̀yin olólùfẹ́ ètò yìí tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ ìsinmi káàbọ̀ sí orí ètò pàtàkì tó fi ń gba fíìsà lọ sí ìjọba àrùn tá a mọ̀ sí ìdíje ẹ̀kọ́ bíbélì tó dúró fún àwọn aṣẹ́gun nínú ọ̀rọ̀ náà níbi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì tún sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì underline ètò ń dé se tí ìgbọ́ yín láti lè ṣe bond fm 92.9 tó wà nínú gbòǹgbò kingdom gra kẹjà lẹ́kọ̀ọ́ orúkọ mi ni michael olúwafẹ̀mí adésínà jp mr bible a wà ní abala bible society of nigeria 08032229979 ìbéèrè ogun ti wà nílẹ̀ fún wa lọ́jọ́ tòní o ẹ bá ti gbà wọn dáhùn sí ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta a máa fún yín lẹ́bùn hello.
2: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ o.
2: Ẹ tàá bínú mọ̀ sà.
1: Yẹ́sà o.
2: Orúkọ mi ni Akinwale Pius láti Àkúté.
1: Láti Àkúté.
2: Sà.
1: Ẹ̀yin lẹ kọ́kọ́ ṣẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí.
2: Nínú oṣù yìí.
1: Ẹnu oṣù yìí bẹ́ẹ̀ ni
2: olóṣèlú.
1: Ẹmu nàmbà wán.
2: Bẹ́ẹ̀ sà.
1: Jésù ló kọ orúkọ mi.
2: Nàmbà wán ni mo jẹ́. Nàmbà wán ni mo mú.
1: O ti dá abẹ́ o. Nàmbà wán tẹ jẹ́ yìí o. Láàrin ìdílé àwọn ìyá Ísíráélì méjìlá.
2: Bẹ́ẹ̀.
1: Dani wà bẹ́ẹ̀ Dani ṣe mọ̀.
2: Bẹ́ẹ̀ sà.
1: Kí ni logo ẹ Dani àbí emblemu Dani?
2: Farabalẹ̀. Bíbélì sọ pé farabalẹ̀ ni Dani. Ó dúró ní ẹ̀bá ọ̀nà láti ṣọ́ àwọn tó wà ní orí ẹyẹ láti bùjẹ́ ní ìdílé ìkórè ìbútẹ́.
1: Paramọ́lẹ̀ ejò àbí.
2: Bẹ́ẹ̀ ejò paramọ́lẹ̀.
1: Ó yẹ fẹsẹ̀ múlẹ̀ fún wa kábàlì gbà pé ń tẹ́ wí òótọ́ ni.
2: Genesis chapter 49 verse 15-17.
1: Lẹ bá gbà á. Àti orí àtẹsẹ̀ àti pé snake ni logo wọn lẹ́mblẹ́mù wọn. Ó dúró lẹ́gbàá ọ̀nà ẹ tó bá ti rámbà máa sọ jẹ ni. Àwọn dání lo ìdílé dán. Ẹ mú bẹ́ẹ̀ lórí mẹ́ta lẹ́ ń lọ o.
2: Ok sir, mú number two.
1: Number two lẹ mú. Jésù ló kọ orúkọ mi number two lẹ tún mú. Ẹ sọ yẹn ń sìn. Olúwa ní ìpín mi bẹ́ẹ̀ ni ọkàn mi ń wí nítorí náà ni èmi ṣe retí nínú rẹ̀ níbo lọ̀rọ̀ yẹn wà nù bíbélì.
2: Ó wà nínú ìwé sá.
1: Orí àtẹsẹ̀. Ẹ̀rùn tí ó dà kò sí nínú sáàmù ẹkún Jeremiah ni orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún. Bond FM náà 92.9 ẹ̀dẹ̀ try it now. Níbi tí a ti ń tún àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì tún sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì hello.
3: Ẹ máa káàárọ̀ sá o.
1: Ẹ máa káàárọ̀ ẹgbọ́n sókè o.
3: Happy new month sir.
1: Yes o.
3: Aṣọ ọ̀pẹ ẹ sá o.
1: Àmì o.
3: Mr. Sunny Rashid ni o láti ìbèsè Ìkòròdú.
1: Ẹ̀yin ará ìbèsè Ìkòròdú o. Nọ́mbà wo ni ká fún yín o?
3: Ẹ fún wa ní kẹtàlá.
1: Ìkẹtàlá tó 13.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ó dá o. Kí ni ohun àkọ́kọ́ tó kó dáyà jàdá fídì nílé ayé ẹ̀? Ayé ẹ̀ já. Ẹ̀rú bá ó gbọ́ jìnnìjìnnì.
3: Dáfídì.
1: Yes. Ayé ẹ̀ já. Kí ló kókó dá àjà? Dábìrì ò bẹ̀rù yìí náà nígbà tó rẹ́kùn àti àmọ̀tẹ́kùn ó fèsì wọn náà. o do face Goliath na ko gbe seran ta won baba baba le o le face ngo ko wa to deru ba aye eja ogori nigba ti Saul sapa mo sinu o wa lo gi eti aso Saul Saul o demo ba Saul le fe pa bo se gi eti aso yen ton to dodo awon are o be si gbon eru ba ah 1 Samuel 24 1 to 5 Eka, the battle really who? E bambe who?
3: E Shiza.
1: Yes, who? Bond in the world, 92.9. DJ Eko really, lolo, lolo, lolo, hello?
4: Hello, sir.
1: Eka, ro?
4: Eka, ro, sir.
1: Uruko, yes, is that thing, wa, wo?
4: Ulufumila ya jani, sir.
1: Arabi, ulufumila ya jani, lati?
4: Idimu.
1: Idimu. Number one, kafe yara, Idimu. Number 777 is the number. Oshuwo, Omeri Melo, ni Oluwa pala se fun Mose wipe ki won fi mana pamo sinu ikoko re fun iran diran amo Israeli.
4: Mejila.
1: Oda. To ba di Jomi, Omeri kan pere ni. Oshuwo Omeri 1 eyo kan pere ni idamewa efa. Only scale measurement Exodus 16 32 to 34 Hebrew 9 1 to 4 Ephesians 2 17 ta battery really wo abambe e se te pe wa o e je lo si Bible Society of Nigeria ambo
5: I sent my word and I healed your disease.
6: Have you read your Bible today? Today, join millions of other Christians in Nigeria to celebrate the National Day of the Bible. May 5 every year has been set aside in Nigeria to celebrate God's precious gift to humanity, which is the Bible. Read and meditate on the Bible daily. This message is sponsored by the Bible Society of Nigeria, BSN, making the word available.
7: Je on na won iriri irora okan kokan ja bi
8: tabi o ndoju ko ipo ti o fi ni mo lara pe o ko ni agbara kokan mo
7: eyi gan lo mu ki egbe bibeli Nigeria se agbe kale akotun eto iwo fun irora okan darapo mo wa lori ikan yi kan na ni 92.9 ni gbogbo ojo eku Sunday ni debi ago 5 titi di ago 6 ku iseju 15 lori eto irora iwo fun okan lati ma sapiyan awon ilamo ni bibeli le ti o lori si iwo fun ti o tun le je ki o gbegbe aye
8: Ewe aladun ati foro wiro la fi se agbekale awon ilana inu bibeli yi leyi ti o ro lowo lati ri iwoso si ogbe okan re
7: ni gbogbo ojo eku Sunday ni debi ago 5 titi di ago 6 ku iseju 15
8: egbe bibeli ti ile America pelu ifowosowopo egbe bibeli ti Nigeria BSN lo so ni gbo owo eto yi
5: I sent my word and I healed your disease.
6: Have you read your Bible today? Today, join millions of other Christians in Nigeria to celebrate the National Day of the Bible. May 5 every year has been set aside in Nigeria to celebrate God's precious gift to humanity, which is the Bible. Read and meditate on the Bible daily. This message is sponsored by the Bible Society of Nigeria, BSN, making the word available.
1: Bond FM lawa 92.9 to ba di ni role ni agbara Olorun e darapo mo mi pelu awon ojogbon lori eto iwosan irora okan eti ile ise Bible Society of Nigeria ti ajosepo ile ise Bible Society American Bible Society to se ni gbowo awon eto awon omode irora okan lori eto awon omode ni ati bere lati ose to lo agbele ni a de tun gbe ni ose to nbo ni agbara Olorun pelu awon alejo ti ama gbe wa sori eto Bond FM 92.9 footy wa fob to lo lowo ni Bible Society of Nigeria GT Bank ni apo ikowo sina 0003723644 tabi ke lo si number 202/204 ikoroduro Pangrove bus stop legbe Redeem Church ibe ni ilese Bible Society of Nigeria no kale si lo lo bayi ati ko ni number 150 Korodu Road Onupanu bus stop won ti bus number 202/204 ba ko ni te ba di fesi bibeli lati ka ati lati ra lati ni lowo bibeli irun ya yo pombele o da duro bibeli irun ya yo ti apocrypha o wa ni Bible Bookshop number 202/204 ni Pangrove bus stop ibe ni o ba ko lo National Bible Reading to lo lowo lowo May 5 jo Tuesday ni bibeli alaka loko gbogboro lati ka lati yewa National Bible Reading le se Bible Society of Nigeria no ni won gbele jade ni agbara Olorun May 5 ni o ni agbara Olorun ni yo waye ni je ko beli ilu nlo lowo lowo Bond FM ni 92.9 ni the 13.2 awon oro to ba ta koko ti o si tun sa pamo lati le ise Bible Society of Nigeria Bond FM lori DJ Eko Bibeli tabi ke pe na Bible Society of Nigeria meant for inquiry tabi e ba fe ri awon management won 081 590 94 111 081 590 94 111 ile se Bible Society of Nigeria ibe ni won kale si hello lori afefe o ta lo wa nbe o
9: hello, sir.
1: Hello, Ruko. Yes, sir. Happy
9: New Month, sir.
1: Yes, sir.
9: More 90, sir.
1: Yes, you.
9: Ruko, me ne brai me sengret is like a gorio mi.
1: Number ni kawa fun yila yo.
9: Ah, efu me ni number 12.
1: 12, ike jila.
9: Zeni.
1: Oda, no. Ike jila lile yo.
9: Yes, sir.
1: Kino Ruko, eti odo. Tolu wati fi ara won woli si ki e nipa oro ifihan nigba to ko won lo si igbekun loko eru eti odo wo no wa
9: odo kina
1: kinan to wa di jo mi odo ke bari ni
9: okay
1: Ezekiel 1:1-3
9: okay sir
1: ibe no wa e se o yes sir nigba ye je ka kuro ni abala Bible Center of Nigeria ka lo gbo orin e ni nigba ta ba parade ya to kon lo agba mi idije ko beli lo nlo lowo lowo

0: ẹ tẹ́tí sí ìkéde pàtàkì tí yóò ṣe yín ní àǹfààní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa Honeyfit tí ó wà ní number one Owolewa street tabotabo agege lagos fi àsìkò yìí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye pàápàá jùlọ àwọn ará agbègbè agege láti máa wá sí ibi gbọ̀ngàn gym ìdárayá ní owó tí kò ganilára pàápàá àwọn tó bá ti sanra jù láti lè fi ìdárayá gym mú ara yín bọ̀ sípò pàápàá jùlọ bí àwọn ohun wọ̀nyí cutting edge equipment group fitness classes personal training nutritional guidance modern facilities fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-02-23 070-18-16-02-23 tàbí 081-31-81-9010 081-31-81-9010 A ó máa retí yín o. Good morning, Holy Spirit. Grace Baptist Pentecostal Church, number 16, Adeoya Close, off Isolo Road, beside Daleko Market, Mushin, Lagos, presents Good Morning, Holy Spirit. Time, 6 a.m. to 7 a.m. every Friday morning. Come and experience Holy Spirit in the morning. Ministering, host, Senior Pastor Soji Bukola, it is time to seek the Lord in prayer. 080-23-63-6304. Come one, come all. Announcer, Mr. Bible Media Link. Jesus Christ is our Lord.
1: Bẹ́ẹ̀ni o tó bá di ní ìrọ̀lẹ́ lágbára ọlọ́run pàdé mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n lórí ètò ìwòsàn ìrora ọkàn aago márùn-ún títí di aago mẹ́fà ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ má ṣe gbàgbé rẹ̀ tó àwọn ọmọdé là ń ṣiṣẹ́ lé lórí ẹ darapọ̀ mọ́ wa.
0: Ìkéde pàtàkì ayẹyẹ ìrántí ọgbọ̀n ọdún oníṣòwò ọkùnrin pàtàkì àti adarí rere olóògbé Alhaji Bashir Adisa Jaji tí gbogbo ènìyàn mọ̀ sí Allah Inanna máa wáyé ní ajé ìgboro motor park ní apọgbọn lẹni sunday ọjọ kẹta oṣù karùnún ọdún 2026 olùkéde alhaji shehu adini jaji fún gbogbo ẹbí.
2: What the Bible Swallow Book Part 1 and 2 Kini Bibeli Gbemi Apa Kini Ati Apa Keji Ti Arakunrin Wa Ninu Oluwa Michael Oluwa Femi Adesina Mr. Bible Ko Awon Ibi Ti E Ti Le Ri Awon Iwe Ohunra Ni Wonyi Ladipo Bookshop Number 148 Agege Motor Road Olosha Bus Stop Mushin Lagos Eyin Ti Kotun E Ma Lo Si Block C Shop 19 and 20 OJB Plaza Number 134 Ijegun Road Ikotun Eyin Ti E Wa Ni Lagos Island E Lo Si Shop Shiv Mi Mrs. Y.O. Shotayo, Mama Tunde Onigele ni Ereko. Number 17A, Ereko Street, Idumota, Lagos. Eyin ti e wa ni Abule Egba. E ma lo si Onuara Spiritual Shop. Lodo Mama Celestia. Ti won wa ni Shop 18, Okunola Street. Ise Oluwa Bus Stop, Agbelekale, Abule Egba, Lagos. Eyin ti e wa ni Ikeja, titi lo si Ojodu Beja. E pe Mr. Bible, sori ero ibanisoro yi. Lati da awon iwe ti yin 081-800-14490. Ati 080-322-29979. Eyin ti e wa nilu Ikorodu. E ma lo si number 74 Owode Ibese Road, Rabaka Bus Stop, Kebere Iya Oyibo tabi Mr. Quality. Kini Bibeli Gbemi atupale ni lati se iranwo fun gbogbo awa lesin Christiani lati ni imo siwaju si.
1: Bẹ́ẹ̀ni o díje ẹ̀kọ́ bíbélì ló ń lọ lọ́wọ́lọ́wọ́ o lórí kíni bíbélì gbémì apá kìíní àtàpá kejì yẹn ó wà nílẹ̀ fún ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run tó jinlẹ̀ àwọn tó bá mú ohun ìjìnlẹ̀ là ń sọ ohun ìjìnlẹ̀ fún ní èdè òyìnbó only the deep can call to the deep àwọn mùsùlùmí lọ wọ́n bọ̀ wọ́n ní ìmọ̀ ló là dín ní ògbó ògbé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ tiwa náà bíbélì gùn ó lọ fà tọ́lẹ̀ láti kó àwọn àkójọpọ̀ apa kini atapa keji kini bibeli gbemi papa en to lo ba sese pe si di si oluwa te fe keko ati ni mo ninu bibeli eleto lati ni mejeji lowo eyi te de ti ni nile e toju e te ba tin ka e ma toju e ke tun ma gbe yewu te ba ti yayan ton ba ti jilo abi to ba ti sonu e lafani lati ra mi ki se pe ara mo ni pe te ba ti ra e ni ra mi mo tori ma ti jiyan lo e ni ra fani la tori pe kini ki se to ye ko sonu o ye ko wa ninu library yin ni eh je ka file be 1 Samuel chapter 7 verse 12 Samuel si mu okuta kan o gbe kale lagbede meji mispe ati seni o si poruko re ni ebiniseri ni titi deyin ni luwa ran wa lowo de to ba o jago wa ri pe akoko ba wa sore je ka so to ku di ojo mejo ope mi lo todo gba awon nimo we eto yi o atan to fun alebo lori eto yi e seun kristi yo so yin lesson re amen loruko gba awon alase ilese radio nigeria lapapo ni mo dagbere fun wa lori eto toni olootu eto yi dokita ati ovelos tuji olaleko jp nigba ti awon lo button ati akede eto arabirin funke aya adisa ati alaja balikis omo aye pola aya ibrahim lagbagbe giwa ile ise awo alaji wahab alade akosile ati mama wa ti won je oga agba iya abeta princess wurola adenike adegoke jp bikisi ba fa ibo re seyin ka tun pade emi omo yin aburo yin ati arakunrin yin ninu oluwa ni ojo mejo pelu ase olorun michael oluwa femi Adesina JP me sababu lo dagbere fun wa ejo ki ti lo ma lo o ninu ijo wa Grace Baptist Pentecostal Church mo ra yan ma omo mi pada ose to nbo ni agbara Olorun ni ago mesan laaro ni Grace Baptist Church number 16 Adeoya nibe ni a o ti se ile ilago mesan laaro o dabo loruko Kristi.

Molina bẹ́yìn ó jẹ ọ̀pọ̀lọ́ àfi kó jẹ tó lẹ́yìn oríṣiríṣi sẹmúlógbòde kan ṣùgbọ́n adé olùsẹmúlínà lójọ ga wọn ó lẹ̀ lọ́wọ́ fúnfúnmikùn tó ń pe níwájẹ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn vitamins àti mineral tó ń ṣara lóore oúnjẹ gidi ní fún gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣayẹyẹ lónìíràn wọn oúnjẹ tó dára lọ̀rí àwọ̀ rí pé adé olùsẹmúlínà lòyàn láàyò ìwọ̀n ìyẹ̀ fún díẹ̀ ni ó bù sínú omi tó ń wọ́ lórí náà oúnjẹ dé fọ́pọ̀ ènìyàn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọbẹ̀ tó wọ̀ ajẹ́jẹ́ tó jẹ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́dọ̀ àwọn alágbàtà wa lówó pọ́pọ̀ pẹ̀lú tẹ̀lápẹ́ lára rẹ̀ àwọn mùsàdọ́ investment limited ló ń ṣe àwọn náà ló ń ṣe adéolú beans flour àti adéolú pandoyam olú ilé iṣẹ́ wọn wà ní kọ́lá olóòtú king salt mega city estate wọlárin mọ́níyà akínyẹlé local government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó a wà ní kútàkì market shop number 6 pipe bone water line behind first bank iléèwé bus stop egbe lagos láti jẹ́ alágbàtà ẹpẹlẹ kan lárinlẹ̀ 08038299073 tàbí àdúrà ìgbèrè sóyí 08145454074 adéolú sẹmúlínà àjẹgbàdàn ni.

0: oríṣiríṣi ìdojúkọ ló máa ń wà fún ọmọ ẹ̀dá nílé ayé. A ti wọlé sórí ètò ètò yín ká dúpẹ́ àfi kọ́lọ́run kó gbà wá o kọ́lọ́run kó gbani nínú lílọ bíbọ̀ tí a máa ń lọ tá a máa ń bọ̀ ọlọ́run olódùmarè kò ní jẹ́ ká jì sí ọ̀fìn ọmọ aráyé o. Ìrírí òun náà ni alàgbà yìí ló ti ń sọ ló ń ṣàlàyé ó ní bóun ṣe lọ bóun ṣe bọ̀ gbogbo ìdojúkọ tó ní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nílà lórí kan tàbí ìkejì lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ lónìí la ṣàdúrà fún yín ní agbára ọlọ́run ọlọ́run á jẹ́ kí ìṣòro náà kó bíá. Lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ a ó mọ pẹ́ pàtàkì lọ́sọ́dọ̀ ọ̀gá wa ẹnjìnà mukaila olumide ayanwale mufadọ investment nigeria limited tàbí máa ń polongo láti ìgbà yìí wá. Ẹ ṣe púpọ̀ Ìbàdàn lólu iléeṣẹ́ ẹ̀wá wà tí a tẹ̀lé sí. A sì ní ẹ̀ka iléeṣẹ́ ní iléèwé bọ́sọ̀ ní Egbe ní Kúdákì Akẹja Road tí ẹ ti ń gbọ́ lórí ìpolówó wa. Bẹ́ bá fẹ́ darapọ̀ lórí ètò yìí láti máa bá wa ra ọjà ẹ pé 0038299073 lẹ́ fi bá mi pàdé. Bẹ́ bá pè mí bá bá parí ètò yìí tán ká sọ̀rọ̀ ká mọ̀ bá ṣe wá kó ọjà fún yín bí ẹ bá ṣe fẹ́. Ẹni tó sì mú ilé iṣẹ́ Ìbàdàn dúró àdúrà gbè mí òun náà ni orúkọ tiẹ̀ náà ní ìlú Ìbàdàn ẹ pé.
1: Ẹ pé àdúrà gbè mí sórí 08145454074
0: 08145454074. Bí ó ṣe jẹ́ òun náà ni ẹgbọ́ yẹn gbogbo àwọn oníbàárà wa tí ẹ ti ń bá wa da ọjà
1: lórí ètò
0: kádúpẹ́ Adéolú Sẹmúnínà Adéolú Pandoyam Adéolú Bínsla ó wà
1: rẹpẹtẹ
0: mẹ́tẹ̀ẹ̀ta ló ti wà báyìí fún gbogbo ẹ̀yìn tí
1: ẹ bá dòwò pọ̀ tẹ́ ẹ bá fẹ́ rà
0: ní agbára ọlọ́run àtàjèrè ni ẹ ó máa tà. Lára àwọn tí ó ti bá wa dára pọ̀ lórí ètò yìí a ó gbé òṣùbà arabandẹ̀ fún ìyá Azeez Mrs. Olajide Kudirat Abosede number 3 old Egan Road ni wọ́n wà ní Egan lọ́hún opposite mobile station Egan Alaja Temitope Olajide Plaza òun náà ni wọ́n wà ẹ ò rí ọjà wàrà níbẹ̀ bẹ́ẹ̀ bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí àwọn ilẹ̀ ọba sọ̀rọ̀
1: ẹ lọ rà níbẹ̀ rẹpẹtẹ 08022707400
0: lábẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn torí bẹ́ẹ̀yàn bá dúpẹ́ lórí àná á gbà mí lọ́wọ́ àwọn tí ó ń bá wa ra ọjà marvelous comet corner food canteen number 9 dalikosi ní ìkọ̀tún road ní ìkọ̀tún ni wọ́n wà roundabout anti Adesina òun náà ni olórí iléeṣẹ́ ẹbẹ̀ tí wọ́n ta oúnjẹ bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí wọ́n sí ilẹ̀kùn ẹ ó rí Adéolú Sẹmúlínà jẹ níbẹ̀ ní agbára ọlọ́run ẹ̀yìn náà ẹ máa tajà àtàjèrè number 9 dalikosi ní ìkọ̀tún roundabout ni wọ́n wà ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiwọn náà 09024050178
1: tàbí 08133546382
0: lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìyànjú tí à ń gbà lórí ètò yìí. Ohun tí a ó gbéyàwó lóyún orí ètò yìí fún tọ̀sẹ̀ yìí òun náà ni pé torí ní ìjẹjọ a ṣàlàyé pé ọ̀gá mi máa ń làkàkà lórí ọmọọṣẹ́ kó lè di èèyàn ńlá ṣùgbọ́n tí ọmọọṣẹ́ yìí tó bá kàn take for granted bí àwọn ilé ìbò tó o tí ò ka ọ̀gá yẹn kún ọ̀gá yẹn kódà náà ni a gbà wá níyànjú pé tá a bá làkàkà lórí ẹnìkan pé a fẹ́ ṣeré fún
1: tó bá kọ̀
0: tí ò ṣepá
1: torí ẹni tó ṣepá lórí
0: ẹ̀ka gbé ẹja fílẹ̀ ká fi orí yẹn lọ síbi tí oríyìn ó wà. Ìdí nìyẹn tá a fi máa dúpẹ́ lọ́gọ àwọn lọ́gàlọ́gà wa ní bíbà yìí alájì àlàdé akóṣílẹ̀ mo dúpẹ́ ní ọ̀rọ̀ yín àti màmá wa princess Wúrọ̀lá Adégòkè JP dúpẹ́ ní ọwọ́ yín ọpẹ́ wa ẹni ọpẹ́ wa kò ní ṣáàkì lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ òun náà la wà. Ohun tá a wá fẹ́ gbéyàwó náà ni wípé ẹ̀yin èèyàn wa bó o bá ti ní ọ̀rẹ́ kan tí ọ̀rẹ́ yẹn tẹ́ ti ra tipẹ́ tẹ́ ẹ̀ dẹ̀ fìjà tú ká tori awon yoruba ma npowe ore ta ni ta fija tuka ta ti ri ti pe eku ati re ki nira
1: onira o
0: sugbon bo ba ri be a tun sora se ni tori amu ati en to ti a ti ri ti pe to tun le ti gbewo to le ni lowo
1: be ni
0: to nse lowo lowo eje ka ma fura eje ka ma fura
1: ka
0: to pora le
1: eyan
0: eyan
1: ati ri ti pe
0: be ni ka to pora le eyan oni ba oni idi patapeji o wa de wa ibi bayi ni mo ngbe wa lo sun lodo mi bo wa de lo ma lo ile tisu
1: bo
0: iwo lu nile wo lo lo nko le fun o si fura o fura
1: be ni
0: o fura oni idi pataki won ma salaye fun yin
1: be ni
0: the best ventures mama fatai number 2 o ba bi street gondo road ni won wa ya fatai adupe lowo yin e se pupo
1: adupe amo lore o
0: lagbagbe alaja yinka adeniyi oja sope fu kantin ni jegun road ni ikotun mi o ni salai dodo ile ise ultimate connection number 2 onuba royal street car watch bus stop mama rich ni won da yin lohun won ta oja ile ise wa nbe repete Mama Rich, e se adupe lowo yin pupo.
1: Adupe.
0: Divine Favor Food Canteen, number 11, Obabi Street, ni Igondo Road ni ilu Ikotun. Adupe lowo yin o, won ti ba ra oja ni ose ta lu koja yi.
1: Ah, won se adupe amo lori o.
0: Ka dupe. Ohun na ni awa ta tin se gbogbo pelu ase.
1: Tolorun.
0: Olorun. E je ka jo lori eto yi, ka fese ra jo die. Ka to tesiwaju ni o ba iseju pelete
1: toku
0: lori eto yi.

0: Ajẹ́ olú Sẹ́mọlínà. Béèni ó jẹ ọ̀pọ̀lọ́ àfikún jẹ tó lẹ́yìn oríṣiríṣi sẹ̀mọlógbòde kan ṣùgbọ́n Adéolú Sẹ́mọlínà ló jọ̀ga wọn. Ó lẹ̀ lọ́wọ́ fúnfún mikùn tó ń pe níwájẹ̀ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn vitamins àti mineral tó ń ṣara lóore. Oúnjẹ gidi ní fún gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣayẹyẹ ló ní ìrànwọ́. Oúnjẹ tó dára lọ̀rí àwọ̀ rí pé Adéolú Sẹ́mọlínà ló yàn láàyò. Ìwọ̀n ìyẹn fún díẹ̀ ni ò bù sínú omi kó ń wọ́ lórí náà. Oúnjẹ dé fọ́pọ̀ ènìyàn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọbẹ̀ tó wọ̀ ajẹ́jẹ́ tó jẹ ni. Ó ti wà fún títà lọ́jà àti lọ́dọ̀ àwọn alágbàtà wa lówó pọ́pọ̀ pẹ̀lú tẹ̀ NAFDAC lára rẹ̀. Àwọn Muxadon Investment Limited ló ń ṣe àwọn náà ló ń ṣe Adéolú Beans Flour àti Adéolú Pandoyam olú ilé-iṣẹ́ wọn wà ní Kọ́lá Olóòtú King's Court Mega City Estate Bọ́lárì Mọ́níyà Akíndélé Local Government Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Èkó a wà ní Kútàkì Market Shop No. 6 Pipe Bone Water Line Behind First Bank Iléèwé Bus Stop Egbe Lagos láti jẹ́ alágbàtà ẹpẹlẹ kan lárinlé 08038299073 tàbí àdúrà ìgbèmí sórí 08145454074 Adéolú Sẹ́mọlínà àtẹ̀gbàdàn ni.
1: Lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ bí a ṣe ń kó gba wọlé iléeṣẹ́ Dr. Àfọ̀njá Specialist Eye Center ní nọmba 8 Abikoye Close Ìlọrí Bus Stop ní Ìjẹ̀gùn ní ìlú Ìkọ̀tún lọ́hùn-ún. Wọ́n ní ká ṣàlàyé fún yín pé gbogbo ẹ̀yin tí ẹ máa ń gba ìtọ́jú láti wá ṣàyẹ̀wò ojú yín free eye screening test ìyàwó ojú ọ̀fẹ́ àti ọ̀nà àbáyọ ó sì ń tẹ̀síwájú ní iléeṣẹ́ wọn kò sígbà tí ẹ débẹ̀ tẹ́ ẹ̀ ní rí àyẹ̀wò ojú ọ̀fẹ́. Èyí tó gba èyí tó bá gba jígí wọn á fún yín ní jígí èyí tó bá gba
2: oògùn
1: wọn á fún yín lóògùn pé kí ẹ yọjú sí àwọn nọmba 8 Abikoye Close Ìlọrí Bus Stop náà ni wọn wà ní Ìjẹ̀gùrò Nìkọ̀tún èpè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sórí
2: 08023407611 08023407611
1: tàbí
2: 090-3358-3210
1: kátó kó wá wọlé ẹ̀sìn mágbàgbé Royal Crown Mini Market Drinks Cream oríṣiríṣi nǹkan ni wọ́n ń tà níbẹ̀ ní Egbe Bridge Sẹ̀lẹ̀ Bus Stop olórí Rose òun náà ni ọ̀gá ilé-iṣẹ́ tẹ bá ti dé Egbe Bridge ní Egbe Iléèwé lọ́kàn láti rí ilé-iṣẹ́ wọn ní Egbe Bridge ńbẹ̀ ẹ yà síbẹ̀ kẹ bá wọn dòwò pọ̀ torí wọ́n ń ta Adéolú Sẹ́mọlínà náà
2: ní
1: ọ̀dọ̀ wọn òun ni ká jẹun pẹ́ lẹ́nu òòfà tó ń bẹ lọ́nà fún òjẹ́ ìwọ tó fẹ́ ṣe ayẹyẹ kan ẹ pè wá ká wá fún yín ní sẹ̀mó kí ẹ lè fi ṣe ayẹyẹ tẹ fẹ́ ṣe mọ́tò wà tábà ní kó gbogbo sẹ̀mó tẹ̀bára lọ́dọ̀ wa rọ̀dọ̀ 0038299073 ó dàbọ̀ ọjọ́ mẹjọ ká fi lè pàdé o ẹ ṣe púpọ̀.

ránpẹ́ ẹ̀yìn náà ni ó yẹ ọlọ́run bàbá ṣe wà láyé tá a fi dò ní lókè èpẹ̀ kì í ṣagbára wa o kì í ṣọgbọ́n inú wa àánú òun náà ni a rí gbà ká máa dúpẹ́ ká máa yìn ní gbogbo ìgbà pé olúwa ó ṣe o ọba tó ń fi gbogbo ìgbà dá wa sí. Bond lawa 92.9 àwọn ètò wa ń tẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan èjèèjì ní báyìí a máa lọ sórí ètò ọ̀rọ̀ ṣùnùkùn àwọn atọ́kùn ètò wọn ti wà ní ìkàlẹ̀ Balikis Ibrahim àti Taurid Abdullahi wọn ti wà lórí ìjókòó dẹ́ẹ́dẹ́ẹ́dẹ́ láti mú ètò náà wá sí etí ìbọyín àgbọ̀dúnú

0: pẹni fún Ọlọ́run ọba ọba àjọké ayé ọba àṣàké ọ̀run tó tún ṣọ́ wa láti ìjẹjọ tó fún wa láǹfààní láti jẹ́ ká pàdé lórí ètò yín ètò wa ọ̀rọ̀ ṣùnùkùn àwọn aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ bond fm gbé ètò yìí kalẹ̀ láti jẹ́ ká máa fojú ṣùnùkùn wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ọ̀nà wa láti gbé gbà láti jẹ́ ká rí i pé àlàáfíà jọba ọ̀nà wa láti gbé gbà láti jẹ́ ká rí i pé orílẹ̀-èdè wa nàìjíríà ó ń tẹ̀síwájú orúkọ mi ni Tawhid Abdullahi ọpẹ́ ni fún Ọlọ́run ọba fún àǹfààní tani láti jẹ́ ká pàdé ìnilọ́jọ́ kẹta oṣù karùn-ún Ọlọ́run tó fún wa ní ìbẹ̀rẹ̀ oṣù yìí á jẹ́ kí a parẹ́ ní ayọ̀ àti àlàáfíà ara.
1: Bẹ́ẹ̀ ni oṣù kínní kọjá èkejì kọjá ẹ̀kẹta kọjá ẹ̀kẹrin náà kọ́ òun náà má tún lọ. Ọlọ́run ọba wa ni kò ṣeé ṣe fún àwa àti ẹ̀yin wípé kí oṣù eléyìí kí o tún ṣojú wa tí ń ṣe oṣù karùn-ún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù náà lọ leléyìí gbogbo ohun tí a lé láti bẹ̀rẹ̀ ọdún tí kò tí ì tó wa lọ́wọ́ pẹ̀lú ògo ti ọlọ́run ọba nínú oṣù tá a wà yìí ọlọ́run yóò fi lé wa lọ́wọ́ pẹ̀lú ògo ti ọlọ́run ọba pẹ̀lẹ́lẹ̀ náà la fi ń kí gbogbo èèyàn olùgbé tẹ́tí sí wa ẹ̀yin olùgbọ́ ètò wa ìtẹ́lẹ̀ ṣe kẹ́ máa gbọ́ wa ní gbogbo ọjọ́ ìsinmi báyìí lórí ètò yìí ètò ètò ọ̀rọ̀ ṣùnùkùn níléeṣẹ́ bond 92.9 fm tí ó jẹ́ ètò tí àwọn aláṣẹ là kalẹ̀ wípé kí a máa fi ṣe kí ni kájọ máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kájọ wo báwo la ṣe fẹ́ ṣe é tí orílẹ̀-èdè wa tí yóò fi tẹ̀síwájú tí ààfin nírì nira tí ìgbé ayé wa lórílẹ̀-èdè yìí náà tí ó fi rọrùn bí òun náà ni àwọn aláṣẹ tí wọ́n fi gbé ètò yìí kalẹ̀ bilikis ayépọ̀lá ibrahim lorúkọ tèmi lágbàgbọ́ olóòtú wa olúfúnkẹ́ àdìsá àjọwà ńlá gbọdọ̀ láàárọ̀ tún ní ni.
0: Níbi tí a ń lọ òjìnà ní dáfẹ́ yàsí ló pọ̀ abẹ́kẹ́ bá àfojúsùnùkùn wo àwọn nǹkan tí a fẹ́ gbéwò ní àárọ̀ yìí tí wọ́n máa di ọ̀la nísìn ní ìpínlẹ̀ Èkó àwọn ọmọ iléèwé wọ́n máa wọlé iléèwé padà àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé tí a mọ̀ sí girama wọ́n á máa wọlé wọ́n á wò kí bá àfojúsùnùwò kí ni ìgbáradì ìgbáradì yẹn pé sí ọ̀nà bíi mẹ́rin kí ni ìgbáradì tẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé kí ni ìgbáradì ti àwọn olùkọ́ tó fẹ́ máa kọ́ àwọn ọmọ tó bá wọlé tán kí ni ìgbáradì ti àwa òbí tó jẹ́ pé a sanwó iléèwé kí ni ìgbáradì ti ìjọba láti jẹ́ ká rí gbé àyíká táwọn ọmọ ti máa kàwé ọmọ tó ní àlàáfíà wà ń bẹ àti ààbò gbogbo ilé ìlànà ìkájọ fojúsùnù kò báwọn èèyàn sì fẹ́ wọlé báwọn ọmọ iléèwé sì fẹ́ wọlé torí pé a rí pé ẹ̀kọ́ jẹ́ nǹkan tí ó jẹ́ bí ogún tí òbí lè fún ọmọ ẹ̀kọ́ ní nǹkan tí a lè pé ó máa jẹ́ kí a mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí owó sí ẹ̀kọ́ yìí náà ló máa jẹ́ kí a jẹ́ kí ọmọ kékeré kó di ọ̀gá lẹ́yìn wá ọ̀la ẹni tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nìí a lè fún láǹfààní láti jẹ́ kó ní ọgbọ́n òye kí la fẹ́ jẹ́ o ìrí pé kí ní ìgbáradì àwa tí a jẹ́ ìjọba láti jẹ́ ká rí wípé iléèwé tí àwọn ọmọ wa fẹ́ lọ ó dùn wò kí ni ìgbáradì ti àwa tá a jẹ́ òbí tó jẹ́ pé a múra pé a fẹ́ san owó iléèwé tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì nísìn ìyókù tí àwọn òbí kan nísìn pé a kò gbáradì owó iléèwé tí a fẹ́ san kí ni ìgbáradì ti àwa tó jẹ́ pé a jẹ́ olùkọ́ tó jẹ́ pé a máa wọ iléèwé kí làwọn nǹkan tí a ti ṣe tí àwọn wọn àwọn iléèwé tó kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó kọ́ wa ìjà ti gbé yẹ̀wò kí làwọn nǹkan tó jẹ́ pé because eléyìí ló máa jẹ́ pé a jẹ́ ká kúrò láti ìpele tí a wà lọ sí ìpele míì tó jẹ́ pé ìpele gíga kí ni àwọn ìgbáradì tí a ti gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ láti wá sọ nípa àwọn tó jẹ́ pé ó jẹ́ ìjọba bí ìjọba àwọn iléèwé ṣe wọlé kí ni ìgbáradì tí wọ́n fẹ́ ṣe kí ni ìyẹn pín sí bí ọ̀nà mẹ́rin ẹ bá wa fi ojúsùnùkùn wo báwo la ṣe lè ṣe láti jẹ́ ká rí pé gbogbo àwọn iléèwé wa ń lọ ní ìrọ̀wọ́ rẹsẹ̀ kò sí wàhálà ńbẹ báwo la ṣe lè ṣe tó fi jẹ́ pé àwa òbí a rí àwọn nǹkan tó ṣe pàtàkì láti jẹ́ ká rí pé a mójútó àwọn ọmọ wa báwo làwọn akẹ́kọ̀ọ́ náà ti fẹ́ ṣe láti jẹ́ ká rí pé nǹkan tó lọ kọ́ wọn fojú sí bílíkì òun wò mí níran ni mo kó olùkọ́ ni ẹ̀.
1: Àwọn ọmọ òkúkú wọ ẹran fẹ́ kó délẹ̀ náà ni òun náà ní ti gbọ́ látẹnu kejì mi yìí gbogbo wa náà la ní ojúṣe tí ó yẹ kí a ṣe bí àwọn ìjọba ṣe ní ojúṣe tí wọn bákan náà àwọn tí wọ́n ń ṣe ìṣàkóso iléèwé ti aládàáni àwọn náà ní ojúṣe tí wọn àwọn olùkọ́ gan fúnra wọn tí wọ́n fẹ́ lọ kọ́ ọmọ sáwọn náà ti ṣetán láti ṣe kí ni láti kí àwọn ìkáàbọ̀ sí yàrá àkàwé wọn bákan náà àwọn ọmọ gan fúnra wọn ṣé wọn ò ní wò wípé ọ̀la òde yìí kò lè tí ì sí mọ́ṣí bí àṣẹ ilé ìbò e ma je kan si ile je kan joko le bo se popolopo si gbadura pe igba o lo fe wole e se si to wole na se mele gan ni joba fun yin gan lara e gbogbo ile na ni e awa na atawon mo gan sa na ti setan nje awon nkan lewe won ti won fe fi mu lo si lewe lola eyan aso ni ton fe wo ni yin e bata ni ihun kowe ni awon owe won se ati gbaradi e se ati ko sibi to ye se kon se pin baba ti di pe ile mo lola lo se wa singlet ni o ma wa bata eh eh te pe yo tun je ki won tun pe ki won to de ilewe ni ojo akoko abi ko je pe opolopo ilewe to aladani tun je pe awon na ni won ti awon yen tete awon mi tete si lati ose to koja ti won je pe awon oluko tin wa to tin se sa na ti gbaradi so ti se ilewe won so ti wa ni mo toto ilewe ti joba na ati mo ko be ko ta mo yen ba debe awon na ni won se mo toto awon mi fun ara won nje awon oluko na ti gbaradi lati tewo gba awon omo yi e ke ogbo e ko le da na ni gbogbo wa ba kiri e je ka gba awon eyan wa ni maji e je ka ba awon akabara wa soro la fi si oju opo le ni aro tun ni e oju opo ti e fi mo yen na ni 0706316 1916
0: 0706316 1916
1: una ni ojo opo ti e fi ba wa soro te fi ba da seto laaro tun ni eyi ti anika bara so na ni bi omo ile iko lu won se nje
0: lakesi te fe pe ijoba si ije lakesi te fe pe awon to je bi oluko si nje lakesi boya lewe ko de wa lagbegbe to je pe e wo pe bo se ri e fe ki ijoba ko ba yin se ko to di pe awon omo e ma wole iwe
1: ati le daropo mo wa lori Facebook wa
0: bond life bond orosunuku ba ti lo si ori Facebook yin e ko tan bond orosunuku agbe wa fun yin laje kele ma wo wa ketekere ni ile bi ati seto ile agodo ele ko wa sori number ile ko 0706316 1916
1: opolopo ni e ti je yin pe igbianju e ka ma lu ijoba ni ogo enu gege bi iwadi ti a se nigba ta jade lo gege bi awon niroyin opolopo ilewe ijoba lo ye pe owo atunse o wa ni ara won bo se pe awon mi won si bebe fun ijoba yi pe kon dodo tawon na sugba ri pe won gbianju ijoba gbianju ni awon ilewe ti ijoba kan to je pe won se atunse won se sibe a de mo wi pe awon oluko wa na ti won tun fe to ye pe awon na nbe ako awon omo oni eto ti ijoba na to ti la kale to ye pe won si se fun won ta ti fi gbaradi won fun won fun ilewe hello
2: e ma ka lo taji dare
0: e ka lo sao
2: alaja bale ke e ku eto
1: yes sir
2: oruko temi ya ku bola tun ji mo npe lati ketu
1: a n gbọ yin sa
2: akọkọ la fun awa obi lari mo pe ati seto le fun awon omo wa lati ni a so ton ma wo lo ni gbogbo ton ma mu lo ni akọkọ niyan te wa ri ekeji opolopo obi mi mo je ko mo won bere lewe ni jo to ba bere ati jo ti kini di awon ni won kuku ka we kankan won ma sise ni won tun awon kan sa na ma tun be se nigba ta wa lo school to ba ti di pa wole bae awa la ma ke ko gogo compound a ri pe gogo lewe yen mo ko to di pe a redeem to awon teacher mo ma be ki won gbiyanju so iru ola tan ba bere yen gogo omo school ta ri pe won tun gogo compound se won se gogo e awon ijoba na de ne o te mi o ra awon ijoba si ne pe to gogo bi to ba ku si ni atunse ni awon lewe kanjo tan ba se papa julo gogo awon lewe wa kan ma ri pe won fe sibe tori awon onisumo mi atawon omoko mo ti won ma se se ku se ni gbogbo around ilewe to temi o ijoba fun niyan se eku eto yakubo latun ji lo pe lati ketu
1: e seun sir e se gan se ma ba
0: wa sir bibu sani lati to lori Facebook won ni government should provide adequate materials
1: won eto eko e kan pese fa awon oluko
0: oni the government should provide adequate material fa awon ti je bo je bi awon akeko ile iwe te na ba se ndira po mo wa nkan ta wo ni pe ka foju sinu ko gege bi awon akeko se fe wole si ile iwe kini awon nkan to je pe nkan te ri te fe ki ijoba se atunse laje ka ri pe idegba soka ti gbe to fe keko yen o dun wo si hello
2: hello e pe to
0: ara lo nto oruko yin bo la tin pe wa sa o
2: oruko mi ni ala salaudin ni opale ha tori sunbare
0: akaba so re te ba foju sinu ko ro wa laaro yin
2: orisun ko lo oro ti ma fe sunbe ni pe ola ti awon mo fe wole yi awon ko be ni pe ti awon tisha ko won se suru opolopo suru fa ni no mo jo ba ti mo wale no disease no enter ni mo je ti mo ja no mo sa no awon obi ta bo mo ba di wo die tan wa tan lo fabric je wa mo se ko pa lowo e e ke je be ijoba gugu awon ile iwe ti o ni atunse ninu be awon ni si ani o won ni gugu awon kan ni ko je wa pe ti ko ma atunse re ti awon awon omo ile iwe na awon obi ka je ko mo wa le iwe lola numa se ti gba ta ba ndole un gba tan iwo jo ola ini si oko adugo ni gungan ni ola la ma to si gugu e opolopo bi mi adu mo du pe o kun kan je be si ile iwe ti ato ni si ro da ni si opolopo ni o gba ni o ti gba ni o si je dada be ba de ji mo la ni si won le mo ni mo gba be ka gba awon aniyan ju ko ro le iwe
1: mo ti pe ni ipele akoko ose akoko ti a ba wo ilewe won pe kini kan ni revision yen ni pe won se won
0: ayewo
1: se ti se seyin ni sa to koja ohun na lo mo koko se ni ase kan akoko ngbon ni mo tun ri pe ni ebukiti abala ti ijoba agaga joba ipile eko awon ma nse resumption test yen ni pe bo se de yo se gbogbo all data fun yin e lo fi sere ni abe ti e wo iwe yin
0: resumption test won se
1: opolopo
0: eni ka lo le holiday e tun de re wa be se test
1: ma so ma awon so fun yin pe ko nje pe ko fu awon ni ke fi gbogbo e sere so awon yen isin opolopo awon lewe yen lo je pe ton wa lori platform won ti send awon timetable won won ti send pe ojo monday o awon ise bayi ni e o se o ojo tuesday awon ise bayi se ojo beji yen ele gan lati je ki awon kon le ju se kini kon le wa kon ma ko si nkan kan ta awon ma se kon ma ba joko le amo pe nitori e na se ijoba ipinle ko se gbe ile ikale o tun mo si pe ko si pe won re ti bere ise o ijo ayin agaga wa ta lo si ile iwe ti ijoba eyin mo pe idanwo asewo pe e ka bo e fi ka bo ìdánwò ẹ̀fíkà gbogbo àwọn iléeṣẹ́ pé ti ogun ọpọta náà máa ṣe láti jẹ́ ss1 sísí di ss3 gbogbo náà máa ṣe pé ẹ̀ka àbọ̀ pẹ̀lọ sí ọ̀rùdó ṣe ti fi gbogbo ẹ̀jọ̀un tán ìyẹn ni abala pé
0: ìrìṣàn náà ti
1: òun náà ni láti mọbi tán ti ní
0: ohun tán sí láti ẹ̀kọ́ ran olùkọ́lọ́wọ́ láti jẹ́ kó mọbi tí ó ti kọ́ àwọn
1: akẹ́kọ̀ọ́
0: wọ́n ni no receipt no entrance adé mo bí lè ṣe rí báyìí.
1: Àwọn náà ó ní sòrò ni ọgbọ́n ajá máa ní sòrò fúnra wa náà ni ó tọ̀rọ̀ ni àmọ̀ kókó ìzì owó lẹ́yìn náà ó sọ
0: báwọn olùkọ́. Ọ̀ṣẹ́ mọ̀ pé ọ̀dọ̀ ṣe wọlé nísìnyí wọ́n fẹ́ sanwó oṣù fáwọn tí ó jẹ́ àwọn olùkọ́ àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́ mìíràn. Ká máa wò gbogbo náà pé àwọn ilé ẹ̀rọ alẹ́kọ̀ọ́ aládàáni pé báwọn ṣe wá jẹ́ pé wàhálà wọn pọ̀ báyìí wàhálà wọn máa pọ̀ torí pé àwọn náà ní àwọn tó wọn pè ní commitment tó máa ṣe pé wọn máa fẹ́ fún wọn ṣáà sọ pé kólùkọ́ máa bọ̀ nílé kó máa wá kọ́ àwọn ọmọ pẹ̀lú ebi aṣáàlè òtá ọ̀nà máa sọ pé bóyá ẹgbà ẹ̀ṣẹ̀ wọlé ni
1: olùkọ́ náà àwọn ẹ̀gbọ́n náà nẹ́bí tí wọn
0: bẹ́ẹ̀ ni àwọn náà rẹ̀ sí àwọn òṣìṣẹ́ àwọn ọmọ tí wọn náà wọn fẹ́ ṣe kí náà polùkọ́ táka sọ fún wa ni pé ẹ jẹ́ ká máa ní sòrò fúnra wa torí àwọn lórí signal entrance yẹn máa ń pọ̀ ní iléèwé aládàáni torí pé wọ́n ní tó bá ti mú owó tó fi sanwó iléèwé wa o máa padà lọ sílé yín ó dẹ ni pé kí òbí àtàlágbàtọ̀ kan máa san owó yẹn padà jẹ́ ká jọ fi sùúrù yẹn jọ ẹ̀ ní àárín yẹn bí àárín yẹn ṣe rí nǹkan tí mi rí ni pé tẹ bá rí ibi tí ó jẹ́ pé ó kò dé ẹ̀ka torí pé ojú ìjọba ò lè tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ Èkó wọ́n á jẹ́ pé ìpínlẹ̀ Ògùn náà ojú ìjọba ò lè tó gbogbo ẹ̀ káàkiri láti jẹ́ kó rí pé bí ẹ tága kù díẹ̀ sí ni ẹjọ́ kan wà tí mo rí fídíò kan tí mo rá àwọn ọmọléèwé kan míì tí ẹ gbé ìpébo ló ti ṣẹlẹ̀ àwọn ọmọléèwé tó yẹ pé ìlẹ́ńlẹ̀ ni wọ́n jókòó láti jẹ́ kán kàwé tó yẹ pé àìgbà tí àwa ṣe wà nígbà kan ni wọ́n máa ń fi ọgbọ́n gbọ́ ṣe pé ìjọba máa profile àga fún wa ṣùgbọ́n tàbí pé àga ò pọ́síbù mọ́ a ṣe kí náà poroko ni pé àwọn òbí ń padà ń kan àga fún ọmọ wọn kálukú láti jẹ́ kó máa gbé lọ sí iléèwé dọ́kọ̀ ayé àbílẹ̀ gbọ́dọ̀ ta parí secondary school náà ìràgà ta gbé lọ iléèwé nísìn a padà fi àfi fún iléèwé pé ogún tí a náà fi fún yín iléèwé léléyìí ni àwọn yẹn ní ìtẹ́bárí tó bá kú díẹ̀ káàtó fún ìjọba yálà ìjọba àpínlẹ̀ èkó ni yálà ìjọba àpínlẹ̀ ogun yálà ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ni ẹ jẹ́ ká pé àkíyèsí wọn sí bóyá torí àwa aráàlú la mo bi ti agbegbe ti awon mo wa bo si bi ilewe se ri awon bo mi o ti ye pe bi ko si wa to ye pe won ni lo ilewe girama sugbon ilewe alakobe nikan lo wa lagbegbe yin ti ye pe won rawo ebe eyin na le lo anfani lati je ke fi ba awon ijoba soro to ni pe mo pe ijoba apele eko ile ti gbaroye ni won to ba ti gbo nkan lori eto yi papapa na ma ngbegbe se lati je kan lo se atunse si eyin na le pe wa sori number 0707631619 0707631619 nkan ti a gbe ewo na ni pe igbaradi awa obi igbaradi ijoba igbaradi awa ti a pe ni omo ilewe fun eko ti a fe wole ta mo si sa keta ti odun 2025 2026 ohun e je ka jo wo bawo la se fe se to bi je pe wiwole wa a fi je siro to bi je pe gbugbo awon nkan to je pe ma nku de ka to ta ri pe ti ijoba ni o ti ara ilu ni o ti o je to je pe kini ni awon bi temi kan re ni pe temi ma gba ijoba pe le ko lamuran ni pe awon ilewe kan wa to je pe awon kan to je pe o ma nsele lagbegbe ilewe yen ma nku de ka to ijoba lati ba wa pese awon eleto abo gbugbo awon ijoba pe le ko ti se tele ni sa to koja gbugbo awon ile pupo kakereje kereje to ma nko si bi egbe ilewe to je pe won fi nse awon kan ti o da yen ki ijoba pe le ko gbuyan lajo kan ba wa ri pe won ba wa mu awon kini yen kan be Hello.
2: Hello.
0: E ka ro ko ni bo ya tin pe wa.
2: E ka ro. Ma lo mo se ti lati ba ti lai pe.
0: Ma ju lai ti so mo lu abi.
2: Be ni.
0: A gbo yin.
2: Seri. Nka ka ti mo se ti jowo ko ba si ni. Oro owo epo yi. Awon mo to lo school la ni se. E se 100 na tele. Igba ti o du na 300. Olorun ko sha nu wa o.
0: Ami o.
2: Se in those days. Seri. Awon school to ba wa nu ile kan awon to ba ju won lo iberu wa won ya ki le se school lo ni ati ke ko je pa won ife lo ma fe just pe o ye ba n jagun mo la be da ko si yen mo ni so awon obi ka toju omo wa o den ko ba pe se abu abu to ni pe to ni to ni
0: to ni po
2: te ba do ise e ma ra mo school abu la go mesan abu mo kan la e ma ri ton ma rin kiri pelu uniform in those days iberu wa boya soja ni boya olopa ni o a je
0: a n gbo yin
1: hello
0: hello
2: ti mo ni lati so na ni
0: e se gan
1: e se gan
0: e se gan sa hello
2: hello sa
0: e ka ro orukọ yin bole ti pe wa sa o
2: ejo ya ko bola tunji lo pe pada ejo ni gbogbo awon public school wa yen ni soradin gbogbo awon ti won ma n ta awon kan worogbo nbe e ka won ma ma ba wa money to e lọpọlọpọ ní abẹnujá mọ nǹkan kan yẹn wọn máa ń ta ń bẹ gbogbo tó bá jẹ sọrọadé skul gbogbo atán bá ta nǹkan bẹ kán máa bá a mọnítọ ẹ o wọn máa ń kọ àwọn ọmọ wa nípa púpọ ẹṣẹ ẹgbẹ tó yà púpọ
0: láti ẹṣẹ ẹṣẹ ẹgbẹ àgbà onítán lórílẹ àkíyèsí pàtàkì ni torí èmi náà sọrọ nílùú ẹlẹẹkan hello hello hello
1: hello
0: ẹ káàárọ orúkọ ẹ bá gbóòsó ké
2: e kaaro
0: sa
1: oruko yin bo le tin pe sa
2: oruko mi ni awo ati ataike
1: an gbo yin sa
2: e ri ko mi pe si nkan ti ma se so kan si ni yan mo fe support e public school awon bi man ko mi ti o ko won na ta fa o mo ata won kan mi o kon ta ki o kon be ni ata won kan bi ice cream o ti block o won kan be na e kon ta ki si
0: ẹṣe gan sa àwọn sọ nípa ètò àwọn ìlera nǹkan tí wọ́n ń tà fún àwọn ọmọléèwé pé báwo ta ló ń bá wọn ṣàkíyèsí àwọn nǹkan yẹn láti jẹ́ kó rí i pé ó má ṣe àkóbá fún
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá iléèwé wọ́n máa ń sọ
0: wípé àwọn tó wà nínú iléèwé tó wà níta
1: wọ́n máa ń sọ wípé
0: àwọn tó wà nínú iléèwé ní àkóso wọn ní nǹkan tó ń pè ní wúrà wà nígbà táwọn wà ní secondary school àti
1: alájẹ àwọn
0: alájẹ àmàkàwé bófẹ prefẹ tó yẹ pé olóúnjẹ ni wọn ń pè wá ń gbà yẹn gbogbo yẹn bá gbá iléèwé a gbọdọ tọ òkà òbí òṣèré bóyá ó níyọ tàbí òníyọ gbàtàdẹ tó wà ní school ní poli náà a ma n check awon to niyo tabi oniyo legbe ka ti elo e ka ro elo
1: elo ti wa lo ya fefe
0: 71415 wa pada tori pa
1: se pe 0706316196 0706316196 opolopo awon oga le ma so ton ma pe ipade obi won ma so pe ka awon obi kon kilo fomo won a so pe ti obi ba mo ye pe omo ohun o fe gbonje wa ese
0: funa
1: yin e ma so pe e fe ra ounje ti bisuru nisuru nisuru e ba wa fun won lowo ohun oran so pe awon ta awon mo ye pe ton wa ninu lewe won ti ton ti wo won fi won ti je won fini fini won ti ri pun won ko josu won ounje yen na awon na de enje wa awon na nje nbe awon ri pun je won da gogun kan ton ta ninu lewe da yen ni awon nagbara lori e ifun to ba awon yen o le gbe eso ti o ti baje wa won le gbe nkan ti o ti baje wa sinu lewe yen ni pe won se ba e wa se kilo kilo fun won ma ti deta kon ye ra eleyi kon ra ton kon ra te ninu pe ohun kon ra yen a mo bi dide bo se peye si eh ele de le se ko ba fun awon ma wa ni ka kilo fun awon mo wa awon ga lewe o le bo o le ma mo mo ton account en ton account o gbo le ko fun wo ga lewe eh eh ojo re lo de wa ko ba la awon ko be pe mara
0: o da ti make sp ti wa wa de olonje oni wo ta ta
1: awon awon ni ki awon le ka kilo
0: baba to pe ke to pe nkan depend to pe pe yin so ni pa o te ro eh igboko igbodo okan
1: an bo na hello
0: hello
1: hello
0: ẹnu kwa ti number bi 115 pari eyin e ba wa boya bi network yin da en wole sugbon awon gbon kan ti en so
1: awon ti o ma gbo oko awon keko to ma wo
0: en do so ni pe ko be ka ba sori e ma so awon oloselu yin ladugbo won mo bo se ndogbon ba padula awon to ni public school boya a ma ra webe si won lakoko yi awon boss aramanda to ma gbe kale to ma ngo re re re yen mo le ma gbe kale boya ma ba gbe kale lati je ki a fi ran awon mo wa lowo ni o mo mi ranti igba ti nile wa ni mushin asire ara ile je kamare ti aro orun kakwa re mo mo pe da ko nisin awon ara mushin won ti ma ni se ewu igba yen to ye pe fura re asoju soju labuja o ti se ni nkan to ye pe le meta lose to ba wa ni recess gbogbo jo ma won to ma fi lo sile iwe lati ma gbe awon omo yen lati a ma pe won e wole a ma ba won sere ina awon e ma du lati je ki won lo e je ka na rawo ibe sa awon to je bi awon oloselu tani kokan ma lawon soselu lasan awon kan ton le se fun awon ara ta ara lu le benefit ton le je anfani ni eleyi gba ti e ba ni eyin ra boss kale to je pe gba ti e ra boss ba fi lo osu marun tamu kan boss ti po ti gori odo to de pe ari boss mo ni ta mo ran ti gba kan loselu so ngba ina ka te pe yen o si njoba mo e ma je ka wo pin gba ta ba di kuro njoba boss ta ba ti ra pe a ma fi ko awon omo awa na ma ko kuro le ani fi ko awon omo mo ran ti honorable bra shadim omo house of representative ni o ra moto ton fin gba oyin gba yen sugba ti o si njoba mo nisin a ri moto mo honorable sokunle losodi na o ra moto nisin gba ti o si njoba mo a ri moto mo e ta ri nisin ko dabi gba yen o ri pe laaro awon e ma to won ma ko won ma yen la le se laje ka fi le ran wa lo are de n pariwo e lo gbomi itunu sa ara adugo mo ti fun yin lowo ijoba apinle ijoba abile eyin na e se nkan ara nkan te le se fun ara adugo to le ma si yin pe e sise niyan ko se pe pate ke kan wa ka gbada wo sorun laso tabi ke ma devil la ka ke ke ma ni I am honorable
1: mo te le se ni
0: palliative woni omo to palliative woni ma je ke so lori ohun ara nkan ma je ke so lori ko pe palliative ise ni en te fun loje o je ti o le je fo se kan ti palliative yen ni ah a le so ko to ri pe bi n pa iran ke fun palliative won yo pa o ti ba won ti empower yi o ti fun palliative sugbon ile ife ko je pa awon omo ile iwe lo ma ja anfani ile temi so
1: opolopo
0: e sakese e never te wa to ma wa e ti dipen to ye ko re pe ni e je to pe ma mu awon omo enu awon e ma laje kon fe wo moto ko ye moto ye kon ma sare gbugbu awon ile a le se laje ka fi ran ilu lowo yin la le se igba to re wa na na rebu o se rebu ton gba to pari ona rebu ton ti o pe won ti ni ko ma lo ye o se mo mo to gbe to fi ka omo oko nle
1: o le opolopo ma ye pa pa si je iwadi ti wo se so n to so
0: moto yen bo ni moto
1: ni awon
0: bo moto ti ka pa re wa ko se
1: nisuru o po kini kan ni continuity nkan yen de iwo po to e po ma sele ko ki si de sele laarin awon oloselu se pe nkan te ni ise ko to ku nbe en to de be njo samojuto eje ka kokko wo se be ni ti o ba ti samojuto be boya pata awon to de gbe fun to wa ni abala won won le je pe bi awon lo se ba ko o iwadi ja te ba pe ja sise iwadi mo fun e assignment yin
0: ko e bo sa se be kan to fe fun mi eni ti won ti mi ti so fe ni sin pe emi so we pe assignment mi ti fun ni result yen to le ba ti di po le mo ba ti jogoro bo yo lu le ni o tabi awon pe so pe o se mo ma lo le o mo to fi gba awon eyan o ti di po mo sha le so ti suru le ni
1: sin ni sin
0: mo to je ba mi la po ja mi lo se house of rep mo ni so to sin ni ka kiri suru le re to fi gba awon mo ere la ni ko se ka won na seto awon oloselu to ba ti ko njoba kan seto eni se egbe koro legbe to jo gbe fura won en to ba ku de be ko gbe moto yen boya won na tu change loruko mi ni o boya na ma lo boya de so pe ogun mi ti mo je ti mo gbe fura ara lele yi o en ara lu o e ma so fun en to wa be ko wa ba yin fi ara epo si o ko ma gbe moto lo bo ti moto ba gbe moto lo ti moto ba ba je se onorebu ti suru joba mu ti o gbo moto o ka gbara ka kiri mu ni o ni ko wa ti moto se gbogbo awon kan yen ni mi so pe ogun to le se ni e bi nkan se lu yin bi nkan se le nisin are ti so wi pe awon ti po fun yin era moto si adugbo to ye pe won ma fi gbe awon omo lati bi kan lo sibi e ba le ma e ba gba papa primary school but e mo bi ti awon cluster omo wa lati ko won lo si lati public bi mo le finish lati nisin motion ba se ko ka kiri ngba yen na ni osodi o be se ko ka kiri ngba ni so won ya be se ko ka o si wa je pe gba te wa ti di pe nikan wa ti kuro nbe ton a de moto mo tun di pe o di
1: a fi asiko yin ro awon oloselu wa yi pe ki won dakun kan ba wa bale yin na mo pe won gbianju gbọ́n abalẹ̀ eléyìí torí owó mọ́tò tó ti di owó epo tó ti di gọbọ yìí ó ń ṣe ó ń tuntun ó ń jẹ́ kí ìnáwó àwọn òbí kó tún máa kíra sí ẹ dákun ẹnìyàn bá ṣe léyìí fún wa aládùúgbò sí ẹnikàlùkù ara dẹwà ọlọ́run ní fara ni wá pẹ̀lú ògùn tí ọlọ́run bá ẹ kàn máa fèyí ṣèlú adúpẹ́ lọ gbogbo iṣẹ́ ti pè fún sí orí ètò yìí adúpẹ́ ẹ̀ṣọ́ ẹ tẹ́ ẹ láǹfààní láti pàbí tẹ́ ẹ ń pè tí kò wọlé ẹ má bínú tó títí ọjọ́ méje tá a tún máa pàdé tí nígbà tí a tún máa gbé àkọ̀tún ètò mìíràn wò lórí ètò yìí lórúkọ olóòtú wa Olúfunkẹ́ Àdìsá Bilikisa Ekola Ibrahim ni orúkọ tèmi.
0: Ká tó máa lo mo fi àsìkò yìí kí ọ̀rẹ́ wa ọ̀rẹ́ mi ọjẹ́ director of public affairs ní àgbàdo òkè odò Mr. Arabi Hassan akin pé a kú ọyẹyẹ ọjọ́ bíi àṣeyí àṣàmọ́dó ṣe ẹ̀mí ẹ mọ̀ pé bí ẹ bá ń gbọ́ wa ẹ sọ fún wa ni pé ikọ̀ ọ̀rọ̀ sunukun kí ni pé àṣeyí àṣàmọ́dó ṣe ẹ̀yìn Tawhid Abdullahi lórúkọ mi odi ọjọ́ mẹ́jọ ó dìgbà.

ẹni tí sì kéde pàtàkì yìí ọba fini mọ̀nà ni ọlọ́run ọba tó dá wa o ṣùgbọ́n ẹni tí ọlọ́run ọba bá fẹ́ kó mọ̀nà ló fi ọ̀nà hàn ọmọ apẹ̀nà òkè ogun ọmọ bíbí ìlú ìsẹ́yìn oro ní òkè ogun ọyọ state ọmọ apẹ̀nà lórí tiktok ọmọ apẹ̀nà lórí facebook ọmọ apẹ̀nà lórí internet ni ká sọ fún gbogbo tí tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àrùn kárùn kò ní fi ilé wa ṣebùgbé bẹ́ẹ̀ ni àìsàn káìsàn kò ní kọlu wa kò ní kọlu ẹbí wa ẹ jẹ́ ká tọ́jú ara wa ọmọ apẹ̀nà òkè ogun ní ewé àti egbò àwọn bàbá wa sì ń jẹ́ síbẹ̀ àwa ni ká ṣe àwárí ara wa dáadáa ohunkóhun tó lè dé bá ẹ̀dá ènìyàn àlejò ni yóò dágbére fún ẹ̀dá ènìyàn lọ́jọ́ kan fún ìwọ tó ń gbọ́ ìkéde yìí lásìkò yìí má sùn tètè dìde sí ọ̀rọ̀ ara rẹ láti lè rí ọmọ apẹ̀nà òkè ogun nọ́mbà yìí ni kí ẹ pè 07010938460 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 07010938460 WhatsApp number tẹ̀lé fi WhatsApp wọn lélẹ́yìí 07059487023 WhatsApp 07059487023 lọ́wọ́lọ́wọ́ yìí ìlú èjìlá àwórì ní ọ̀dọ̀ Abuja Súlè eléyìí tí wọ́n ń pè ní ọ̀dọ̀ ńlá ní ọmọ apẹ̀nà òkè ogun wà ẹ̀yìn tẹ́ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ wọ́n ní bàbá àgbà wà ní ìlú ìsẹ́yìn oro ọmọ wọn apẹ̀nà òkè ogun wà ní ìlú èjìlá àwórì ewé ń bẹ́ o nǹkan àwọn bàbá wa náà ń bẹ pẹ̀lú a ó máa retí yín o àìsàn ní fi lé wa ṣubú pé.

Saudi United Airlines sue say forever. Pastor Michael Adeoye, President Sako Maketa, Lagos State. I want to Olori ati adari Saudi United Airlines sue. Only forever we stand. I believe together we stand. Fún ìtẹ̀síwájú wọ́n wà ní orílẹ̀ ìgbọ̀nmú wọ́n ní ká báwọn kí gbogbo àwọn tó wá síbi get together àti àdúrà táwọn ṣe wọ́n yìí ń kíra wọn lọ́nà ọ̀kìra wọn lọ́sẹ̀ tó kọjá wọ́n ní ká báwọn kí ọ̀nàrẹ́bù Adéṣọlá Adédáyọ̀ aka Jim Sam àti ọ̀nàrẹ́bù Sharafa tó jẹ́ Monday chairman pápá ìgbọ̀nmú bákan náà ọ̀nàrẹ́bù Barista Ọlákúnlé Mutiu Alimi Barista lòun baálẹ̀ àjàgbé tán àti olùṣègùn yusuf ọjọra oníkàkì yìí

0: Mr. Akefemiwa Opeoluwa Akinlabi, Registrar and Secretary to the Council, Lasswe.
1: Inna lillahi wa inna ilayhi raji'un. Ebi ori Ola Sulaiman Ajibade kede ipapoda baba won ti won je pe Olorun Oba Allah lojo Tuesday ojo 28 oshu kerin 28 April 2026 leyin aisan ranpe ni eni odun 80 ni eni odun 80 78 years ni baba wa ori Ola Sulaiman Ajibade jade laye omo bibi ilu Ibadan ni agbole Osa Okay fighter ipinle Oyo ni won se adura fi da ojo mejo ati ase kagba oku won ma waye lojo Tuesday ojo karun osu karun 5th May 2026 ni abule Ilisa Ogun State opo omo lo gbeyin baba wa Alpha Oriola Sulaiman Ajibade ki Olorun ba la fi aljanna Fridaus jinki won olukede gbogbo ebi Oriola lapapo
2: Pond FM 92.9
3: Gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 ètò pàtàkì kan tá a pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago 11 àárọ̀ sí di aago 12 ọ̀sán. Ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yànnàná gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Bó jẹ́ ti ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálẹ̀ ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìpínlẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ní ètò lágbègbè wa máa ń náwó ọjà irindé atọ́kùn ètò ni Morufu Din Oluyege
4: pẹlu Wasil Salaudin omo to mo kolo leke badru lai gbagbe Mutiu Abdullahi
3: olotu eto ohun ni
5: Abiodun Elugbaju
3: gbogbo eyin ti e ba fe polowo oja lori eto yi e sa ti kan si eka ipolowo oja lati kopa lori eto lagbegbe wa oju opo yi yo se yin lanfani
5: 08034093731
3: tabi 08034057141 tabi
4: 08030428183
3: lagbegbe wa eto to n samojuto agbegbe wa e ma mi si e

0: battle to be strong. And your Lord is about to fall. Don't you say, I am. Lord is about to
1: fún ọlọ́run ọba ọmọ tọmọ kọlọ
2: kábíyèsí ọlọ́run
1: òyí ìjẹjọ rèé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ìjọ mẹ́sàn ó ní máa pa màmúlà múlọ sójú ogun
2: ìkẹta ni ọ̀hún ní kẹta báyàn
1: wọn náà dẹ kìí pásọ dẹ kìí pòfọ dẹ kìí pàdánù àmọ́ rí bẹ́ẹ̀ lọ́kọ̀ọ̀kan torí pé ọ̀rọ̀ tó bá sọkọ ni ọlọ́run sòrò fún àdájá ẹ má bínú fún ti jẹjọ ṣùgbọ́n a dúpẹ́ fún ọlọ́run ọba iná ìrọ̀jẹ́ pé a fẹ́ tún wò ó ti jẹjọ náà wọnú ara wọn ni ìtànà kí ni òṣojú wa bá ṣe tọba ọmọ díẹ nípa rẹ orúkọ rẹ kó tó di pé a wà la kíní orúkọ rẹ.
2: bí ncd ní ọkọ dárúkọ ẹ náà kó tó di pé amúgbálẹ́gbẹ̀ẹ́ wà dárúkọ tọdọ.
1: orúkọ wàjà èmi lamúgbálẹ́gbẹ̀ẹ́ ìwọ náà ni mọ́gàjì ètò dáàkọ rẹ.
2: ó dáná àkìrẹ wa káàbọ̀ sórí ètò lẹ́gbẹ̀ẹ́ fún ti tààrọ̀ sí ni ẹ mọ́ bínú pé àwọn láǹfààní àti darapọ̀ mọ́ wa níjẹ́ ìjọ bí ṣeéṣe káàkiri gbogbo agbègbè bẹ́ẹ̀ ló ka àwa náà nú ọgbà gr níbí olúfa sábà tó fẹ́ gbé ẹ ò rí wa gbọ́ ní ìjẹ́ ìjọ ẹ ṣe mọ̀ pé wọ́n ní kì í ṣe ẹbí ajá tó já orúkọ ajá òun náà lóru ajá tí wọ́n sọ pé iná mọ̀nàmọ́ná tó bá ń bá bí mọ̀nàmọ́ná lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa wò pé àbórúkọ iná mọ̀nàmọ́ná ara rẹ̀ kan máa rò pé ìmọ́lẹ̀ bí a ká máa wò pé àpẹ ìmọ́lẹ̀ agbègbè o bí a tá máa pe iná mọ̀nàmọ́ná ní ìsinmi kò jẹ́ kú yé ẹnìkọ̀ọ̀kan wà báyìí. ẹ káàárọ̀ sẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ ògùn olólùfẹ́ iléeṣẹ́ bond fm 9-9 abdulwan ọ̀sìn sarahudeen ọmọ tó mọ̀ kọ́ lórúkọ tó mi jẹ́ tí mò ń kíwa káàbọ̀ sórí ètò lágbègbè wa fún ti sàárọ̀ ìsìnkẹ́ lórúkọ fúnkẹ́ àdìsálẹ̀ gbọ̀gbẹ̀ bilkis ibrahim aya bilkis ayepola aya ibrahim ẹ kú kalẹ̀ ńbẹ.
1: ọmọ rí wẹlẹ kọkàn yóò wá ti ń ṣe kánsẹ́lì káàkiri yóò fẹ́ máa gbójú fáìnà ni a gbọ́dọ̀ gbàgbé olóòótọ́ ètò fún ètò èyí torí mọ́tò bá ti sí eruku máa gbá tì náà ni abiodun ìlú gbàjú bàbá ń gbìyànjú ìwà rere náà lẹ́sọ̀ ọmọ ènìyàn bó ṣe ṣe ni wọ́n ṣe o kó mọ ìyíwọ́ padà níjẹjọ ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá kódà kábíyèsí láńlọ́ọ̀dù wa níbí wa ọba adéyẹmí àjàsọlá sí dẹ̀ wọn.
2: kábíyèsí o
1: bàbá ṣe pè mí wọn tún ti gbèsè wọn dé o àwọn ẹka pínnákánná nìyẹn o wọn tún ti múná wọn lọmọdé fún múná lọ bàbá ní tọmọ ipa àbára òfìrà wọn náà ti gbé oníṣẹ́ dìde láti lọ́wọ́ ẹgbẹ́ pé kí wọ́n fa nínú níbi àdúpẹ́ lọ́wọ́ yín o a máa ròyìn náà ni àfúrásì sàlá ọ̀dọ́ ọmọ kọ́lọ̀.
2: láti jẹjọ ẹ wá rè tí iná bá ṣẹ́jú ní gbogbo èmi ni ládìípọ̀ ni o ṣógúnlẹ̀ ni o aláṣẹ ni o lọ sí ọ̀nà arówójọbẹ o ṣeéṣe kó jẹ́ kó bí ẹnìkan ló tan fìtílà ládùúgbò àbí wọ́n tan tọ́ọ̀chì fóònù wọn ní ti ń jẹ́ iná mọ̀nàmọ́ná láti jẹjọ́ ti di àkóta wà yìí kò tiẹ̀ ṣẹ́jú pẹ́ wọ́n ní iná ní problem wọ́n á nítọ̀ tí iná bá ní problem ṣé ọjọ́bẹ̀jọ wọn fi fíìsì problem yẹn ni ṣé àwọn lè gbà kí ilé kan ó jẹ owó kí wọn fi wáyà alẹ ń bẹ lọjọ kejì tí wọn ò ní rí bọọlẹ ìbéèrè ta ní ká máa bira wa nìyẹn lórí ètò láì gbòà fún ti tààrọ ti tèmi èmi ló dé tó fi jẹ pé àti gbowó ìyẹn ló máa ń rọ oníná mọ̀nàmọ́ná lọ́rùn ní àwọn àgbègbè wa wọn bá ti dé ológun pé kí a mú iná wá bàbá ńlá wàhálà nìyẹn wọn dẹ̀ kọ prepaid meter ló kọ tí o ti kárí ní ìsìn tó bá gbogbo àdúgbò tí alátòkè ìdílé ní ìsìn bí agbélé tó ń lo prepaid meter ká sọ pé nínú ìdá ọgọ́rùn bóyá bí ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ìdá ọgọ́rùn bí 75% ni wọn kò ní pẹ tó yá kébi tí prepaid meter yìí bá ti kárí ni bí ọ̀rọ̀ ṣe iná yẹn kò bá ká wọn lára.
1: ó yọ da fún aduwa sísan láwùjọ ọmọ tó mọ kọlọ ká tó sí ojú òpólẹ alájì ni ọ abẹ́ẹ̀ kọ ni alájì ni abẹ́ẹ̀ kọ ni àwọn alájà náà sì wọ́n lè máa tọ́ka sí jáàánú sí saudi arabia nígbà tá a lọ sí saudi arabia èmi ò fojú kan agbẹ̀dún náà wọ́n mi ò bí wọ́n rí o mi ò fojú kan òpó náà tù kódà mi ò fojú kan wáyà náà
2: tèmi torí pé underground cable làwọn ń lò ní.
1: fún gbogbo ọjọ́ tá a sì lọ àbí kápẹ̀ lóṣù ni tá a lò lọ́ǹgan iná mọ̀nàmọ́nà ò ṣẹ́jú. àfọlákùnrin kan tó jọmọ bíbí ìpínlẹ̀ kwara yóò ti máa yí ọ náà ní ìsìn abraham alade bóyọ́fẹ̀yìn gbà á swíìtì ní nọ́bà àgọ́rọ̀ sẹ́pẹ́ yàn sáyàn lábàdà ni ọlọ́run kílẹ̀ jẹ́ ẹ̀rọ ní sáájà arábíà làwà ìkan nìyẹn. ọgbọ́n wo làwọn fẹ́ẹ́ dá sí kí ló ń ṣẹlẹ̀ sí iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa nàìjíríà a sì ní àwọn ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ asòfin tí wọ́n gbé ìgbésẹ̀ lẹ́nu kọ̀kọ́kọ́ wọn ní ẹ̀ka pínnáka bíi mọ́kà lọ́tọ̀ọ̀tọ̀ wọn ní wọn tari ìyàwó kan sí wọn wípé adélégbèríko ẹ gbọ́dọ̀ máa fún gbogbo èèyàn ní mítà nígbà tí mítà yóò wá bọ́ sí wọn lẹ gbọ́dọ̀ dá owó náà padà ọgbọ́n la fẹ́ dá sí lórí náà nílẹ̀ wa Nàìjíríà
2: àwọn wa wọ́n ya wọn lówó kí wọ́n fi pín prepaid meter wọn ò rí prepaid meter pín àwọn dẹ̀ ń sọ pé ìjọba àpapọ̀ jẹ́ àwọn ní 6 trillion naira látàrí Jonathan kan ní ọ̀nà ìnáwó tí ń ṣe gbèsè ṣùgbọ́n àwọn mọ owó gbà ṣùgbọ́n wọn ò mọ iṣẹ́ ṣe.
1: Kò sí nǹkan tí ò ní àtúnṣe. Ẹja wa wa gbígbé wa ibi tá a wà. Bó o ní náà ṣe rí lọ́dọ̀ tí yín o. A mọ̀ pé nípínlẹ̀ Èkó ìjọba Abilogun ìdàgbàsókè 37 ṣe ń gbádùn ọ̀nà mọ̀nàmọ́ná. Ìyẹn débè òdòdó. Bákan náà rédíò wọn gbọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ka pínnáká tó jẹ́ pé wà nílùú Ìbàdàn ló ń pínná fún ìlú Ìbàdàn náà pínná fún Ogun State náà. Bó o ní náà ṣe rí lọ́dọ̀ gbogbo ibi tọ́wọ́ jẹrin wá dé lọ́jọ́ tòní. Ṣé náà ti yàtọ̀ àbí ò tí ì yàtọ̀ bẹ́ẹ̀ sì ní ọ̀nà àbáyọ
2: lórí. Káwọn fẹ́ mú òṣòdì bí àpẹẹrẹ o iná ò tí kò tí ì yàtọ̀ ó ṣárì fásì ni. Àní gbogbo láti pọ̀ ṣogúnlẹ̀ lọ ọ̀nà arówójọ bẹ̀ nkankan inú òkùnkùn bírímù bírímù ni wọ́n wà láti jẹ̀ta. Àwọn mọ́là wa ń sọ bá àwọn ń sọ sún báyìí torí àwọn sọ àwọn ọlọ́mọlanke tí wọ́n tó mi ni o ẹgbẹ̀rún mẹ́ta lómi gálọ́ọ̀nù mọ́kànlá báyìí 3000 naira ọ̀rá o ọ̀rá ìwọlọ́mọ so n kálukú wa bẹ̀rẹ̀ sí ni yọ èdè ike mùlẹ̀ rí wọn lọ wá omi káàkiri àdúgbò bí bá ti rí available space tó ń bá ti ń sún báyìí ẹ wàá tó ẹ lè tóbi rí báyìí sí pdpwd rọrọ pé torí pé essential commodity òun ni náà lómi pàtàkì lómi lílò jẹ oníkálukú nìsín kànjáde ẹrọ ìgbàlódé lókù tí àwọn èèyàn ń lò yàtọ̀ sí oníwàmíwà ọkùnrin àtijọ́ ẹ káàárọ̀.
3: ẹ kú ojúmọ́ o.
2: Orúkọ ibi tẹ́jú ń pè wá.
3: Ẹ kú sáà lọ.
2: Àwa nìyẹn sà.
3: Orúkọ tèmi ni Ọ̀jẹ́dẹ̀ kò sì dèbẹ̀. Ẹni ọ̀sẹ̀ tó fi rọ̀ bá dẹ̀dẹ̀. Àbọ̀ òkè òkú láti àbòrò.
2: Iná àbòrò ti dúró.
3: Kọ́kọ́lọ̀.
2: Sá.
3: Àlàjì Adéjè kì í kọ́ mẹ́.
1: Àwọn ń bẹ̀ ọ bàbá wa kí ni sọ yìí o.
3: Gbogbo ní o. Èyí tẹ́gbọ́n náà yóò rọ̀ náà kẹnu.
2: Ó kẹnu náà la fi sọ pé kẹ bá wa dá sí.
3: Ó ti ká ní gbogbo ayé. Àkàkà Nàìjíríà. Ìyá ìjọba ń bíbá yìí. Ó kọ ẹjẹ́ pọ̀pọ̀ mà wọ́n ti o. Bá ṣẹ́gbẹ́ pẹ́ báyìí. Wọ́n lè di àárọ̀ ọjọ́ kejì. Ìjọba fi ṣẹ́gbẹ́. Wọ́n jẹ́ wọ́n gbowó. Wọ́n jẹ́ wọ́n gbowó. Ó ti fi tẹ̀ sí o. Nígbàdàn ti rí o. Wọ́n gbà rẹ̀ sí pápẹ́.
2: Ẹ ọ̀dọ́ tí wàá ilé kéka ni. Aníládi pọ̀ ṣogúnlẹ̀. Lẹ̀ ó lé kéka. Bá a ṣe wù yẹn sọ̀rọ̀ ara yín lọ́rọ̀ kù yẹn.
3: Àjàlẹ̀ àkọ́kọ́ ti lọ. Ó ti lọ. Wọ́n kọ́ gbogbo ni. Ẹ kò ṣe
2: àdúrà. Ẹ bá sọ pé ìjọba àpapọ̀ kò lórí iná Federal. Ẹ rí sọ. Àwa sọ pé ìjọba àpapọ̀ kò lórí iná Federal. Ẹ tún rí sọ bákan náà. Aso Rock ni wọ́n ti yọ kò lórí National Grid báyìí. Gbogbo àmì làwọn agency federal government ni o parastata ni o. Nkálukú wa náà ìjọ torí iléeṣẹ́ bọ́ndẹ̀ fẹ́ nàìjíríà náà náà nísìn federal ni iná national grid náà dẹ̀ ni bọ́ndẹ̀ fẹ́ ṣì wà lórí ẹ̀sùgbọ́n aso rock báyìí àwọn ti wọ́n ti rọra yọra wọn pẹ̀pẹ́ bàbá yẹn ojú ọ̀rọ̀ yìí tẹ́wọ́ sọ pé kò sí yàn ó dẹ́kun sí yín lọ́wọ́ báyìí o.
1: Aago méjìlá
2: ti fẹ́ fi bíìlì pa àwọn yẹn náà fi 1.2 billion 2 billion ni a máa rò lù fún ọ lóṣù náà gbé a irú owó bukú tẹ àwọn kinní kan kó wáyé náà gan tálẹ̀ tó máa ra dísù sínú kinní ẹ fẹ́ jẹ́ àpagbẹ̀ fún kálọ́fíìsì sólà mọ̀gìlì fún wájẹ́ kí sólà yẹn ó kárí
1: ẹjọ́
2: sì rọrùn
1: sólà sí yàtọ̀
2: abápa àwọn ará bíi tì
1: sólà sí yàtọ̀ sí sólà kì í ṣe irú sólà tó gbé sí ti rúùmù rẹ là ń pè sólà ṣùgbọ́n òun tó wọ́n mọ̀ ní wọn làárẹ̀ láti wọ́n nílò òpópónà ọlọ́sùn bọ̀ oṣù lókùnkùn náà lásùn bọ̀
2: sẹ́rí àwọn ẹlòmíì selfishness bí àṣà àwọn olóyìnbó
1: kò ní yọba fún ni
2: ìyẹn ni pé ìmọta ara ẹni nìkan a ti sọ pé oṣòdì generally ewé tí ọ̀rọ̀ bá dá ọlásùn bọ̀ yọ ṣé bẹ́lò sí tó kákàwà kàní street by street ni bẹ́lò sí tó ọ̀dálù mẹ́wó ṣó pé ju èmi ni trombi ọ̀gẹ́ fan o wúrà ọ̀la ni o abẹ́rù àgbà ni o gbogbo mi ni àwọn fagbọ́lá alájí yẹn
1: kí ni bábúrò adé
2: nílò
1: ọwọ́sọ
2: lọ́sìn bí
1: èmi
2: ni oníkéwù ńlá káàkiri gbogbo oṣòdìṣẹ́ àní kò sí ná ẹ̀yà ló ń pe ọlásùn bọ̀.
1: Bí kí wàá lùgì tókẹ́ lákọ̀ọ́kọ́ gbé wọ́n níjọ́ tó bá kan náà dínkù
2: gbódò ni gbódò tó wà ní kílòsì ni wọ́n sọ
1: bí wọ́n mọ̀ pé ọmọ pa àwọn tó fúrù tó wà ní òkúnná lásùn bọ̀ ọ̀pọ̀ jẹ́yìn tó yẹ kó ẹ ti dàgb
2: nínú òwúrọ̀ náà ti yàrá mi ojú mẹ́fà lọ àtàwọn tí a ní bí ọgọ́rùn-ún mẹ́ta àtààbọ̀ òwúrọ̀ ju ọlọ́run gbogbo ẹ̀ àní gbogbo oṣù di generally ah mo to do papa ju lo gbe mi lawon
1: lati to ba fi mu yan to ba so pe ko si na ni okokun la sun bo a je pe yo sese su le ni tabi eyan ni se iwo si ni awon ma ti ti fese o ti se ore wa je ka gbo to e ko wa nbe
2: ba le lo ku eyan fa awon de lo nje so awon to wa nbe lo lu pa
1: e da ko oruko
2: e ba ko la jo ni dinna mo na mo na ni
1: e da ko oruko e anda ja tu do ki
4: labbaik allahumma labbaik.
5: Every Muslim person gets this religious dream for his heart too. The dream to stand gidigba in front of the holy Kaaba. That better dream to perform Hajj. For Taj Bank, we carry on for mind say you go build that your spiritual journey with peace of mind where money no go stress you at all at all. Taj Bank, in partnership with National Hajj Commission of Nigeria, they bring you Taj Hajj Savings Account where they safe and gombodi with Sharia to help you save for pilgrimage as you fit. No rushing at all. Make you begin small, small. No overthink them. Just take them easy. Then see how all this dream go turn to reality. Whether na next year you dey plan for a been a future, the road to Makkah don't start today. Open account now for TajHajSavings.com. Or make you call 0908-793-7417. Save for Hajj with Taj Bank.

0: bọmọ dé bá kọyà náà gba fitan balẹ̀ látọdún 1960 sásìkò tá a wà ẹ sàmàdúpẹ fọlọrun bá kásì máa dúpẹ kẹmí ó ń sọmọ lóòkú abẹrin àní símọyà rẹ ẹmí wò ní bọ ní agbára ọlọba à ń wo gbogbo nǹkan tọrọ mọ ti agbègbè lórí iná mọnàmọ.
1: Alhaji n ti àtàwọn ń sọ lọ́jà ní ìsinwá bẹ́ẹ̀ àpò ata ní ìsinwá ọ̀rá 80,000 naira sọ́rí.
0: Ọfẹ́ sìnàwó ni
1: Musa
0: ọfẹ́ sìnàwó ni
1: sáà síbẹ̀ ń lé ni.
0: Lẹ́wà lára pátákà
1: ẹ̀mọ́ distance ni tábẹ́rẹ́ ata rodo nìkan ní ìsìn oní 1.5 bí a ló kún àtẹlẹwọ́ mi so ẹ̀rọ fẹ́ síbẹ̀ ní ìsìn pé ata nìkan kí mọ́mọ́ra bí 4,000 lẹ̀ a sọ pé ẹ̀ tí rí
0: kankan tó yẹ fọ́ bẹ́ẹ̀ àjápa.
1: Yes àsìkò òṣèlú la tó wá wà yìí o ó sọ pé ọ̀pọ̀ olóṣèlú láti fi hàn ara wọn lémọ̀ kò sọ́nà tí wọ́n gbé ọ̀rọ̀ ara wọn gbà so ó possible kò jẹ́ kí bóyá kínní ìlọ́wọ́ òṣèlú ní kò tí ì yéèyàn báyìí torí mi ò mọ ohun tó wá fa sábàbí tí ọ̀rọ̀ ata fi wá rí báyìí àwọn ẹ̀ náà dẹ̀ jẹ̀bi nígbà tí ẹ̀yìn náà kọ̀ tẹ́ ẹ̀ dáko gbogbo local government ni wọ́n ní agric department ẹ wá lọ bí wọ́n pé agric department yín o ráìsì àpò mélòó lẹ́ ti gbìn fún ọdún 2025 o tá a jẹ lọ́dún 2026 o ìrọ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ilé ìwé primary school secondary school àwọn àní oko lẹ́ǹkùlé
0: àwọn tó níwájú ilé ìwé
1: bó ṣàtà bó ṣe
0: ẹ̀fọ́ ẹ
1: wá lọ gbogbo agbègbè tá a wà yìí ẹ lọ bá bìlọ wọn pẹtọ àtàmínú lẹyìn gbé sukùn yìí o àtàmínú lẹ bí àwọn tòkìlọ ò bá ti kàtàdé àjà tánṣàlẹ̀ ń bí so ẹ tí ì rí kẹ̀kẹ́ àfàìmọ̀ pé bọ́ọ̀ yẹ pé túgbà táwọn àfi lọ́wọ́ bí ọdún iléyá kò yẹ kó àpẹẹrẹ ata kó má ti máa lọ bí 300,000.
0: ẹgbẹ̀rún náà dúró náírà 300,000 àjẹpọ̀ tó sọ di
1: ìlọ́pọ̀ mi. ẹ padà máa bọ ẹran yín jẹ
0: ọ tó sọ di ìlọ́pọ̀ mi.
1: ẹ máa bọ ẹran yín jẹ ẹ máa fata gbogbo ẹ máa fi yí.
0: ẹ máa tó kọ́ lọ ẹ tó ń sọ ìlàgbọ́ra tó rà máa ká tó tọ́ la kó tó
1: ti bẹ̀rẹ̀ mo
0: sì
1: rán mi tọ́ la fásitì ni reality ni morufu ní ìsúlẹ̀ tí ń lọ oko arárọ̀ mi àgọ́ òwú ó dà tá mélòó tẹ ẹgbẹ̀ tẹ kó wá sékò yìí
0: tẹ kó wá. kọ̀dọ́dọ̀ rẹ ni o mo bá ti ń bọ̀ láti oko bá mi so ti yọ ní ìsìn ní arárọ̀ mi àgọ́ òwú tágbà kò mò kiri kọjá ọ̀sámọ̀ ọ̀sámọ̀ pé egun mẹ́ta ni àníyàwó àníyàlẹ́ àní ìtọ́jọ́
1: pẹ̀lú
0: epo pupa yọ tẹ̀lé mi atọ́ tẹ̀lé mi nígbà tí o bá tẹ̀lé
1: tí o tẹ̀lé tí n gbà bẹ́ẹ̀ wá sí ọ́fíìsì táwọn ọmọ kò jọ àádùn kankan lẹ́mọ́ kó dániwájú.
0: ṣé gbogbo nǹkan tí o bá
1: múlọ ní.
0: ọ̀rọ̀ ẹ̀dà ìbílẹ̀ ni kì í ṣeré o torí kò sí nǹkan tó ń dún àgbàlagbà kéèyàn ò dín fá kó gbọ́ ẹ nífa kórede tí ò gbọ́dọ̀ jẹ ewúrẹ́ ifá kúrò ní ọgbọdọ jẹ ewúrẹ
1: o
0: ewúrẹ polisirisi ewúrẹ kiregbe ni mo n tọka si o o le rọga le lọla bi le ri pe ifá kúrò ní ọgbọdọ jẹ ewúrẹ kiregbe so ti yọ ní ìsìn ọjọ́bọ lọlọrun
1: bí àwọn ewúrẹ tó lẹran lára ni akóyè máa jẹ ni.
0: 0-8-7-3-9-6-8 náà ni ojú òpó ìwọlé tó dán tó jẹ ọlọrin kan ọlọrun ọdọrà ló mọnítọ wa ìdàkọ fúnfún wàjọ lẹwọ gbèsè rẹ lọla èmi ò sí
1: bẹẹ
0: èmi ò sí bẹẹ o
1: nígbà wo n ò kàkà débi ní ìkàkókò. ẹlẹ́jọba fún ayé sì jẹ́ ọtún
0: ṣe.
1: 0-8-7-3-9-6-8 nbẹ wa lọgbà ọtún máa fún mi géètì ọtún máa fún mi géètì ẹ ni.
0: èso wa dùn mí tó ìpè kọ́ ọdẹ rẹ fún bá mi gan àdìsá oríkì wọn ni kí ló ṣe ẹyin kan tó yẹ pé ẹ mú àwọn òpó tó yẹ pé ó wà ní àwòkókó náà káàkiri ní ìpínlẹ yìí ẹ jẹ́ àgbìyànjú ẹ̀ka pínlẹ́ka oko sìmẹ́ǹtì dà sìmẹ́ǹtì àbí òyìnbó ní ìsìn ó dà àbí kí lórí
1: sìmẹ́ǹtì. ẹ bọ̀ ńgbà tí ẹ̀ka pẹlu so pe to po ti gbe pelu oja wa iwo ni ko ko ja receipt wa lati ile e eh won sanwo pelu oja console to bo fe clear bond fm ni o ran ke fun re eh transmitter ti o gbe sori afefe bond fm ni o ran ke ko ni so pe to ba fe ki pelu we lo gbe transmitter e dani to ba to jeja tun lo ra awon opo ra transformer yi won so pe dukia awon ile ise mona mona ni anise ti ise yi o ba ya abi bi se ko ba sa gbe eyan bi mechanic ni yan se ti o pe yo bo si bi se brickler to ba no pe kini yo pe awon e fe kan fi le ke bo ti won pe ah ko si le se mona mona mo o a re jo ma ronu si pe ba o la se fe da tuntun le aba won wa la ba lo pe wa to mo fun wa na iye si gbuwo ise lowo eyan ti o ni provide the service
0: oro lo so
1: o se kale na o gbogbo so di oni na gbogbo ladi po sogun le lo aruwo jo be kan kan wa si balogun brown wa so na
0: ngba te ni na lo so di kini igbese yin ti babo nile yo ni ateyin teni e sita boya e ti e lo boya mu letter lo ni wa te lo ba awon ka pinna ta pe kila seyin o ta fi ni na e kan joko kale
1: erin ti ba tori pe ta wa fe lo fun wa lowo awon yo le abo nile lo so fun wa pe e ti wa gbo lo su yi
0: o o ti da
1: kila se fun wa ta fi te fi ni gbo lo wa lo su yi
0: o o ti da odo
1: awon cda awon cdc won kan si won won na so pon ni e kini agbedu kan lo lo baje agbedu to wa baje pe won se lo import o boya na street of omu
0: we
1: la ni ti pa lo fe gba
0: hello
2: ah e ka ran o
0: aku yale ta ruko yin o
2: ruko ti mi alaji alase lati akapa
0: lati apapa
2: agbe be ni lo ti so so o ke mi ni no lo ko e awon kini no ji ni o fe yin so fe disco so bi e ko e ko e ko lati gbadan
0: ko niri ke so pe sorry awon to se ni
2: eh o ta wa yi to eh
1: electricity
2: ko ta je e ba le report awon si na ba ra pick up awon moto la la awon
1: ta yi se ko lo ko ya ninu ko ya e ko gbi oju kan pada wa si mo
2: awon ka lo disco ko lo mo la ko no pe ara ba yin se e ba de de kini na eh but ta ba mu ka do wa eh
0: nda a dupe follow ba ibana te so pa ese baba wa lati apapa ibana te so nipa re na awon eru to wa ni ori ibana o ti po
1: e fi le sagiri na fi se kan ni sagiri gbe ruwa ko lori yan so fun de papa pe yan gbara wa o gbe
0: yo se da baba wa
1: e fi le abi eru po lori ede mo gba lowo won abi se ngbowo kwara e n gba ti ogun e n gba tosun gbogbo le n gbo lowo won ngba pe e capable to dey you lead the job
0: o baba e wa ke ti to pe fo ti ipinle kanu adira dupe le se bond fm ogbo awusa so ti eni se bo ka je pe gbogbo awusa le na wota wota ma wa nu re kini o iru ya to je wa ye e to ni gbogbo sodi oni na ye iwon ba awusa to gbo hun abi o ye ni se
1: so yeri wa lo fi so mo pe ka fi fana wa lati ka
0: so pe won fana wa o won ma se pade lori kore so ti eni se mo ba awusa to gbo awusa re o ti tele lohun te ba ti de pade bi pe e won o ya wa kan be ni ko bi be yo wa si salaje oba to wa ko lo ni awusa re wota wota lopo lo re o ti eni tete fun ni na ni o sodi bo ni awon wa fe ki ka mo lo
1: okay ngba wota wota po nu e eyan lo sa sa to ni petrol petrol nu ruru ruru come on, do come on. Law wanted to go out. That's it. I only see them on the manor a lot to an issue. But what I do by beginning, my equipment, Joba, affair and do for Pada. Be a good affy rambag about our cook, Bishop Fellow.
0: Bishop,
1: you also see you tell your palo here. Irritate your solar line. Ewa do yo sera won.
0: Igbe kan to lo labe nu ba se ndagbere to ri je poporopo awon ipile na ni an to fe ni awon aladare.
1: Ben.
0: Igbe ro fi wonu ara won ni.
1: Ifun le ko se ti won ko gbianju e ni odun 2004 kon niyan. Nigba e lohun. Ti won ti fe gbo bawo la ti fe se agbedu no bo nitori wi pe n to fun ma nda ngba mi. E to ba ti se nkan ri ko lanfani ati pada wa niyan. Tori pe are isin nigba e lohun wa lara won to jo wi pe e je ki ipinle o da ni na. Ngbodo o sare seto bawo la se fa won ipinle lagbara ti ni kaluku won tun o fi ni na ti won na ti o ni se ko boya ẹni kó máa là lé wọn lọ́wọ́.
0: Dàbà ṣe ń dágbére lórí ètò
1: ẹ̀rọ mi nìyẹn.
0: Rà rúbẹ̀ fọ̀rọ̀ bá yóò sì da ọmọlédè wa Nàìjíríà ó sì máa da lẹ́ẹ̀kan sí torí pé òyìn náà ni òun ọlọ́rọ̀ bá tó jẹ́ pé náà ràn ju kalẹ̀ fún wákàtí ìlú tí ò ní ṣẹ́jú ẹbí Saudi Arabia. Má bẹ̀rẹ̀ fata bùrùkà fún àwọn oníkà láàdù kínní tó pé olólùfẹ́ wa Nàìjíríà wà láti ìkọ́ fún akẹ́ ọba Nasruddin Lawal Akinlọ́wọ́ Wang.
1: Bàbá tó dé ògúnrún bí.
0: Fọ ọdún mẹ́rìnlá lórí àpèrè bàbá la wọn Sunday lọ bọ́ sí o. Ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026.
1: Kábíyèsí o.
0: Sàṣọ gbàlejò. Kábíyèsí o. Bàbá rẹ̀ ọ̀kọ̀ lọ́nà ká máa kí yóò.
1: Kábíyèsí o.
0: Ya tó pẹ̀lú wọn. Ọ̀yà.
1: Tó ká máa lọlé fún ti dédé àkókò tí a wà yìí. Lágbára ọlọ́wọ́ Olódùmarè, a ó láǹfààní láti pàdé lọ́jọ́ mẹ́jọ. Ká máa kí Alhaja Fatima Oluwatoyin Shuaib tí wọ́n jẹ́ ìyá ẹgbẹ́ Emirates Descendant Union gbogbo South West Zone patapata Alhaja Fatima Oluwatoyin Shuaib happy birthday to you long life and prosperity. Wọ́n gbọ́n gbèjì gbẹjọ́ Alhaja Vikrat Kikelomo Adewara tí wọ́n jẹ́ former nurse iléeṣẹ́ FRCL.
0: Atọ́kọ̀ ètò wa ọ̀nà ọ̀la nìyẹn ìyá dáadáa nìyẹn. Nígbà mo lọ Saudi Arabia ọmọ ẹ̀ ló kópa ńlá fún mi pé rí ìpín ọrùn náà ládùúpẹ́ lọ́wọ́.
1: Nígbà tí wọ́n sọ pé pa mo fún ìpín ọrùn kọ́ kó pankẹ́rẹ́ fún yín wàlá sọ́dí kẹ́ni wọ́n fi lọ lọ́wọ́ ọ̀dà tí pa ńlá jíjẹ.
0: Ẹ kù sí ètò náà pẹ̀lẹ́sì láti ní àlàáfíà
3: àwọn aṣíwájú àpótí wọn nìkan ni.

0: Aago méjìlá ọ̀sán tìlú ẹ̀ka sàn. Àkú ìsinmi Sunday tèní, mo sì gbàládúrà kò ní jàre mo fún gbogbo wa. Ìròyìn papọ̀ la mú wá fún yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sínú onígbòǹgbò. Jíàrò ìkẹjà Lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ìròyìn. Àmọ́ ṣáájú náà, ẹja farabalẹ̀ dáadáa ká gbọ́ kókó tó léfò nínú àwọn ìròyìn ọ̀hún. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ńlẹ̀ yìí ti kan sára síjọba àpapọ̀ látàrí bó ṣe ń dáàbò bo àwọn akọ̀ròyìn jákèjádò. Gómìnà Babájídé Sanwó-Olu ti rọ olùgbé Badagry láti má jẹ́ kí orúkọ ti olóògbé Akan ìlú Badagry tó fi sílẹ̀ kó parun. Bákan náà ìjọba àpapọ̀ ti ránṣẹ́ sí aṣojú ilẹ̀ òkèèrè lórí wàhálà àti ìkọlù tó ń wáyé sáwọn ọmọ Nàìjíríà nílẹ̀ South Africa. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti padà gbà láti sọ̀rọ̀ àsọyépọ̀ pẹ̀lú ilẹ̀ Iran. Ìròyìn náà rí lákọ̀tún. Ẹja farabalẹ̀ gbọ́ dáadáa látẹnu Olúmiyídé Ọlálérè. Ààrẹ yányán fún ẹgbẹ́ àwọn akọ̀ròyìn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà NUJ Comrade Al-Hassan Yahya ó ti jámọ̀ wípé orílẹ̀-èdè yìí wà lára díẹ̀ lára orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó kùn táwọn oníròyìn ti ní orí ọ̀fẹ́ àti máa gbé ìròyìn jáde. Comrade Yahya ṣe aṣojú ìròyìn yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún níbi ètò ayẹyẹ àyájọ́ ọjọ́ ìyọ̀ǹda àwọn oníròyìn ti ọdún yìí. Lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé ààrẹ ẹgbẹ́ NUJ ó dárúkọ ìṣòro tó ń kojú àwọn oníròyìn báwọn òṣìṣẹ́ elétò ààbò bí wọ́n ṣe máa ń ṣe wọ́n níṣekúṣe pẹ̀lú báwọn olóṣèlú náà bí wọ́n ṣe máa ń lo ọmọ gọ̀fẹ́ fi dárúbà wọ́n. Ní báyìí Comrade Yahya ó ti wá sọ wípé ẹgbẹ́ akọ̀ròyìn lábẹ́ ìdarí òun yóò gbìyànjú gbogbo agbára láti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ kan tí ò ní ṣe lórí ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ ìlú okòwò àti bí àgbéga yóò ṣe bá ohun èlò irinṣẹ́ táwọn akọ̀ròyìn ń lò. Ọ̀gá àgbà ẹkùn iléeṣẹ́ ìròyìn nílùú Gombe GMC Ibrahim Isa tó ṣe lálàyé pé àwọn akọ̀ròyìn ní ìròyìn nílùú Gombe àtàwọn tó wà níjọba ló ní iléeṣẹ́ ìròyìn tiẹ̀. Ó sì kẹ̀yìn sí ìròyìn kan tó sọ pé níṣe ni ìjọba ń lo ọwọ́ agbára lé àwọn iléeṣẹ́ ìròyìn tó jẹ́ tiẹ̀ lórí. Ó ní kò sí àjọ kankan tó ń dá sí ọ̀rọ̀ ìròyìn o. Ẹ̀wẹ̀ alága ẹgbẹ́ akọ̀ròyìn nípínlẹ̀ Gombe Comrade Farouk Muazu ó ṣe lálàyé pé ìgbádùn ń bẹ fáwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ náà pẹ̀lú wàhálà tó wà lọ́hùn-ún. Ó sì ṣe ìlérí pé ẹgbẹ́ NUJ yóò túbọ̀ tẹ̀síwájú láti kojú òkè ìṣòro ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olu ti ké sí gbogbo ọmọ ìlú Badagry láti má jẹ́ kí orúkọ rere ti Akan ìlú Badagry Aláìlúwà Ọba Dìwénó Àolúmẹnu Toyí wọn kó bàjẹ́. Gómìnà Sanwó-Olu ló pe ìpè yìí lásìkò ètò ìsìnkú àti ìdúpẹ́ èyí tí wọ́n ṣe ní ìrántí ọba àlàyé ọ̀hún. Ilé tó wáyé nínú ilé ìjọsìn Freeman Memorial Methodist Cathedral tó wà nílùú Badagry. Lára àwọn tó wà níbi ètò ìdúpẹ́ ọ̀hún láti rí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Ọbáfẹ́mi Hamzat, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkó náà arábìnrin Bímbọ́lá Salu Udeyin, ìgbìmọ̀ ìṣàkóso ìpínlẹ̀ Èkó, àwọn ọ̀gá alága lẹ́nu iṣẹ́ ìjọba tó fi mọ́ àwọn tó ti fẹ̀yìntì náà, olóṣèlú, ọba àlàyé, mọ̀lẹ́bí olóògbé náà, òṣìṣẹ́ elétò ààbò àtàwọn tó jẹ́ ọmọ bíbí ìlú Badagry lọ́kùnrin àti lóbìnrin. Lẹ́yìn ètò ìdúpẹ́ ọ̀hún ni gómìnà Sanwó-Olu ló wá sọ̀rọ̀ lórí dídáwọlé kíkọ́ ilé ìṣẹ̀ǹbáyé tó yàyà ọ̀tọ̀ ìyẹn cultural park lórúkọ ọba Dìwénú Àolúmẹnu Toyí wọn sílùú Àgbádárigì. Gómìnà sọ pé ọba àlàyé náà fi ààyè ẹ̀ṣẹ̀ sílẹ̀ pẹ̀lú orúkọ rere tó sì mú ọ̀rọ̀ àṣà àti ìṣe ìlú Badagry lọ́kúnkúndùn tí òjò parun lójijì. Nínú ọ̀rọ̀ ìwàásù tiẹ̀ náà páàdì Emeritus ìjọ Methodist Church nílùú Nàìjíríà ní Nàìjíríà His Eminence Dókítà Sunday Ọlá Makinde ó sọ wípé ìgbésí ayé ọba ọ̀hún nígbà ayé ẹ̀ ó kọ́ gbogbo èèyàn wípé ilé ayé yìí fún ìgbà díẹ̀ ni ó sì ní ọba àlàyé náà pẹ̀lú ipò ẹ̀ àti bó ṣe lórúkọ tó gbajúmọ̀ tó síbẹ̀ náà ó sì ń sin Ọlọ́run títí ó fi dọjọ́ ikú ni. Ó wá sọ̀rọ̀ lórí gbígbára dìde ọjọ́ ìkẹyìn Bíṣọ́ọ̀bù Makinde ó wá rọ ará ìlú láti gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run ó sì ní ilé ayé yìí ìrìn àjò ni o ṣugbọn bi awa eniyan inu e baba se lo si ni yo safihan ipa ti anko eleyin ju anuko ogbeni olaleko ayinla o ti kede erongba lati dije du ipo omo ile igbimo aseju sofin labe egbe iselu All Progressive Congress APC ogbeni ayinla ni yo ba aseju sofin lowo lowo yi ogbeni James Faleke nibi idibo abele leni leni to ti je omo ile igbimo aseju sofin lati bi odun 16 seyin ta kongbon nigba to nso erongba ni soju opo ero alatileyin ni ikeja leko ibe ni ayinla ti so opo marun to fe dojuko o menuba eto amayederun lori oro eto oko mimu agbagaba oro awon odo mimu imugboroba ilu sisi ijoba ti ara ilu nfe ati wiwa oju to si oro sunkere fakere oko ni ikeja oni to je olu ilu ipinle eko eja gbo lara nkan ti ogbeni ayinla so
1: a de nbe president nigeria atawon gag members kan jo kan ri si oro badagi division pe a o je governor ri omo a o je governor ri lati gba ton ti create lagos state in 1967 ebe la nbe e jo nitori olohun inu gbogbo adun pe gbogbo alawa nu egbe apc amo e sanu badagi e jo e ma je ki ti wa
2: oko idi ta fi wa nipa ile lori ta ra wa jo ni wi pe eyin ara ikeja ojoju ati origbongo to parapo to da ikeja federal constituency eni wi pe eni ayi pada re abi be ko
0: ninu oro ikan lara atenu adari egbe apc nilu ikeja Edra Solomon Johnson ogbori ifo akitiyan eleyin ju anuna lori awon eto amayederun lokan ojokan to se si lo ikeja laite ti ibo si ipo kokan asoju koro yin wa yemi si dada o jabo pe awon alatileyin won gbe form ipo omo ile igbimo asoju sofin na fun ogbeni ayinla lowo pelu ijo ati ayo ti won si nfi aye adura tele agba egbe oselu kan to tun je eni to lewaju gege bi commentator ni ipinle eko oruko eni ohun ni oloye ofade mountain samuel o ti ke si awon to je agba egbe oselu All Progressive Congress APC ni ipinle eko pelu igbimo maje obaje GSC lori fifa dije ti o dije fun ipo gomina kale labe egbe oselu APC li to si le fa ifidiremi nigba ti eto idibo to ba ya lodun to nbo oleye mountain o fade o so wipe ni akun badagri ni pataki julo nijoba ibile badagri o lati igba ti won ti da ipinle eko le ni ekun yi pelu joba ibile badagri ni won ti nse atileyin fun dokita samuel mountain ajose ti opo eyan mo si smart god oleye o fade samuel o ṣalaye siwaju si pe fifa ondije kan soso sile laye ti ebikita abi laye kobiara city ilu badagri oni oro awon lobaloba na to fi mo ti awon adari egbe oselu ibe oni o nko won lominu laye fi won sinu ijoba alaga ijoba ibile ni igba kan ri ohun o wa gbosuba okari laye fun dokita ajose ti gbe yomo si smart gold lori igbese akin to gbe ohun ati bo se fi erongba ehun lati jade du ipo lati lo soju ipinle ni ekun badagri leyin ti won ti pawo lati leyin ti won ti pawo titipetipe pelu bo se fi tokan tokan tele egbe oselu APC to eja gbo erongba o fade
1: a de nbe president nigeria atawon gag members kan jo kan ri si oro badagri division pe a o je governor ri omo a o je governor ri lati gba ton ti create lagos state in 1967 ebe la nbe e jo nitori olohun inu gbogbo adun pe gbogbo alawa nu egbe APC amo e sanu badagri e jo e ma je ki ti wa gbe e ma je ka wa ni eyin alawon mo to se pataki to ni wa nipo to de tonyanju to le je governor lagos state e jo nitori olohun eran ti badagri local government ibile spirit e je ko waye
0: bakan na oloye o fade o tun ro are bola tinubu na koda kun dabo ba won da si bi won a se fi ekun bodagiri na si ipo gomina o wa pe fun eto ijoba tiwa ntiwa ni ti ibile to ko gbogbo ijoba marun papo to nbe ni ipinle eko papo le papo le ngbola ti le se bond fm 92.9

0: eku tesiwaru ita siwaju awon to ja le loro lagbo oselu ni ekun suru lere kini won ti sha ti leyin fun erongba eni to ti fi igba kan ri je angbele pataki si gomina ipinle eko arabirin barakat odunuga bakari lati lo soju ekun suru lere ni leigbimo asofin ipinle eko lodun 2027 nigbati ibo baya ifaramu ati ifenuko na waye latara lilo kaakiri lati ma lo kan sawon le loro lana saturday latodo arabirin odunuga bakari pelu iko e kaakiri wodu to nbe ni ekun e lati ma lo fi rungba ehun bo se fe jade du ipo labe egbe oselu apc arabirin odunuga bakari o ti kowe fi ipo elegan bi olugbalamo pataki si gomina bajire sanwoolu lori oro ile igbe lati lo gba ticket omo ile igbe mo asofin lati lo soju ekun suru lere kini leyi ti gbajumo osere theater ni to pada di asofin iyen Desmond Elliot to tun fe lo fun sa elekeri mi nigba to n soro lori abewo e to se kaakiri ebe ni are lori oro elekunjekun Khadijat Karim to se apejuwe arabirin Barakat Odunuga gege bi olu epipe eyan to si ti ni iriri bi a se ntuko ijoba bo koda o so de bi pe o ti je adari igbimo isakoso ijoba ibile suru lere ri ninu oro ti e na alaga ijoba ibile suru lere ogbeni Sulaiman Yusuf pe fun adari titun o si so wi pe Bakari Odunuga momo finu fido ko wi fi ipo le ni lati le ba tesiwaju ati lati dije lati fun adije mi lati le ba te egbe oseru APC lorun ogbeni Yusuf so wi pe arabirin yi ti sawun aseri kokon ti a o le menuba ninu osuru lere nigba ti o na soro arabirin Odunuga Bakari wa dupe fun bi gbogbo won bon se gba towo tese o si ni ti won ba gba ohun laye ohun a jo won loju egbe oselu the African Democratic Congress ti kayin si iroyin kan to nlo ni igboro to so nipa pe egbe oselu ADC o ni kupa o nibi idibo gbogbo to nbo lodun 2027 o salaye iroyin ohun gege bi iroyin ofege to le isakoba nlala fun ilosiwaju egbe oselu na ninu atesede iroyin to jade lana saturday inu e ni akowe ipolongo fun egbe oselu na Bolaji Abdullahi ti sele laye pe egbe oselu ADC ni ori ofe ati faadije to ba wu lokun kale o lati dije loruko egbe o si kayin si iroyin to lo ni igboro na o se atenimo pe egbe oselu ADC nkan to nje loguju ni isini bo se fe feyin egbe oselu All Progressive Congress APC jole jakata o si tun fe dena bi ko se ni je pe egbe oselu yi nikan soso ni yo ma lewaju egbe oselu yi o ni ohun ti setan ati kopa nibi eto idibo gbogbo eti o waye lodun to nbo o wa ro ara ilu lati ma se gba iroyin ofege ohun gbo o jọ papa ti pe adele commissioner agba to ri si oro orilede South Africa lejo o si ko o si ni ko ma bo wa fun ipade pajawuro nilo Abuja o latara wahala ati ikolu to n saba wopo ni gbogbo igba ati rogbodiyan to mu ki ife onuro ko ma lo lọwọ ni orilede lori awọn ajoji godogbo papa julọ awọn orilede Nigeria pẹlu oko owo won orilede na agbẹnusọ ile ise to ri si oro ile okere kimi ebi ebi enfa ohun lo so oro yi di mimo ninu atasede iroyin ohun o si ni ipade na yo waye ni ola ti se ojo aje Monday ni olu ile ise na se lalaye pe koko ikan ti ipade ohun adale lori ni bi ajosepo to do moran yo se wa laaro orilede mejeje ohun bo se wa tele yàtọ̀ sí ìyẹn ẹnìkan wọn a tún sọ̀rọ̀ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ South Africa pẹ̀lú ọmọ Nàìjíríà tó ń gbé ń bẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkọlù ọ̀hún sáwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ìjọba kọ̀ọ̀kan ti wá pè fún ìdánilákọ̀ọ́ ó sì fi ọkàn wọn balẹ̀ pé ó ti wá pè fún ìdánilọ́wọ́kọ́ ó sì fi ọkàn wọn balẹ̀ pé ààbò yóò wà fún gbogbo wọn nílẹ̀ South Africa ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ ilẹ̀ amẹ́ríkà Donald Trump ti ní láìpẹ́ láì jìnà òun á tún èròǹgbà òun pa o lórí àwọn ìlànà tí ilẹ̀ iran taari sí ọ̀dọ̀ òun ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ trump sọ pé òun ò lérò pé òun lè faramọ́ ìbéèrè ẹ̀ èsì tí Donald Trump pè yìí ó wáyé lẹ́yìn tí iran taari kókó 14 tó fẹ́ fún ilẹ̀ amẹ́ríkà ara kókó ọ̀hún láti rí ìyọ̀ǹda lórí ìbínú kan gbígbé ìgbésẹ̀ kúrò lórí bí àwọn ọmọ ogun orí omi bí wọ́n ṣe ń dínà bákan náà kò fòpin sí ìjà ogun tó ń lọ lọ́wọ́ àti èyí tó ń lọ nílùú lebanon náà ní báyìí a gbọ́ wípé ikọ̀ tó ń pè fún àtúntò lábẹ́ ẹ̀sìn islam nílẹ̀ iran IRGC ò ti ní òun sì ń dúró de ìjà ogun látọwọ́ ilẹ̀ amẹ́ríkà nítorí pé òun ò tí rí ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí ẹni tó ti ṣetán àti faramọ́ ọ̀rọ̀ àsọyépọ̀ kódà ìjà ogun yìí ó tún ti mú kí ikọ̀ ọmọ ogun ilẹ̀ Ísírẹ́lì kó bẹ̀rẹ̀ sí ní jo àdó olóró sílùú Lẹ́bánọ́nì wọ́n sì ti pa àwọn èèyàn ní ìpápá pẹ̀lú bíba ara ògiri ìjọ kátílíìkì tó wà ní Yahrum jẹ́ ìròyìn sọ dímọ̀ pé lẹ́nu oṣù kẹta lásán iye èèyàn tó ti gbẹ́mí mì ó ti ń lọ bí ẹgbẹ̀rún mẹ́ta tó mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn àpapọ̀ sọ́yìn ní tèmítọ́pẹ́ ajayi ẹ tún pàdé wa ní aago méje fún ìròyìn àgbáyé èmi ti ń tòótọ́ olúmìdé ọlálérè ló ń sọ fún yín pé ó di wọ̀ bí ọjọ́rọ̀.
1: Èdùmarè ló dirí ẹwà fákùkọ o.

0: kaabo pada mo ki kaabo pada sori eto alejo bonde se bonde fm 92.9 ta tin gba lalejo awon na ni otokun ri ilu bale ilu nla oke odo le soli baba tinde dada akinlabi 1 anjonu omo anjonu omo anjonu omo tawon yan pe yen ki lo fa inogije
1: emo ewu oro po lori e ma pogun po e won ba de tin gbeyan bori ogun e tẹ́rọ ohun yóò bá ti ń wò pé ah báwo ló ṣe ṣe báwo ló ṣe ń kankan bẹ́ẹ̀ ó máa yà àwọn èèyàn náà ló sọ nínú orúkọ pé ah àǹjọ̀nu ọmọ akínlàbí fún rẹ̀ ogun pọ̀ gan bọ̀rọ̀ ló ń gbé mi borí ogun gbogbo ogun tí ó lè wà níwájú èèyàn ní ayé yìí kí wọ́n máa lọ báyàn sáré èèyàn káàkiri torí nǹkan tí bàbá tèmi kọ́ mi kó tó kú ni ogun ọyọ́ tó kọ́ mi tí mò ń lò tí gbogbo tí ò yí àwọn èèyàn pé báwo ló ṣe ń ṣe ó tó kú ni gbọ́dọ̀ sáré èèyàn kiri ìrọ̀ báyàn sàṣèyàn ohun tí ó ti bá ti lọ ń ṣe ẹni yàrá lògún gbé nìyẹn ní ìdẹ́ ń ṣe kò sí ológun ọdún lè jáde tó lè mú wá bẹ́ẹ̀.

0: dupe lodo ka ma dupe lodo Olorun ba ni bu nkan o ka ma nu le but mo tun wa fe gba won la mo kan se suru fun president wa Asiwaju Bola Ahmed Tinubu kan ba se suru tun won ni awon program to da won to eto le kan se ton fe se ti a ma fi gbadun won bo se mo ku easy se mo yin se na lotun lo si awon to ma affect ton ma ri pe baba on fe gba fun won bo ton de ma buri won fa se de ma wo ti a ba se suru ise won ma yo gan to gbugbu ona aye ma wo ya eh so man ba yi wo nkan to nse leto labele ni amọ fe gbọ mo na aye ka se suru gbugbu ohun to nsele yi o yi ma dopin a ma tun ma gbadun ni to ba ya won ya se suru fun dada
1: e seun baba wa bi e se waju olori ilu le kan si amọ le fe gba awon odo ewo yi awon loko laya ewo yi lati gbara wa laye ki o ile de Nigeria ko le ma te si waju awon odo la koko awon loko laya le keji
0: odo na ni fe mo le be odo pe kon je ka ma se suru because awon odo mi te fe se mo nsin ibi awon ogun lo kon ma mu kakiri ebe ti mo fe be won ni kon si wonu yen ki won ma tera mo ise because ko da ko mo kon ma joko si o le try to because gbo mu kun yen na ton gbo bon yin ko wole ton je gbo e na mu na mu won si e so won mi o ti da o duro ton lo nba won odo jensin nigba ton ba ti mu kon ti e kon mu o ma ma so le an fon joko bi kon ma ran ju kun di kon ma toro wo kon ma le won yan kakiri amọ ton fe gba won sin ni pe kon sa jọ kon ja wonu egbogi lori kon de ise ton ba n se kon ma tera mo suru ni gbogbo nkan ko ye lele ton ba bere ise na ni o n goke so die die na ni ton ma fi de ton ma fi ori ayo ma fi te won lowo
1: awon loko laya wo yin ko
0: awon loko laya ka ma se suru fara won ka ma bara wa ja gbogbo to n sele n mi sin gbogbo akajo ma mu rara iyawo ni ko help oko oko na ko help iyawo to ba jo wa kan jo ma manage ti gbogbo afi ni rai to ma fi niyanju so kan ma se suru fo kan kan ma de si ja so
1: e seun baba wa a dupe lowo olorun oba lori eto alejo bon lori sugbon ka to yanda baba wa baale ilu nla oke odo akinlabi 1 anjonu omo e gbadura fun ise bond fm lati ori awon oga loke ka ri gbogbo awa ta n sise nbe atawon ololufe wa patapata fnu aseyin ke fi ba gbadura fun ise bond fm ka ma ni tesiwaju
0: agbura agba mo ite ti so enu aro aro mo tori to gbogbo awon ile awon osise ile bond fm eto won agba uju ayo na ma fi beton won won ma lo soke on ni pade agba ko won ni sise so eton a te won lowo so won kwa ma da fun won so gba ta se program nbe na a po loba ni bale ni ni joye ni gbugbu ana anu ni lo eyin gbugbu kwa ma lo waju so a ma ba nu pade gbon bon fm na won na a ma ba nu pade so gbugbu eto uju ayo na ma fi owo na ma fi beton won wọ́n máa bá àánú pàdé aláàánú máa wá àwọn orí àtọ́mọ àti wọn.
1: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lórí ètò àlejò bond lónìí. Mo lérò pé tẹ bá gbádùn wa léyìn tuntun la máa tún mú wá fún yín lọ́sẹ̀ tó ń bọ̀. Bàbá wa ta bá tún pé iṣẹ́ ti jẹ wa.
0: Dáadáa màá dẹ́yìn kò sígbà tẹ wá ti gbìn dáhùn. Ó rẹ̀ pé ṣe mọ̀ always be sílẹ̀ nínú.
1: Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm nílùú jù báyìí lọ lórí ètò àlejò bond lọ́sàn-án ni tó bá tún ti ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ọba tuntun la máa mú wa fún yín. Ṣé olólùfẹ́ wa lẹ́yìn náà ẹ nífẹ̀ẹ́ àti bọ̀ àdá sísọ abẹ́fẹ́ gbé ìpolówó ọjà wá sórí ètò àlejò bond iléeṣẹ́ bond fm ẹ pé mi gani àtọmọ bẹ́ẹ̀ lọ àyáṣirò sórí 070-87-49-2118 fún ìpolówó ọjà. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi tún jẹ́ ọlálẹ́kan lórí àwọn ohun tí wọ́n fún wa láti máa fi ṣe ètò yìí ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ara ilé náà tẹ́tí ń bá wa bá ètò yìí bọ̀ láti àárọ̀ tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Àgbàládùúrà pé ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú lọ̀sẹ̀ yìí máa jẹ́ fún wa lágbára Ọlọ́run. Ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ aláwùrábí gani àtọmọbélà yáṣù lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ pẹ̀ǹtẹ́ ti sí wa ire o.
2: Nílẹ̀ fún ti àkókò yìí àwọn ẹ̀kẹ́ ilé ìgbò ti wà nílé agbódò láti máa tòpọ̀ ètò tiwọn náà lábala ti ẹ̀ka èdè Yorùbá. Aago mẹ́rin ààbọ̀ òun ni kẹ́ tún pàdé àwọn èèyàn wa láti máa gbọ́ ètò yín àwọn ètò wa ti abala ẹ̀ka èdè Yorùbá. Títí ìgbà míì tá a tún máa pàdé ìdílé kí ìsẹ̀yẹ́pọ̀ Ibrahim lórúkọ tẹ̀lé lẹ́gbàgbé fún káàdì sá tájọ máa tòpọ̀ àwọn ètò wa láti sìsìn títí di aago tájọ́ tukọ̀ ètò wa láti àárọ̀ títí di aago méjìdáàbò. Ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti ṣe wà nílé ìṣẹ́gun 92.9.

Yeah.

0: ṣíkò ní fóònù ṣáínà nílùú ẹ ẹ mọ sọyẹrì ìdánsọ kọkànlá tó parí ẹyin olólùfẹ mi wọn fi àsìkò yìí sọ fún yín pé bond fm oni rédíò tó yẹ kẹ tẹtí sí dáadáa ibẹ lẹtí rọgbọn kọtẹ ìròyìn kọ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ bond fm 92.9.
1: ètò ìrọ̀ ọkọ̀ tẹ́ ní fífi tí lójú padà sórí afẹ́fẹ́ o.
2: Jẹ́ òun la àwọn ìrírí ìrora ọkàn kọ kọjá bí.
3: Tàbí òun dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
2: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni Bond FM 92.9
1: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15
2: lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí ó yọrí sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Eré aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìrora ọkàn lórí Bond FM 92.9
1: ní gbogbo ọjọ́ Àìkú Sunday ní déédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: bẹ́ẹ̀ni olúwa tóbi ó tóbi ju gbogbo òrìṣà lọ òun ni olúwa tó ń ṣàkóso bàbá òun ni olúwa tó ń ṣàkóso ìyá òun ni olúwa tó ń ṣàkóso àwọn okòwò ẹrẹ ta mọ̀ sí àwọn ọmọdé tí ètò wọn ta ń ṣe lọ́wọ́lọ́wọ́ ta ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ti lọ a ṣe lọ́sẹ̀ yìí a tún wá ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ káàbọ̀ sí orí ètò pàtàkì tí a ń pè ní ìwòsàn ìrora ọkàn ìtì ẹgbẹ́ bíbélì ti nàìjíríà àti àjọṣepọ̀ ẹgbẹ́ bíbélì ti amẹ́ríkà ń ṣe agbátẹrù ètò yìí iléeṣẹ́ ta ti ń gbó sáfẹ́fẹ́ ta wà yìí ni bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gra ìkẹjà lẹ́kọ̀ọ́ ní ladípọ̀ bus stop orúkọ mi ni michael olúwàfẹ̀mí adésínà jp mr bible pẹ̀lú mi ṣiṣẹ́ lọ́jọ́ tòní màmá wa ẹ dárúkọ yín fáwọn èèyàn.
1: Ẹ kú lé lẹ́ǹkan sí o, a kú àsìkò yìí o, orúkọ mi ni arábìnrin Ruth Akànnì láti iléeṣẹ́ Bible Society of Nigeria. Ẹ máa bá wa ká lọ o.
0: Bẹ́ẹ̀ni o, ní ìjẹjọ́ àwa tá a wà lórí ètò a ṣàlàyé ọ̀rọ̀ afọ̀rọ̀jomitoru ọ̀rọ̀ lórí àwọn ògòwò ẹrẹ nípa ìlàkọjá tí wọ́n ń là ipa wọn kọjá nínú ìṣòro ọkàn wọn. Lẹ́nìí a tún tẹ̀síwájú ṣùgbọ́n ohun tí a fẹ́ kó ṣẹlẹ̀ jù lórí ètò yìí ni pé a fẹ́ ìpè ẹ̀yìn ara ilé kí ni àwọn ọmọ yín ń là kọjá àwọn ọmọ tí wọ́n fi ṣọ́ yín tó jẹ́ tẹ́ jẹ́ alágbàtọ́ lé lórí àtàwọn ọmọ àdúgbò tẹ́ ti ní experience pé ọmọ ọ̀rẹ́ mi ò ń là nǹkan báyìí kọjá a fẹ́ ìmọ̀ràn yín a fẹ́ kẹ́ ẹ bá wa dá sí ètò yìí ni o lọ́jọ́ tèní kọ́kọ́rọ́ tá a fi ṣílẹ̀kùn ètò yìí 070 8297 0501 lẹ́ẹ̀kan sí 070 82 97 0501 tẹ bá ti pè wá jẹ́ káyé rédíò wá sílẹ̀ láti jọ fọ̀rọ̀ jomitoru ọ̀rọ̀ nípa àwọn ọmọdé ìlapa wọn kọjá nínú ẹ̀dùn ọkàn màmá wa kí ni àwọn ẹ̀mí àmì ìpè ti wọlé ẹgbẹ́ ìpè yẹn ẹ̀ lọ lórí afẹ́fẹ́ o ta ló wà ń bẹ́ o ẹjọ́ ẹ mọ́ flash o torí tẹ bá flash wa ní láǹfààní láti pè yín padà ẹ̀yin lẹ máa pè wá tẹ bá ti pè wá tó bá ti wọlé àjọ fọ̀rọ̀jomitoru ọ̀rọ̀ 070 82 97 0501 màmá wa ìjọ kí ni àwọn àmì ẹ̀dùn ọkàn tí ó wọ́pọ̀ tó lè ti fi hàn pé ọmọ kan ti ní ìfarapa ọkàn.
1: Lẹ́ǹkan sí ẹkúlé o ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ ètò lórí ìwòsàn ìrora ọkàn fún àwọn ọmọdé ọ̀pọ̀ ìgbà a kì í bójútó àwọn ọmọ a máa wò pé ọmọdé ni wọn ó sì kéré kò mọ nǹkan tó ṣe nígbà tọmọ mi gan bá tún bèrè ìbéèrè nígbà mi gan a tún sọ fún pé ọmọdé ni ẹ lọ ṣeré àwọn ọmọdé rẹ wọn máa ń wo nǹkan tó ń ṣẹlẹ wọn máa ń wo nǹkan fín wọn máa ń béèrè ọrọ lọpọlọpọ torí pé wọn fẹ mọ ni so nígbà tí wọn ṣe bó ṣe ń dàgbà yẹn àwọn nǹkan tí wọn là kọjá tí wọn bá ti sọ síta ó lè di ọgbẹ ọkàn tó jẹ pé tó bá wá di àgbàlagbà tán wọn ò ní jẹ a balanced person and ọpọ ìgbà tí àwọn òbí ẹni pé tí ọkùnrin àti obìnrin bá fẹ fẹra wọn wọn ètò wà ẹ̀kọ́ wà tó ń kọ́ wọn báyìí ni obìnrin ṣe máa ń ṣe o báyìí lọkùnrin ṣe máa ń ṣe o ẹ̀kọ́ wà fún wọn ẹ̀kọ́ wà tá bá lọ léèwé lórí òwò tàbí lórí iṣẹ́ tá fẹ́ ṣe ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà kò sí ẹ̀kọ́ tó dángájíá bẹ́ẹ̀ lórí títọ́ àwọn ọmọ ẹ pé ìgbà míì ẹlòmíín akọ́ ọ̀tọ́pà mọ́ ṣe kọ́ èmi náà òun náà dẹ̀ kọ́ àwọn ọmọ ṣùgbọ́n ètò yìí ó tún máa ṣí ọkàn wa sí àwọn ohun táwọn ọmọ ń là kọjá ọ̀pọ̀ ìgbà táwọn ọmọ míì bá wùwà a wò pé ọmọ yìí òun lọ́ọ́ fi máa ń pẹ́ ọmọ míì ní èmèrè wọn nílé ẹwọ́ ṣe ń ṣe bí èmèrè eléyìí alágídí eléyìí jàgídíjà gan ni bàbẹ́ẹ̀ lójọ́
0: ìnìkan
1: tó ń là kọjá ni ìkọ́kọ́ ọba dọ̀là àwọn náà ló bá padà wá di bàbá àti ìyá lọ́la a rí pé orílẹ̀-èdè gan ò lè tò ẹbí gan ò lè tò ìdílé ò lè tò ìjọ ò lè tò so a gbọ́dọ̀ farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ tábá dẹ̀ ní ìbéèrè a lè bèèrè ṣùgbọ́n láti dáhùn ìbéèrè tẹ́ ẹ bèèrè yẹn ní ìgbà tí ọmọ bá ń la nǹkan kan já ní ọ̀pọ̀ ìgbà nínú ilé ní ilé ìwé àbí níbi bóyá wọ́n búlì ẹ ni bóyá nǹkan kan ṣẹlẹ̀ bóyá àgbàlagbà kan ló ń fọwọ́ kàn ní ọ̀nà tí ó yẹ kó àwọn ọ̀nà tí a fi lè fa ọgbẹ́ ọkàn sí wọn lọ́kàn nìyẹn ṣùgbọ́n táwọn ọmọ yìí bá wà la nǹkan kan yẹn kọjá ti won ba ti fi le soro ni akoko yen ona meta ni o fi le farahan ninu ninu won o le farahan ninu bo se nwuwa si o le farahan ninu ni apalara tabi ni iro iro kan won yen o le foju ru sugbon ahan nigba ton ba se nkan
0: awa oni wa iwa si won
1: be ni o ma han ninu ti ti okan okan ta so emotion bo lo yinbo se pe kale igba mi won ma omo yen le di omo to be si ni beru omo ta ba ti fun laye lati soro ah je ko nkan de nse to fe so sugbon ko o le generally omo mi akodi omo to je pe ko ni le soro sita ero ma ba gbogbo gba la ma ki lo se ati ma ehun lo je pe igba mi te ba koja lego be o ro pe n bo wa na orin ati ati gbon mi o no e farabale ati ko yen lati so omo yen pe okay calm down mi o wa na e mu fe be o da ki lo sele iru omo yen gan a o ma take opo lopo ise lati mu omo yen ko soro tori eru ti wa ninu e already another way to tun fi le han ta tun fi le ri ninu omo ni nigba ti omo ba di omo to je o di alagidi nkan die bayi inu ti bi o le da leru o le fo tv leni bag school o fire lola otun la ko ma mu bata wale ko sha ko ma fejo sun ni school ah omo yi won tutu se bayi omo yi ma tutu so awon ona orisirisi ninu iwa ero won tabi ni opolo won lu yen tin sele igba mi omo mi a ba ka jo inu e oni dun e ba pe naturally omo te ba ri omode inu a ma fo lati bikan sibikan a erepa e ti poju je ti e joko sibikan yen lomode sugbon te ba ro omode ti ohun yo omo yan ki kiyan ki gbogbo igba ninu e n baje pe iyan ko normal tori won n ro ko si nkan to kan won pelu owo nje abowo school aboso te ba ro mo to tinu e odun tinu e baje ni gbogbo igba a je pe nkan kan se omo yen ni ti omo ba te ti wa ni bo omo so pe mi lo school e ni o mo mi ah e wo nkan kan sele ni e je ka wo pe ki lo de omo to lo school ana ko complain o lo last week ko so ki lo wo de to o fi fe lo leni ti je pe ya ni so ka ko ti lo nikan sugbon ka mo idi e opolopo omo lo ti so emi enu nipa ise pe mi o lo school mommy I don't want to go to school today ania ke lo se olodo ni o ke lo de to sa fun school boya eyan kan lo du koko mo ni school boya teacher ni boy ah ti e fe mo a ko ni ko mo yen ma lo eni ona lo to po ni to ba je titi ara gba mi omo ori a ma fo mo gbogbo gba la ma complain nu omo mi te ba ri ni bi omo ti o nso mo wa ta ko ri ladugbo to je gbogbo gba le apa wa la re boya omo ta fi sodo eyan ni o ye ka fura si pe nkan kan sele ninu aye omo yen because omo ti nkan kan o se
0: o ra pe ipe kan ti wole e je ka gbe ipe o ya e te siwaju
1: so tabari gbogbo awon apere yi ninu iwuwa si won na gba mi won ma won le komo ji loju orun koko paru loju orun koko ji ko taji lojiji ko ma nkan kan ti o de nse nkan ti o nse mi ji to ti di lemo so o je pe to bomo to ko pariwo ah ko sun o ko je pe o lala o to nkan kan so ona yen po o po ti a fi le ri pe ta fi le ni ifarahan
0: pe omo e ti ni
1: omo yi
0: o nla ifarapa okan ko ja ninu edun okan eyi te wa nle oro le ti gbo yi o bawo le se ni ifura si awon omo yin ta bomo to fi ti yin ta bomo adugbo pe ah omo lagbaje ode bawo lo omo lagbaje tun se wa nwuwa bayi e tori e la se fe ke da si eto 070 82 97 0501 070 82 97 0501 ke ina ti e ba wa soro boya omo ton fi ti yin ni abomo ti yin na te ri pe o ti ni fura si omo ti nla ogbo e kokan koja a reti pe yin o te ba ti pe wa a ma gbe ipe yin ba wa ni ifarapa okan se le kan iwa si omo ninu ile nile iwe tabi ninu church ijo olorun
1: mo ti menu ba
0: ta ba ti daruko church ya to church ka daruko ile ijo sin moshalashi
1: to
0: gbogbo eran la
1: ko moshalashi o abi ibi
0: ile ijo sin
1: o le ijo sin bo tabi ni school
0: tabi ni ile iwe
1: ni ti ifa ni ti ara ohun ni mo nso le nkan igba mi omo a ma faramoyan ju yo pe o no ma na ko mo ma sumo ya ka omo ko ma ko fe sire la run ṣugbọn omo to ti dagba omo ti o nse koko mo ti o nse omodun meji omodun meta mo to je gbogbo gba o sa fe ma ti o de nse be tele eh apere kan ni igba mi ti omo ba sa fun ibi kan to je ko de ma lo tele ati so yen boya ni lewe ni boya ni church ni boya ni ibi kan ni so gbogbo awon titara niyan to ba ti okan e ba omode oni hypertension ṣugbọn ehe
0: okan poruuru
1: to ṣugbọn to mo ba wa di omo to oni tokan se gbigbigbigbi ni gbogbo igba bawo ni tomode se je ehe ko ye ko ri be so inu rirun ni o igba mi omo ma jeun onje o ma jeun gonju onje to ye ko omode je lo tabi ko ma le jeun bo se o nse o ma nsa gba na be sugbon ti omode la nwo so o le o ma nse awon na be ni ita le fojuri so awon ohun ti omo ti aso lose to koja omo ti o ka lolu tele omo ti o nse omodun kan ti o nse omo ti koko gan boyo ti o ti mu ka gbeyin ni koko abi ko omo ti o ti e mu ka rara to wa bere si ni mu ka
0: elo lori afefe o ta lo wa nbe
1: ah
0: e gbiyanju ke pe wa te ba ti pe wa o ma de odo wa nbi gbogbo awon pe ta fe gbe yi o da bi pe net o work dada no sugbon sibe na e ma worry e tunbo ma pe wa o ma de odo wa nbi 0708297 0501 oya e ma ba oro yin bo
1: so awon apere yen bo se po ni orisirisi ni so I sun light igba de gba koko re omo pupo ko ni pupo se mo I fe onje tabi ko ma jeun ju.
0: Hello. Lori afefe o. Hello. E ma kuro le.
2: Hello.
0: E kuro le je ba gbo soke die si ka le raye gbora wa yekeke. E
2: kuro lo.
0: E kuro lo ruko ye ati bi te tin pe wa o.
2: O ka mi Debora lati
0: Abuja. Debora kini? Debora kile nje ah e je gbianju ke tun wa pe dada ani lo ruko yin lati ko sile ati bi te tin pe wa tori eni oro lati ba wa so fun imoran lori oro awon omode gege bi mama wa mo tin la lesese fun wa e je roke lona ngba la ba tun para de a tun kan lo agba mi ti iwusan irora okan
3: nípa ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ni láti mú gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ ọlọ́run kúrò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ti ṣe ìtumọ̀ bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú 550 èdè 550 languages tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà à ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè mẹ́sàn-án lọ́wọ́lọ́wọ́ ó kéré tán mílíọ̀nù ní ọ̀nà gọ́fà náírà 120 million naira ni ó ná wà láti parí ìtumọ̀ bíbélì sí èdè kan bí iṣẹ́ náà bá parí ní àárín ọdún mẹ́jọ nítorí náà ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ń pè ọ́ láti bá ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí èyíkéyìí àwọn àkànṣe iṣẹ́ wa lọ́wọ́ ẹ lè fẹ̀bùn yín ránṣẹ́ sásùnwọ̀n ìfowópamọ́ sí yìí orúkọ The Bible Society of Nigeria Zenith Bank Account Number 10101109 50 lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria Zenith Bank 10101109 50 ẹ lè kàn sí wa lórí ìfìwéránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-909-4126 0815-909-4126 BSN àmúọ̀rọ̀ ọlọ́run wà ní àrọ́wọ́tó.
4: And I sent my word and I heal your disease.
5: Have you read your Bible today? Join millions of other Christians in Nigeria to celebrate the National Day of the Bible. May 5 every year has been set aside in Nigeria to celebrate God's precious gift to humanity, which is the Bible. Read and meditate on the Bible daily. This message is sponsored by the Bible Society of Nigeria, BSN, making the word available.
0: E ka bo pada si ori eto iwosan ira okan Bond FM na ni 92.9 ni bi ta tin tu perepere lori isoro okan to n ba awon omode digun eyin te pe wa le kan ejo ele alanfani lati pada wole bayi o 0708297 0501 bi ama ba tin tu ore te ba ti wole a gbe pe yin e mo wori a gbe pe yin e je mu bere yin na bawo ni olutoju tabi oluko se le mo iyato laarin iwuwa si omo lasan ati ti ifarapa okan iko ti wole hello lori afefe o ta lo wa nbe
6: hello sir
0: e kuro le o
6: e kuro le sir e ma pe to
0: oruko ya ti bi te tin pe wa o
6: benja rojojoye lati mo se mi
0: aha an gbo yin o
6: mo ki awon mama wa nbe yen wa
1: yes sir e kuro le sir
6: ejo nkan ti mo fe bere yi ni mo pe sara o pe okan o lo je la yo ojo okan gege ti omo to je okunrin abokunrin ni mo le se ngo mi ma
1: a ngo sa
6: eh to je okunrin boya bi odun mesan odun bi mejo ti kini pa je pe bi ya ko ma ma wa ni ke ko ma dress loju e ni o iwo abi ko ma dress ko ni omo mi na ni omo mi ni ko ti kankan se ko le fa o pe okan fo ma ni leta to je okunrin ninu ile niyan mo ni ki bere ma
1: o da e se sa a dahun lori eto sa
0: e gbe pe mi hello ta lo wa nbe o
6: hello
0: e kuro le o
6: e kuro le sa
0: oruko yin ati bi te tin pe wa o
6: ori ba mi se lati ajo lo npe
0: ori ba mi se lati bo
6: Ayobo.
0: Oruba mi se kini?
6: Oruba mi se lati Ayobo.
0: E oruko yin mi, oruko meji le gweke je.
6: Daniel.
0: Daniel. Oya.
6: Olaniran.
0: Olaniran. Oya, a n gbo yin.
6: Eri eto se mo en, eto gidi ni o. Ai se afiyesi lo to aye omo omo mi ko se ri mi. E wa aye igba kan ti omo kekere ba se re pa to ba sun lo gugu para re.
0: Ti o ba si pe yen dahun bere ti ti baba yen bere
1: eh ko tona ki tomode o dan pe medically gan won tomode ba ti pe omodun meji lati omodun meji lo soke o tin wa conscious of ibi to around environment o ru omo yen gan pe asiko yen a ma fowo kan ara e a ma wo ah ki leleyi ewo leleyi ewo leleyi so asiko yen ki ko da ki obi gege bi iya ko ma mura la ni isoju omo to mo ba ti pe odun meji eyan ototo la ma we to ba ebi awon koko wet ni won lo mura leyin ya na ase lo we tabi ya fe mura ni ati lekun to ba ti mura fa awon tan kan mo lo si ti abi ko n koko mura ko se wa mura fa awon omo to bo se ye ko ri ni sugbon omo odun mesan iyen got e ti di
0: o tin the boys it the girls
1: o ti eh eh so ko ti eh ko da ko da so iru ya yen o le ma mo sugbon eh
0: tori
1: o mo le tori gan fi da
0: be obi mi ma o ma so pe omo kere loju o pe ah ebe mi mo bi e bo si o ni le fo inu fun rare ebe ma fo enu e ma se kini
1: so
0: itara ni ya fi se ru nkan bayi
1: eh ni so ko da
0: o ti
1: ko da to tori omo yen o eh nkan kan ma go lo o le ma wo obi o le joko bayi ko ma wo ye e kin awon nkan kan ma wa lokan e so eyan ti play pornography nu le fa awon omo fun rare ni because ah mo se mo sugbon ka ti ma wule wa di nkan ti o si ko da to ko da to so
0: e se o alagba gbenga arojojoye won ti dahun ibere yin o gege bi ibere ti mo so leko ko to ri pe awon eyan a to expect pe o ejo e gbianju ke pe wa 070 82 97 0501 egbianju ke pe wa
1: ehe so ibere yen o nbere pe bawo ni a se le mo iyato laarin
0: tabi oluko se bawo ni olutoju
1: tabi oluko a
0: wo mo iyato laarin iwa si omo lasan ati ti ifarapa
1: ehe se mo pe omode gege bi ati so bibeli gan ni nigbati mo je omode mo wuwa bi omode
0: nigbati
1: mo bi ewe nigbati mo dagba
0: ewe sile mo mu agba
1: ehe so omode a se bi omode yoba gan ni ewe wa bura
0: agba wa bura
1: e ma binu o ti pe fura won so agba wa bura bi ewe o ba se so omode a se bi omode oyin yato sugbon to ba tin di wi pe omo nkan to mo o nse tele abi nkan ti omo ti dagba koja bi a se so den kan omo ti o muka ni kekiri tabi to ti e tu muka ni omo dun mesan omo dun kan ta ti gba lowe to mo wa bayi ni muka la omo dun mefa omo dun mejo omo dun mewa ah yen ya ti mo pe nkan mi ni yen so ti omo ba kan nse repa to kan omo omo mi lele fun rara e lati le a ti mo pe lati le omo yi so iru omo yen a ti mo rowo a ti pe iru omo yen ki se ninu ni lati le o ma gba le yen kuro lori nature ni so iru omo yen oro pele oro suru ba se le engage to je pe gbogbo energy to ni yan le channel e si nkan to da ti o ni je pe nkan to ma fi ma ba je la mama iru e je ka fun won ise e je ka ra building block fun o ya lo ka da iya kan o da e wa ti rice po o ko fa awon ya e ma separate e ko si ibe la omo yen sun si ite to fi info ka
0: ke ni lo
1: so e je ka engage won positive awon ise po ninu iwe won ni ni school ni awon even lego gbogbo awon blocks building blocks e je ka fun won e je ka rawe fun won ka engage won iyen omo lasan e iwuwa omo de lasan ni sugbon yi tan so ni wipe boya leyin tin kan sele boya eyan kan ni school tabi ni le boya nkan kan sele ladugbo lomo awa ri pe kini yen leyin igba ti kini yen sele lomo yen be ni wuwa be iyen la nso iyen la mo wipe nkan kan lo fa ele bi se omo yi o nse bayi tele so if ta ba ti ri pe changes n wa boya lati positive lo negative nkan omo ti o nse nkan ti o buburu tele to bere si ni se omo ti o njale tele to bere si ni jale omo ti nkan ko o se to je ohun ni first in class do wa di pe ko se assignment mo ko ti e fe lo school gan depo so a ti mo pe
0: nkan kan ti nse
1: nkan kan ti sele ni omo yen o ko nse omo yen ni.

0: Akiwa lẹ́ẹ̀kan sí lórí ètò wa ìfọwọ́tọ̀ ẹ̀mí ètò wa láti Ekwa Church Agege number 7 Coca Street Olúfúnmilayọ̀ Bọ́sọ̀ orílẹ̀ Agege ó sì jẹ́ ẹ̀ka ilé-iṣẹ́ ti Radio Elwa tí a fìdí ẹ̀ kalẹ̀ sí ìlú Ìgbàjà ní Kwara State
1: Olúṣọlá Ọláríwájú ní orúkọ mi Olúwa yóò gbọ́ àníyàn gbogbo wa yóò sì gbọ́ àdúrà wa lórúkọ Jésù Èyí ni ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù karùn-ún. Mo gbàdúà wípé Olúwa yóò ṣeun titun inú ayé ẹnìkọ̀ọ̀kan wa lónìí. A máa kà fún wa nínú ìwé Jerimaya orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá tó kà báyìí pé nítorí èmi mọ èrò tí mo ní sí yín ilé Olúwa wí àní èrò àlàáfíà kìí ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ẹ̀yin ó sì ké pè mí ẹsẹ̀ kejìlá báyìí. Ẹ ó sì lọ, ẹ ó sì gbàdúrà sí mi, èmi ó sì tẹ́tí sí yín. Mo gbàdúà àánú Olúwa yóò sọ̀rọ̀ orúkọ Jésù. À ń lọnú ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù ó la máa bá wa sọ̀rọ̀. Káyàn ká gbé ọ̀gá Jésù Olúwa wa. Ohun tí mo pe àkórí ọ̀rọ̀ àdúà tí ìrọ̀lẹ́ yìí ó ni pé èrò rere lolúwa ní sí ayé rẹ. Èrò rere lolúwa ní fọ́ nínú oṣù tuntun tí a mú yìí nínú oṣù karùn-ún yìí lónìí tí ṣe ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún 2026 èrò rere lolúwa ní sí wo olùgbọ́ mi ibi tá a ti kà fún wa níwe Jerimaya àárọ̀ ọ̀rọ̀ yìí sí àwọn ọmọ Israẹli tó wà ní ìgbèkùn ní àkókò ìgbà náà olúwa wípé èrò mi sí yín èrò rere ni èrò tó dáa ni láti fún yín ní ìrètí àti ògo tó dáa torí náà ipò tó wù kó wà ìwọ olùgbọ́ mi àdúrà mi sí ọ ni pé èrò olúwa sí rere inú ayé rẹ yóò wá sí ìmúṣẹ mo fẹ́ kó mọ̀ dájú pé èrò tí olúwa ní fọ́ èrò tó dáa ni èrò rere ni èrò tó jẹ́ fún ọ ní ìrètí tó dáa àti ògo pàtàkì jùlọ ní oṣù tuntun tí a wà yìí gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn gbogbo tó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìwé Ẹ̀sáyà orí kẹtàlélógójì ẹsẹ̀ kọkàndínlógún ti sọ ó ní èmi yóò ṣeun titun yóò hù jáde ẹ mọ́ ṣe rántí ohun àtijọ́ tàbí ìgbanimọ̀ mi mọ́ tó ti là kọjá láti january dé oṣù kẹrin tó kọjá yìí ṣùgbọ́n nínú oṣù tuntun yìí olúwa ní kí n sọ fún ọ pé òun ní ètò rere fún ayé rẹ nítòótọ́ ètò rere lolúwa ní fún ayé wa gẹ́gẹ́ bí ọlọ́dọni gẹ́gẹ́ bí ìdílé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwọn tí a rán ọ̀rọ̀ sí ìgbèkùn ni wọ́n wà lóko ẹrú síbẹ̀ olúwa wípé òun ní èrò rere fún wọn mo fẹ́ kó o mọ̀ ìwọ olùgbọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá la wàhálà tó bá la ìpèníjà tó bá la hílàhí lo kọjá ọlọ́run a máa lò ó láti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ lẹ́yìn náà a wá gbé wa sókè lọ síbi gíga lẹ́yìn náà a gbé wa lọ síbi tó tètò ẹ̀fún ayé wa wà ìgbà náà la wà wẹ̀yìn pé àṣẹ olúwa ló ń ṣe èyí nígbà tí ìtàn Joseph ta mọ̀ dáadáa núwèé Genesis a rí pé àwọn ọmọ bàbá ẹ̀ àwọn náà gbé ta wọ́n tà sóko ẹrú olúwa ń wò ó wọ́n jù sínú kòtò olúwa ń wò ó ó ké ó pariwo wọ́n tún mú bẹ̀ wọ́n tún tà sílé Potiphar olúwa ń wò ó wọ́n tún parọ́ ọmọ ó wí pé èmi ò lè ṣe nǹkan búburú yìí o èmi ò lè bá ìyàwó ọ̀gá mi ṣerú eléyìí ń bá ṣe bẹ́ẹ̀ máa ṣẹ̀ sí ọlọ́run ọlọ́run tó dẹ̀ ní òun ò fẹ́ ṣẹ̀ sí yẹn kò torí ẹ̀ sọ̀kalẹ̀ látọ̀run kó wí pé rọ́nà pamọ́ Joseph o ó fọwọ́ lẹ́rán wò báyìí náà ni wọ́n dẹ̀ tún mú lọ sínú túbú ó fọwọ́ lẹ́rán wò bẹ́ẹ̀ torí pé ọlọ́run ló ń darí ètò ayé ẹ̀ bó lẹ̀ jẹ́ pé bó ṣe ibi tó ṣe ń là kọjá kò bá lára mu kò tẹ lọ́rùn kò fún ní gbádùn lásìkò ìgbà yẹn síbẹ̀ ọlọ́run ní ètò tó dáa fún ayé ẹ̀ ó tí ó fi di prime minister gbogbo ilẹ̀ egypt tí ò bá la ìṣòro wọn yẹn kọjá ó lè má débẹ̀ gbogbo ń tà ń là kọjá lónìí bí orílẹ̀-èdè gbogbo ń tà ń là kọjá bí ìdílé gbogbo ń tà ń là kọjá bí ọlọ́dàn ni mo gbà ládùúà ìlérí olúwa ètò olúwa nípa gbígbàgbà láàyè ká lè là kọjá mo gbàdúà yóò wá sí ìmúṣẹ torí ètò rere èrò rere èrò rere ipò rere ohun rere lolúwa ní fún ọ mo gbà ládùúà ìwọ olùgbọ́ mi ipòkipò tó wù kó wà ohunkóhun tó wù kó bá àti là kọjá káwọn èèyàn tiẹ̀ ti ṣáìtì ká ti pa ẹtì ká ti kọ̀ǹdẹ̀ mẹ́pẹ́ nǹkan tó da ò lè jáde láyé ẹ mọ́ mo gbà ládùúà pé lórúkọ jésù ohun rere yóò jáde yóò sojú àwọn ẹlẹ́gàn yẹn yóò sojú àwọn tó ń pẹ̀gàn yẹn yóò sojú àwọn tó wí pé o lè méèkì ẹ̀mọ̀ láéláé lórúkọ jésù kristi ire ayé ẹ ògo ayé ẹ yóò sojú àwọn pàápàá àwọn pàápàá yóò wá padà dúpẹ́ àwọn pàápàá yóò padà wá yin olúwa lógo àwọn pàápàá yóò padà wá fi ọpẹ́ fún olúwa nítorí ohun to Oluwa yo se nu aye yin loruko Jesu Oluwa yo be yin wo lorilede yi lorilede Nigeria Oluwa yo be wa wo pelu alafia yo be wa wo pelu oro aje to da yo be wa wo pelu igbesoke la gaga bi ilidile Oluwa yo be yin wo ati je atimu ko ni nira ohun ti sogun aisan ohun ti sogun aini ohun ti sogun alatako ila hilo ohun ti sogun fitinati Oluwa yo segun e leni aye idile yin lapapo mo gba ladua iwo Olodun ni e loruko Jesu tori pe Oluwa ni eto to da fun aye re tori pe Oluwa ni eto rere fun aye re ninu osu titun yi loruko Jesu gbogbo ipenija to tin la koja lati January titi di asiko yi loruko Jesu yo di afisei o fi pa ikan to da awon eniyan o ba dupe awon eniyan o ba yin Oluwa logo loruko Jesu Kristi be ni yo ri iwo omo yen o ti ko jam jam jam titi o ti ro pin o ti se exam oniruru o lauda abayo o bo se nko eko yen ko yi wo na tabi wo omo eko se yen mo gbadura loruko Jesu opolo otun loruko Jesu oye otun loruko Jesu iwe iranti otun Oluwa yo sikan aye re o ri be ko se be iwo baba yen iwo mama yen e ti sise sise sise e ti jise e ti jiya gbogbo wo to ye ka fi jeun to ye ka fi saye en na lori omo o wa da be ni pe omo yen o bere si rowo yo ko ranti yin mo mo gbadura gbogbo agbara ki so omo eni di ota eni mo ba je ninu aye omo na loruko Jesu latori lo won o ri yin gege bi olufe nla eni to fi gbogbo nti ba fi je eyan le to fi to omo to fi gbe ori omo soke awon na o pada wa sanjo omo yen pada wa sanjo e pada fowo soya pe omo yi amo dupe ninu idile loruko Jesu iwe iranti ni rere Oluwa yo sikan yin lori awon omo yen loruko Jesu gbogbo awon agbara to duro nita tantafa sinu aye omo na ti won fe ko ran ti obi gbogbo ofa be mo so won di alailagbara loruko Jesu mo so won di alailagbara loruko Jesu mo so won di alailagbara mo gbadura pe anu ko fohun anu ko fohun anu ko fohun anu ko fohun anu ko fohun ki Oluwa ko da kola ko sire logo kola ko dabira kola ko sire logo kola ko si iwe ti ko gbogbo iwo olugbo mi ma n to n bere lowo Oluwa fo osu titun ta wa yi mi ma n to n bere lowo Oluwa pe ko ba o se ninu osu won gbadura Oluwa yo fi le olowo o le ri ayo o yin Oluwa logo o ri be ko se be ki anu ko fohun ki anu ko fohun orile ede Nigeria yi a lo si ile ileri wa ni Kadesbania lawa ta le mo si aginju isoro ko si orile ede ti o do ile ileri ti o ni la Kadesbania koja mo gbadura Kadesbania yi a o ni ku sibe a o pada de ile ileri yen a pada weyin a wi pe Oluwa o se asa wa na lorile ede la le ko ni ayo bayi la ba wa na lorile ede la le wa nu alafia to lagbara bayi asa wa na lorile ede la le wa nu economy to lagbara ju lagbaye bayi oruko Jesu lorile ede yi Oluwa yo to itan orile ede Nigeria ko anu afon okan wa bale a o ni se danu a o ni se lasun anu afon loruko Jesu bale kokan olodun ni atomode atagba atokunrin atobirin abo yo daju loruko Jesu Kristi abo yo daju anu yo fon Oluwa yo be wa wo ni gbogbo ona yo be wa wo ni gbogbo ona yo be wa wo ni gbogbo ona a o ma ri se ni gbogbo ona ta ba ti lu yo ma dun gbogbo agbara ese gbogbo iwa ika gbogbo iwa ise ninu awon eniyan ninu awon omo ninu awon omode ninu awon okunrin ninu obirin loruko Jesu Oluwa yo pale won mo gbogbo okan ti o fe gboro Olorun gbogbo okan ti o fe se ohun ti Olorun wi loruko Jesu Oluwa ko bere si se okan na ro gbogbo awon omo ipa nle latoni lo e ma gba agbara otun emi mimo ko wonu aye yin Oma ko wonu aye yin ayipada direre ayipada okun ko sele kawon eniyan wo pe abi bo da yen to nda luru na ko yi na ko lo ti de eyan gidi lo de eyan oloyi oruko Jesu be ni ori awon obi yin o ni se lasan won o ni na anadanu ni do anu aye yin loruko Jesu a o ni fi emi yin sofo ni gbogbo ona abo yo daju me ti lu yo ma dun loruko Jesu ka nu ko fohun gbogbo eyan mo lewe wa loruko Jesu wa ni kawe akayi lori o e ka akayege e o pada sile loruko Jesu lati gbe orilede soke gbogbo eyin omo wa te ti wa nilu okere loruko Jesu nigba ti iru ayo yo dun mo ranti igba na nigba ti Oluwa to fi rebe Jerusalem wo Naomi gbo o ni awa gbogbo pe Oluwa ti be ilu wa wo e te wa ni ilu ajeji Oluwa o be Nigeria wo sirere e o gbo e wa le e wa da won company la sile okan yin ga bale nu yado e le fowo so ya pe omo Nigeria olokiki ni mi be ni yo ri Oluwa yo tun itan wa ko loruko Jesu o titun Oluwa yo se ga bo ti se leri fa won omo Israel yo kini ana ni gba ta wa la ni le ajeji pe ero rere ni mo ni fun yin o ero to da ero to da bo le je pe e wa ni igbekun mo le je pe e wa ni bi te ti lomi ni ara yin emi mo ero ti mo ni fun yin Oluwa wi o ani iro alafia ki se fun yin bi lati fun yin ni igba ikeyin ati ireti o ni eyin o ke pe mi e o lo e o si gbadura si mi emi o si teti si yin mo gbadura ninu osu karun yin gbogbo nte ba bere lowo Oluwa lato ni lo e ma gba e ma gba e ma gba e ma gba e ma gba e ma gba iwo olugbo mi gbogbo nto n bere ba ti n gbadura I lowo lowo loruko Jesu ko ma te olowo ki eri ayo ko tele ninu edun ka yo ekun ori be ko se be ko la ko gba wole Jesu Kristi Oluwa ati Olugbalawa amen leyin eto elepe mi ka jo gbadura po elepe mi won fun yin fa mo 080-328-7831 tabi ka wa si Ekwa Church number 7 Coker Street Olufunmilayo bus stop orile agege awon re mi nu radio elwa awon ni won si agbateru eko yi mo gba ladura anu olorun yo ma ba yin gbe o Oluwa yo duro ti wa ni ojo mejo eja tun pade wa na ni ori eto ikan na Oluwa yo gba adura wa Jesu Kristi Oluwa wa amen.

0: sífọ́ ní fóònù ṣáínà nílú ẹ̀ ẹ̀ mọ sọ́yẹ̀ rí ìtànsọ fókànlá tó parí ẹyin olólùfẹ́ mi wọ́n fi àsìkò yìí sọ fún yín pé bond fm oni rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa ibẹ̀ lẹ́ẹ̀tì rọgbọ́n kọ́ tẹ́ ròyìn kọ́ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ́ bond fm 92.9.
1: Ǹjẹ́ ìwọ ń wá ilé ìtajà tàbí àǹfààní láti ṣe àfihàn àwọn ohun tó ń tà fún àwọn ènìyàn? Má mi kàn mọ́ nítorí wípé àǹfààní ńlá ọ̀rọ̀ ọ̀dọ́ ti ṣúyọ báyìí níbi ètò ìpàtẹ ọjà ńlá tí a pè ní Basima Trade Fair 2026, ìyẹn Badagry Chamber of Commerce, Industry, Mines and Agriculture, níbi tí àǹfààní àti rajà lówó pọ́kú tàbí tàwọn ọjà rẹ fún òbítíbitì ènìyàn ti máa wà níbi ìpàtẹ ọjà Basima 2026, eléyìí tó máa wáyé nínú Lagos International Trade Fair Complex tí ó wà ní Lagos Badagry Expressway, bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹjọ títí di ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún 2026, ìyẹn May 8 to 17, 2026, tí ìtajà àti àǹfààní àti rajà máa bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago méje ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àkòrí ètò ìtajà tọdún yìí ni káràkátà láìsí ìdíwọ́ fún oníṣòwò. Ọ̀fẹ́ ni ìwọlé láti rajà, láti gba ibùsọ̀ tìrẹ tàbí forúkọ sílẹ̀. O lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 0091-663-69-0054-0816-675-0544
1: tàbí 080-330-3096-080-337-399-07. Basima 2026, àǹfààní ńlá dé láti rajà lówó pọ́kú.

ní ìjẹjọ mo sọ lórí ètò yìí. Mo ní bí n bá lórí ọ̀fẹ́ báyìí bá gbà mí máa ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ Bond FM 92.9 lẹ́ ń gbọ́ lọ́wọ́ o. Orí àsìkò orí tó gbá yagiyagi irú orin wo lẹ̀yìn fẹ́ ká play fún yín fún ti Sunday tèní fi máa palẹ̀ mọ́ fún iṣẹ́ ọ̀la. A sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi orúkọ mi ò yípadà Olúmìdé Ọlálérè lórúkọ tèmi bẹ́ pè mí ní Olúmọ ti omi ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bá ti mọ omi ẹ̀kọ́ rí a.

ẹni kan ti pin mi ri oníṣẹ́ Èkìtì ni mo ti wá ni mo ní Èkìtì kẹ́ ẹ̀. Yóò lẹ́bí l'Èkìtì rárá. Ọmọ òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ ni mí o. Dádì mi òkè Ògùn, mọ́mí mi òkè Ògùn.

Àwọn tó lu kóńgà yìí, orí wọn pé, ah, èmi gan ọmọ kóńgà lu wọn ba.

0: aago méje alẹ́ ti lò ẹ ká lẹ o. A kú ìsinmi Sunday tèní mo gbàládùá tèní òní jẹ́rìí mọ́ fún gbogbo wa o. Ìròyìn àgbáyé la mú wá fún yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sínú onígbòǹgbò. Jíárò ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ń ròyìn. Ṣáájú náà ẹjẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó ṣúyọ nínú àwọn ìròyìn ọ̀hún ná. Ààrẹ Tinubu ti ta ọkọ̀ òfurufú létí lọ sí orílẹ̀-èdè Faransé. Yóò sì fẹsẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè méjì míì láti lọ ṣe ìpàdé ìjíròrò. Àjọ tó ń ṣètò ìdánwò Jambu fẹ́ ṣe ìpàdé lórí iye máàkì tí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní níbi ìdánwò UTME ọdún yìí lọ́jọ́ ọjọ́ kọkànlá oṣù yìí. Òǹdíje fún ipò ààrẹ ní ìgbà kan rí lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party LP ọ̀gbẹ́ni Peter Obi ti ń gbèrò àti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC. Àdó olóró ti Russia jù ó pa èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ Ukraine. Ìròyìn náà rèé lákọ̀tún ẹja farabalẹ̀ gbọ́ látẹnu Olúmiidé Ọlálérè. Ààrẹ Bọ́lá Tinubu ti ta ọkọ̀ òfurufú létí láti Nàìjíríà. Ó ti lọ sí orílẹ̀-èdè Faransé fún ti àbẹ̀wò sí orílẹ̀-èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tó bá kúrò nílẹ̀ Faransé tán. Yóò tún fẹsẹ̀ kan yàbàrà dé Kenya àti Rwanda. Ọkọ̀ òfurufú ààrẹ gbéra pa láti ibi tí ọkọ̀ òfurufú ààrẹ máa ń páàkì sí nínú pápákọ̀ ọkọ̀ òfurufú Nnamdi Azikiwe tó ń bẹ nílùú Abuja lẹ́ni Sunday fún ti ìbẹ̀rẹ̀ pẹpẹ ìrìn àjò àbẹ̀wò láti lọ sọ̀rọ̀ lórí bí okòòwò wa yóò ṣe gbèrò sí àti báwọn ilẹ̀ òkèèrè náà yóò ṣe máa wá bá wa rajà. Gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ láti iléeṣẹ́ ààrẹ, a gbọ́ pé ààrẹ yóò kọ́kọ́ dúró ná nílẹ̀ Faransé. Lẹ́yìn ẹ̀ ni yóò ṣẹ̀ wá gbéra lọ sílùú Nairobi láti lọ fún ìpàdé ìjíròrò lọ́nà tí àjọṣepọ̀ tó dán mọ́rán yóò fi wà láàrin ilẹ̀ Áfíríkà àti ilẹ̀ Faransé lẹ́yìn tí yóò wáyé ní ọjọ́ kọkànlá sí ọjọ́ kejìlá oṣù táwàánú ẹ̀ yìí. Ìpàdé yìí ni ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron pẹ̀lú ààrẹ ilẹ̀ Kenya William Ruto tí ó léwájú fún. Wọ́n á sì sọ̀rọ̀ lórí bí ohun àmúṣagbára wa yóò ṣe dúró wámúwámú pẹ̀lú àyípadà ojú ọjọ́ náà àti ẹ̀rọ pẹ̀lú ètò okòòwò tí gbogbo ẹ̀ yóò ṣe dúró ṣinṣin. Àjọ tó ń ṣètò ìdánwò àti wọ ilé ẹ̀kọ́ gíga Ifáfitì tá a mọ̀ sí Jambu ti ní òun á ṣe ìpàdé ìjíròrò tó dá lé orí ìlànà àtiwọlé sí ilé ẹ̀kọ́ gíga ọdún 2026 lọ́jọ́ ajé Monday tí í ṣe ọjọ́ kọkànlá oṣù táwàánú ẹ̀ níbi tí wọ́n á ti jíròrò lórí ìjókòó ṣe ìdánwò UTME. Iye máàkì tí akẹ́kọ̀ọ́ ní láti gbà kó tó láǹfààní àti wọlé sí ilé ẹ̀kọ́ gíga Ifáfitì ọdún 2026 àti ọdún 2027. Àtẹ̀jáde ìròyìn náà jáde lẹ́ni Sunday látọ̀dọ̀ agbẹnusọ àjọ JAMB ìyẹn Fabian Benjamin. Nínú àlàyé ẹ̀ òun jẹ́ odi mímọ̀ pé ìpàdé yóò wáyé nínú gbọ̀ngàn ńlá kan tó pè ní Body of Benchers Auditorium ìjókòó àwọn èèyàn tó wà ní plot 688 ní ẹkùn Institute and Research District FCC Phase 3 ní Jábì tó wà nílùú Àbújá. Ọ̀gbẹ́ni Benjamin fi kún ọ̀rọ̀ ẹ̀ pé kókó tó ní kìmí tí wọ́n fẹ́ jíròrò lórí ẹ̀ ni Mínísítà ètò ẹ̀kọ́ ńlẹ̀ yìí Ọ̀gbẹ́ni Maruf Ọlátúnjí Aláúsá yóò ṣe aṣọ lójú ẹ̀ kódà níbi tó sọ dé. Ó ní ọ̀rọ̀ ìkíni yóò wáyé nísàn látọ̀dọ̀ àwọn àjọlájọ bíi àjọ tó ń ṣètò ẹ̀yáwó owó lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ńlẹ̀ yìí, àjọ tó ń ṣètò ìsìnrú ìlú náà pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀. Bí àsìkò ètò òṣèlú ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ẹgbẹ́ tó ń ṣàtìlẹ́yìn fáwọn ọ̀dọ́ àti ẹ̀tọ́ ọmọnìyàn náà nílùú ìmẹ̀kọ àfọ̀n nípínlẹ̀ Ògùn wọ́n ti ń pè fún àtúntò lórí bí ẹgbẹ́ bí wọ́n ṣe fa òdíje kan ṣoṣo kalẹ̀ ní ẹkùn yìí. Ẹgbẹ́ yìí ti wá bẹ̀rẹ̀ sí ní fapá janu o si tin se ifewunu won lona ti won fi da asofin to nsoju eku na ni le igbemo asofin ipinla ogun pada lati jo lati je ki onikaloku adije kokan ki won jade si bangba walia lati wa takongbo ni bi eto idibo abele primary gege ba sigbo ati bi iroyan won se lo si asofin jemili adigun akingbade o tun fe jade du ipo fusa elekerin bi won se fa kale gege bi consensus bi adije fun igba ekerin o ti wa nbi awon odo to je ojewewe lagbo oselu ninu nigba to nsoro loruko gbogbo egbe odo enikan lara awon adari odo ade tokunbo adewale o ti ja odi mo pe igbese bi won se fa akingbade kale oni utona ko si ba ofin mu ni onu awon odun egbe odo yi wa ni igbese na o dabi oju saaju ni ati renije labe egbe oselu All Progressive Congress APC ni meko afon nipinla ogun agba egbe oselu kan to tun je eni to lewaju gege bi commentator nipinla eko oruko eni ohun ni oloye ofade Martin Samuel o ti ke si awon to je agba egbe oselu All Progressive Congress APC nipinla eko pelu igbimo maje o baje GSC lori fifa adije ti o dije fun ipo gomina kale yen consensus labe egbe oselu APC le to si le fa ifidiremi nigbati eto idibo baya lodun 2027 oloye mountain ofade o so wi pe ni ekun badagri ni pataki julo ni joba ibile badagri oni lati igba ti won ti da ipinle eko le ni ekun yi pelu ijoba ibile badagri ni won ti se atileyinbo fun Dr. Samuel Mountain Ajose ti opo eyan mo si SMA Gold oloye ofade Samuel salaye si waju pe fifa ondije kan soso kale consensus lai ti edukita abila eko bi ara city ilu badagri oro awon loba na to fi mo ti awon adari egbe oselu ibe oni o nko awon lominu lai fi won sinu ijoba alaga egbe oselu ni igba kan ri ohun o wa gbosuba okare lai fun dokita ajose ti opo yan mo si SMA Gold lori igbese akin to gbe ohun ati bo se fi erongba ewon lati jade du ipo lati lo soju ipinle ni ekun e leyin ti won ti pa won ti tipetipe pelu bo se fitokun tara tele egbe oselu APC to eja gbo erongba ogbeni ofade
1: ade nbe president Nigeria atawon gag members kan jo kan ri si oro badagri division pe a o je governor ri omo a o je governor ri lati gba ton ti create Lagos state in 1967 ebe la nbe ejo nitori olohun inu gbogbo adun pe gbogbo alawa ni egbe APC amo e sanu badagri ejo e ma je ki ti wa gbe e ma je ka wa ni eyin alawon mo to se pataki to ni wa nipo to de to yanju to le je governor Lagos state ejo nitori olohun eran ti badagri local government ibile spirit eje ko waye
0: bakana oloye ofade oturo are Bola Tinubu na kodakun dabo ba won da si bi won a se fi akun badagri na sinu ipo gomina o wa pe fun eto ijoba tiwantiwa niti ibile to ko gbogbo ijoba mara orun papo ni ipinle Eko eleyinju anu kan to je ogbeni Olalekan Ayinla o ti kede erongba o lati dije du ipo omo ile igbimo asojusofin labe egbe oselu All Progressive Congress APC ogbeni Ayinla ni yo ba asojusofin lowo yi ogbeni James Faleke takongbon nibi idibo abele leni to ti je omo ile igbimo asojusofin lati bi odun 16 seyin nigba to nso erongba ni soju opo ero to je lati leyin e ni ikeja leko ibe ni ogbeni Ayinla ti so opo marun to fe dojuko o menuba eto amayederun lori oro eto oko mimu agbegaba oro awon odo mimu agbegaba ilu sise ijoba ti ara ilu nfe ati wa oju utu si oro sunkere fakere oko ni ikeja to je olu ilu ipinle Eko eja gbo lara oro ti ogbeni ayinla so
2: oko idi ta ti wa nipa ileri ta ra wa jo ni wi pe eyin ara ikeja ojoju ati oribongo to parapo to da ikeja federal constituency eni wi pe eni ayi pada re abi be ko e support mi e fowo gege e fi gbe mi debe ile se amina
0: ninu oro ikan latenu adari egbe APC nilu ikeja eda Solomon Johnson ogbori fun akitiyan eleyinju anuna lori awon eto amayederu olokojo kan to di se silu ikeja lai ti e ti ibo si ipo kokon rara asiju koroyin wa ye mi si dada ojabo pe awon lati leyin won gbe form ipo omo ile igbimo asoju sofin na fun ogbeni ayinla lowo pelu ijo ayo ati adura ti won gba fun iru agbaye le ngbe lati le se wa Bond FM 92.9 tẹ̀lísíwá ìròyìn àgbáyé ń tẹ̀síwájú lẹ́sẹ̀ Bond FM 92.9. aṣòfin tó ń ṣojú ẹkùn ọ̀ṣọ́dì sọ̀rọ̀ kínní nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó ọ̀túnba stephen ogundípẹ̀ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ọmọ jọmọlọ. Ó ti rọ àwọn tó jẹ́ alátìlẹyìn ẹ̀ láti yàgò fún ìròyìn tó ń lọ ní ìgboro tó sọ nípa pé òun ti já wàálẹ̀ láti díje du ipò ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó tó fẹ́ wáyé lọ́dún tó ń bọ̀. Ọ̀túnba Ogundípẹ̀ nínú àtẹ̀jáde ìròyìn tó gbé jáde nílùú Ọ̀ṣọ́dì lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló ti jáwé di mímọ̀ pé òun ti gba fọ́ọ̀mù gẹ́gẹ́ bí adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC fún ti ìdìbò abẹ́lé primary tó fẹ́ wáyé nínú oṣù tó àwọn ẹ̀. Ọ̀túnba Ogundípẹ̀ wá ké sí àwọn olólùfẹ́ àgbààgbà májè ó bàjẹ́ tó ń bẹ lẹ́kọ̀ọ́ Ọ̀ṣọ́dì sọ̀rọ̀ kínní láti lọ ṣe sùúrù ó sì ní ètò ìpolongo láti jẹ́ kí wọ́n dìbò fún òun lẹ́ẹ̀kọ̀sí. Òun lọ lọ́wọ́ ó ní kì í ṣe nítorí àwọn abatẹnijẹ́ o bí kò ṣe nítorí pé òun ti ní àwọn ìrírí bí a ṣe ń tukọ̀ adarí àtàwọn ètò amáyédẹrùn ọlọ́kanòjọ̀kan tí òun ti ṣe tó ti yí ayé àwọn èèyàn padà tó ti ṣe sílùú. Ọ̀túnba Ogundípẹ̀ ṣe lálàyé síwájú pé àwọn àbẹ̀wò sọ́dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ adarí ẹgbẹ́ òṣèlú òun lọ lójoojúmọ́ tó ti jẹ́ wípé wọ́n ti ń ṣàtìlẹyìn fún ìjáwé olúborí òun. Òǹdíje du ipò ààrẹ tẹ́lẹ̀ rí Peter Obi ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé òun ti fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress látàrí wàhálà ìjà àgbà àtàwọn wàhálà kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ọ̀gbẹ́ni Obi fúnra ẹ̀ ló kéde ìgbésẹ̀ sínú àtẹ̀jáde ìròyìn tó gbé jáde lónìí Sunday sórí ìkànnì X ẹ̀ níbi tó ti sọ ohun tó ń kojú lágbo òṣèlú lọ́wọ́lọ́wọ́ jákèjádò orílẹ̀-èdè yìí àti lọ́dọ̀ àwọn alẹ́nulọ́rọ̀. Ó ṣe lálàyé pé ìgbésẹ̀ tí òun gbé yìí kò ní kankan ṣe o pẹ̀lú wàhálà tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú náà àtàwọn àgbààgbà ẹgbẹ́ bíi alága yányán fún ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn David Mark pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ní ìgbà kan rí náà Atiku Abubakar tó ní òun gbà fún òun sì bọ̀wọ̀ fún wọn. Nínú àlàyé ẹ̀ tó ṣe ó ní àwọn ìpèníjà tí òun kojú ó fara pẹ́ ìdí tí òun fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP. Ní ti ìròyìn eré ìdárayá ìròyìn jẹ́ mọ̀ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona nílò àmì méjì o 2 points láti fi gba adíògo La Liga pẹ̀lú bó ṣe jà fitafita lu ẹgbẹ́ agbábọ́ọ̀lù Osasuna pẹ̀lú ayò méjì sókan tó fi di pé ó ní àmì 14 tó ń fi léwájú. Ní báyìí ó dìgbà tí ikọ̀ Real Madrid bá jáwé olúborí o ní ilẹ̀ Espanyol lẹ́ni Sunday kí akọ́nimọ̀ọ́gbá Hansi Flick kó tó mọ inú odó tó máa da ọ̀run lá sí tí Real Madrid tó bá jáwé olúborí lẹ́ni Barcelona yóò máa gbáradì láti gba ife líìgì láti má jẹ́ kí wọ́n lu Real Madrid lọ́jọ́ 10 oṣù yìí. Ìfẹsẹ̀fẹsẹ̀ tó wáyé ní àná Sátidé ní pápá ìṣeré Estadio El Sadar lágbára gidi gan àfi ìgbà tí wọ́n gbé Marcus Rashford wọlé òun ló wá padà gbá bọ́ọ̀lù láti ẹgbẹ́ to sokale sori agbabolu ajafita fita lowo waju ni Robert Lewandowski to fi di to fi fiori ti soju ile agbo wipe ninu ifese wese mewa ti ko Barcelona ti gba seyin koye ti padanu ayo kokan disin iroyin le oke ohun ta gbo ni pe ado loro to lagbara ti ile Russia ju si la Ukraine o ti pa eyan mewa nigba ti eyan merin din ni ogo ni farapa yana yana lenu ojo melo kan seyin gege ba se gbo latenu awon ose leto abo ni ekun mararun to nbe jake jade orilede na looto iroyin tese waju pe ilu Moscow odojuko ari ilu Ukraine ibe gan lo si nkolu sugbon are ile Ukraine Volodymyr Zelensky so wipe gbogbo ibi ti won ko epo si ni ariwa ila orun ile Russia ni won di se ikolu si nigbati oko agbepo meji tanka ti won ti baje nitorosi ibi ikaru si Russia Black Sea port ni Novorossiysk to kin to ma lo e di farapa gboko iroyin la kan si are Tinubu ti ta oko ofurufu leti lo si orilede France yo si fese kan yabara de odo awon orilede meji mi lati lo se ipade ijiroro ajo to seto idowo jambu fe se ipade lori ye mark ti akeko gbodo ni nibi idowo UTME odun yi ni ojo kokonla osu yi ni ipade na waye onije fun ipo are ni igba kan lo be gbo oselu Labour Party ogbeni Peter Obi o ti n gbero ati kuro ninu egbe oselu ADC bakanu amu afun yin pe ado oloro ti Russia aju o pa eyan mewa nile Ukraine opa emi lo si odo temi to pa ajai to je olootu iroyin agbaye ola oni olumide ola lere loruko temi e seun te n gbo bond fm ajo se wo ni baje o
3: edumare lodiri ewa fakuko o
4: edumare lodiri ewa fakuko
3: oba oke lodiri ewa fakuko o
4: edumare lodiri ewa fakuko nibi kapede ati polowo o se royin.

0: Fẹ́lá ni kẹ́ play.
1: O ti aso la fẹ́.
0: Hip hop ni kẹ́ play jọ.
2: Ṣẹ́yìn lè jó ni. Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
3: Ah, de ronke lẹ́nu ẹ. Èmi ti sọ kanu ijó alẹ́ òní. Ẹ dáyan mọ̀.
0: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
2: Ẹ̀ẹ́n, bàbá, ẹ̀yin náà ti sọ panu. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
0: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o, mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ panu.
3: Tó jẹ́ pọ́ lọ́run ló yọ mí, lọ́wọ́ àní tẹ̀kọlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń já gara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dàfì sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsan afinipamọ́, àrùn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò.
4: Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà.
3: Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́, ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.
5: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì, ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀sì dárúkọ yín.
6: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àtegbò ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
7: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
6: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹni, àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọkàbẹ̀ aromọlẹ́gùn. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí pẹ́ lómi ò máa tó máa ń fà bó ṣe ń rìn tàti rìn dogun. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí. Abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti ń rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí, apáríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì ó máa rìn lọ bá ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́. Tó bá ti ń ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun, ìbàdí kó máa bu ọ́ so ní gbogbo ìgbà. Káti rìn ó dogun, kétí ó máa pariwo, káyà ó máa lù pìpìpì, ẹlòmíì àyà rẹ̀ ó máa jáni, ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ni òkúta ìta, ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì nínú àgọ́ ara rẹ̀ tó bá ti ń ráwọn nǹkan báyìí.
7: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún. Gbogbo bí tẹ bá ti ń bọ̀, tẹ bá ti dé Ikọ̀tún roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abarajẹ Road. Tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ̀ Abarajẹ Road ní kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop, apá ọ̀tún yẹn lẹ́yà sí. Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ikọ̀tún, Lẹ́kọ̀ọ́.
8: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fáìl báyìí pé Ikọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gi lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, nílùú Ikọ̀tún. Ẹ bá ti dé Ikọ̀tún.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
0: 08068216859 08068216859.
6: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ò ta fojúbà. Àwọn mi ò tiẹ̀ láwọn ò fẹ́ lògùn bílẹ̀ mọ́ ẹ mọ́ sọ bẹ́ẹ̀. Ẹ mọ́ sọ bẹ́ẹ̀ owó tí ìwọ fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìjágo ara rẹ̀ ǹjọ́ tọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé mà ní nàláìnà. Má bá a sọ pé nàláì bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú bá ti dé nta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara. Mo lóògùn kò ṣe ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
7: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún.
0: Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
6: Ìwọ láti rìn dogun fún bóyá ọ̀rìn wọ́nkú-wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà. Ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni. Ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó, bí ṣe ń rìn ni ó máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn. Bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn, kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn. Ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
7: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹ Road, Ikọ̀tún.
6: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye. Ọ̀rìn wọ́nkú-wọ́nkú, ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn. Ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú, bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú. Má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀. Tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
8: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
7: A wà ní number 20 Amoka Street, Daily Ara Bus Stop off Abaranje Road Ikotun.
1: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
6: Gbogbo adugo to ba tin gbo wa bayi, de te ma bo lodo baba agba lori ati ni dogun ni ati segbanse doran ni. Etelomi ti ba polo nsanu wa, to ba gbe wa ngbowo ka to se igbanse ni, be se ngbo mi, ba dele mechanic ni, elomi e ni le ba soro. Nítorí pé lómi ò lè náwó ságbà rẹ̀ àfi oríṣi kò sí ta ní kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgbò ara iṣẹ́ pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tọba ti rà pẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndògún apá ń romí ẹgbẹ́ kara ń romí àti gbéra gan bábá ní pàtí ìyàwó ò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní já rógun à ń gbé ní ṣùgbénìtọ̀ à ń gbé ní ṣùgbénìtọ̀ àmì rí o à ń dì má gidi mọ́ ẹ̀ka tó rìn ọlọ́ọ̀ni jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tíṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
7: Number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abaranje Road Ikotun.
6: Lọ́dọ̀ bàbá àgbà tẹnibẹ́ lójú.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
6: Ẹ tètè kọ́ lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewétegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́níbẹ́gì lójú ìlú màká oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò sọmara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pó lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọjú ara ẹ̀rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wọn àwọn tí wọ́n jù jọ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kara ń ronú ni tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
7: ní. Number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abaranje Road Ikotun.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
4: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún torí lómi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
8: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ní kẹ́ ẹ má sọ pé Ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fáìlù báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ ní bẹ́gi lójú.
6: Kí ló ń dọ̀ ọ́ láàmú? Kí ni ìwọ ti náwó náwó náwó lérí? Àìsàn agbẹ́nilówó ọlọ́run máa jẹ́ àárí. Ogun wàhálà yà ń lu pìpìpì. Àyìn tó ẹjọ́ obìnrin ń lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mò ń sọ pátá. Àwọn alẹ́ àbí wọn ò sọ̀rọ̀ ń pọ̀ obìnrin ni. Gbogbo tọkùnrin tóbìnrin ló ní tàǹsọ̀ yìí o. Ṣùgbọ́n ìwọ tó bá ń wá wojú ọlọ́run tó ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kan sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́ la lè máa fẹnu bà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ rí tó ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ pa àìsàn àtàrùn tán àbá ti bímọ máa bọ̀ sí.
7: Number 20 Amoka Street Daily Ara Bus Stop off Abaranje Road Ikotun.
6: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ ò ní sọ wá dẹni tí ó máa tiro a tó ń ṣe àòfin wọn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ tẹ́ ẹ bá ti ń rí pápá ń kú ni ẹsẹ̀.

ọmọ ìrì ọmọ wọn nílùú ìṣẹ̀mílé. Yamuyamu dá o. Èdè Òǹdó nìyẹn o. Olúmìdé Ọlálérè lorúkọ tèmi ó bẹ́ẹ̀ sì pè mí ní Olúmọ ti omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ní díẹ̀ ń tàlàbá ní òbejì mú yẹ̀bá. Lẹ́yìn ètò ọ̀rọ̀ ìkọ̀kọ̀ àbíọdún fọlọ́nṣọ́ àtẹwọ́gbàṣẹ́ o.

0: èròyà wa wo bẹ́ẹ̀ ni irú orin èwo là á tún kọ sí gbẹ̀dú lẹ́yìn èròyà wa wo èròyà máa bọ̀ ẹ wá wure èròyà máa bọ̀ ẹ wá wa dùn èròyà máa bọ̀ ẹ wá gba ìyọ̀ àìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní number 9 Ajésà Fair Close Kánsù Powerline Road Ìdímù Lagos ibẹ̀ láti ń dá bí ẹnu tá wà ń rọ̀ bí ó wè egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ń ṣọmọ aráyé lóore ló fi tọ́ kádúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n sọ tewétegbò bílẹ̀dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé RSK The Rock ẹ̀ẹ́ni dọ́lárẹ̀yìn láyéláyé torí pé iwájú báyìí lọ́pá ẹ̀bìtì wó sí ibi tá a wí la dé yìí o eegun tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá irọ́ ló wà ńbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kansùn lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọni di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tó bá rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ni 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn lè ṣe wọn number 9 Ajésà Fair Close Kánsù Bus Stop Powerline Road Ìdímù Lagos kẹ̀lé mojú ajé kò ní sọ. Egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣe é mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n. Bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò. Ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ijó sí láyé àwọn baba ńlá wa. Àwọn kì í jẹ̀jẹ̀ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mumu kú mu. Oúnjẹ òòjọ́ ni tiwọn. Ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀bìtì tàbí ti gbóró gbé kódà títí dórí omi odò tàbí tìbùlẹ̀ ohun gbogbo tó òòjọ́ ni láyé àwọn baba ńlá wa. Yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgúnmu ni tiwọn láti gbàdégbà ọ̀tọ̀ làgbo òdájí ọ̀tọ̀ làgbo ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá. Èyí ló mú wọn mọ́ gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire. Èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodò dé lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni orí fi ṣe lóore. Egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọni dákúrẹ́tẹ̀ nígbà kankan torí pé ewé àti egbò òbílẹ̀ pọ́n ń bélé ni ó sì lóhùndíwọ̀n ó ní lílò tẹ́ni kì í fi lò kọjá bó ṣe yẹ torí gbogbo wa la mọ̀ pé àpọ̀jù ohun gbogbo ẹ̀tẹ́ ló wà ńbẹ̀ kò sì lọ́tínú rárá ewé àti egbò pọ́n ń bélé ni gbogbo òjẹkújẹ òde òní ló ń ṣàkóbá fún bàbá àbejì gbogbo òmùkùmù àkókò yìí lélẹṣù lẹyìn ọ̀pá agbára ọmọkùnrin ló fi jẹ dandan fún wa láti bá ewé àti egbò ìbílẹ̀ ṣe múlẹ̀ bó ṣe wà gẹ́gẹ́ láyé àwọn baba ńlá wa. Ó wà lórí igbá káàkiri ọjà ó wà káàkiri àdúgbò kọ̀ọ̀kan ó sì wà lórí àwọn òǹtajà pẹ̀lú àwọn ìṣòwò àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n. kò sígbà tá a lè lò nígbà kú gbà tí rí bá dérí orí pápá ká lè fakọyọ gẹgẹ bó ṣe yẹ níwájú ààbò kò sí wọn rárá owó rẹ ò fani lápòyà pọkú lowó ẹni atakere iyọ dùn ni ẹni ìfà òtọ́ sí ní pé ní àràámù ẹni tí ọba wọn débẹ kò lè mọ bó ṣe ń lọ àtẹkànlẹ gbọngbọngbọn ìjẹrìí ayé nìjẹrìí ọrùn ọrọ ẹnìkan ní jẹrọ bó bá di tọpọ ènìyàn ó dòdodo ọrọ ṣùgbọn ẹ mọ gbàgbé àyẹwò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífó ogun ẹtẹwo làpàlàpà ẹ gbìyànjú ẹ wò lónìí kẹ ẹ lè já mi nírọ torí pé òpùrọ ènìyàn ní pẹlẹrí òun wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun yán ṣe ẹ gbàgbé pé ṣùkù leegun àgbàdo ká sọrọ kó rí bẹẹ ni iye ẹdá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture. Egbògi kejì ni wọ́n pè ní Terminate Prostate. Wọ́n sọ lórúkọ Gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn. Tòyìnbó ti Yíbò pẹ̀lú Haúsá. Ojú kékeré lọ̀pọ̀ ènìyàn fi ń wò ó ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yé wọn pé nǹkan ńlá ni. Ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn. Ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni Nánjó lọ̀rọ̀ tiẹ̀ tó bá lókè tán ní búyàyàyà. Ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé iná ti bọ́ sínú aṣọ. Torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀meje láàrin òru kílẹ̀ ò tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì. Bí tọ̀ bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yẹ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ̀ ti ń jáde kí ènìyàn tó délé ìtọ̀ àkíyèsí ṣe pàtàkì. Bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ. Torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa mánéèjì ẹ̀ là ń gbọ́ kò ṣeé báwí kò ṣeé wòsàn ẹ ṣàmọ́ kì í mọ́lẹ̀ ẹ máa kì í mọ́lẹ̀ títí dọjọ́ ọkú. Ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹbọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì Terminate Prostate. Wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n ó tó lù ú lóǹtẹ̀ gbà. Bọ́ bá léwu lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú lóǹtẹ̀. Gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀. Egbògi ìsétọ̀ ìtọ̀ àtọ̀jù atọ́kùn wàhálà ìlera Terminate Prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa. Ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jó ní fàìfàì bí ata. Kò bójú mu kéèyàn ó tàn tán kítọ̀ ó tún máa ru sínú àwọ̀tẹ́lẹ̀ ni. Kò dáa rárá kítọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata. Kò bójú mu kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Ìtọ̀ ò gbọ́dọ̀ máa jáde ṣeré-ṣeré kọ́ máa dáwọ́ dúró ọ gbọ́dọ̀ máa da ìyá ni. Ìtọ̀ ò gbọ́dọ̀ máa kìlọ̀ kọ̀tì bí oyin tàbí ẹlẹ́rìn dòdò. Bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọ́dọ̀ ní àwọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọsàn àti funfun nẹ́nẹ́. Ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀. Torí náà ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àwọn ládẹ́ẹ́dẹ́. Ẹ tètè yan Terminate Prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè já mi nírọ́. Ẹ mọ́ gbàgbé pé onírọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ mọ́ wà ní jìnnàjìnnàjìnnà. RSK The Rock Venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 Ajésàfẹ́ Close Kánsù Powerline Road Ìdímù Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 0802-948-1838 lẹ́ẹ̀kan sí 0802-948-1838 tàbí 0704-886-6422 0704-886-6422. Egbògi kẹta tí ń jáde nílé iṣẹ́ ara yìí ni Kataglanco. Èyí wà fún ààbò ojú lọ́wọ́ gbogbo kọlùkọlù tó lè sọ ní di ta ń wọlé tabi ko gode osan lowo eni olohun dakun mo so wa so okun aye e kuku mo pe oju lo bara oju le so ara oju bare lede ni faari pin eyi lo fi je pe o nbo loke o nbo lodo afi ka tete de awon de afi ka mura si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo mo gun ni pin nigba kankan bo ba nri be onilo abojuto oju ogbodo mo somi yala yolo ni gbogbo igba to ba nri be onilo abojuto oju ogbodo mo roni gorogo to ba wona tabi awo to ba nri be abojuto se pataki o oju ogbodo mo se pin ni gbogbo igba to ba nri be o nfe abojuto oju to sadede lepo ba baji loju orun abojuto lo nbere ilana lilo kata glanco na wa ninu pali re ba ba ti sa gege bi ologun dandan ni ko so didun fun ni mu e mo gbagbe kata glanco aboju lo wa fun lowo awon basije arun pelu aisan ti gboju lowo eni alaye lilo re wa ninu pali re ko si yo eni kankan sile to mode tagba todo pelu arugbo atomidan lo wa fun e ma ranti pe opolopo wa lanwu to le sakoba oju wa bi apere otona lati lo awo oju elomi o le bani loju je otona lati sumo television ati computer gbagba gbaju bo se ye lo otona lati wo television ati ero computer fun akoko gboro lalai dide die otona lati mo kawe ninu okunkun atawon wa mi be ta foju kekere wo ṣugbọn ti won ni ipa gbugbu ipa odi lori oju wa eyi lo fi se pataki fun wa lati ni egbogi atata ti nje kata glanco e mo gbagbe opuro eniyan ni sago seyin ikakan soso awon egbogi atata meteta ta kasile won yi nbe ni gbogbo oja fun wa lori ate esi lanfa ni ati ra won ta ara ta jade ile ise won RSK The Rock Venture ni number 9 Ajisafe Close Kansu Powerline Road Idimu Lagos alakoko ni atekan le gbangban bi nkan agbara omokunrin ba kere ju ojo ori e lo ko si wahala bo se dasi bo se dakole ojora ni arobinriku abise kan sun lo e lo fokan bale ekeji ni terminate prostate apoju to le meje le mejo laarin uru iton tani ni dibi omi ata o nse ni moto ni seju iseju abi wakati e lo fokan bale iketa ni kata glanco alaabo oju oju tin sojojo to fe re lede ni e lo mokan bale e lanfani ati pe ile ise RSK The Rock Venture sori ero bani soro 0802-948-1838 tabi 0704-886-6422 0704-886-6422 wani lu alagbata yake jadu ule Nigeria be ba fe je alagbata nibi kibi te ba wa e pe awon ero bani soro won yi fun ekunrere alaye 0802-948-1838 tabi 0704-886-6422 inu yin o dun pe se be e ni kabamo pe se be ile ise RSK The Rock lo nki yin pe alaafia ara gbogbo wa ko ni dibaje lai lai
1: ìtọ́jú tó pinye ń bẹ lọ́dọ̀ àwọn babawa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tòde òní láti wà ní ìlera pípé.
2: Ilé
1: se Al Salam Herbs and Solutions. Se gbogbo aye mo si abẹ ni Alago Limited. Ni won se dide pelu se iwadi jile nipa tewe atebo. Fun eyi ke yi wosan ninu ago ara. Won se toju apoju ora. Kokoro nu eje. Ako iba. Jedi tabi ako jedi. Ona baye si suru eso igbe awo. Itoju omode ati agbalagba. Fun eni to ti se ayewo arun kan tabi omiran. E ma mu esi ayewo medical report bo ni Al Salam Herbs and Solutions. Se gbogbo eni mo si abẹ ni Alago Limited. Kile se won wa ni 18 Masalaji Street. Half Market Street. Somonu Lagos. Edu elo won ni 0803-395-1629 tabi 0802-369-1910 Kesu bi ilera re to dego Kesu Lugambi Abeni Alago Limited.

ìlú kan bẹ tí wọ́n ń pè ní Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́. Àgbẹ̀dúdú orí òkèlé Èrúwà, ẹ̀yọ́ ọmọ Èrúwà tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀ka alẹ́ o. Èrúwà ni bàbá Yẹmísí, ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ni ìyá Yẹmísí. Àtọkọ àtìyàwó àti bàbá àtìyá ẹ̀ wọ́n ní Happy Home wọn jà láti àárọ̀ dalẹ́ rí. Wọ́n ju mẹ́rin lọ, a kì í kàmọ̀fọ́ lọ́mọ, àmọ́ àárín ni Yẹmísí wà. Níwọ̀n bá gbágbára wọn ṣe mọ, wọ́n rán àwọn ọmọ yìí nílé ìwé. Obìnrin méjì, ọkùnrin méjì. Yẹmísí náà ṣetán ní Poli Ìbàdàn ló ti ṣetán. Gbà tó ṣetán, ó wá Sékò lọ́dọ̀ fámìlì wọn kan ló dúró sí níbẹ̀ ní Korodú. Wọ́n pe àdúgbò yẹn nígbẹ̀rígbẹ̀, ibẹ̀ ló ń gbé. Tí wọ́n bá sọ pé ọmọbìnrin ní àárọ̀ kùtùkùtù ọjọ́ ayé, Yẹmísí arẹwà ni. Ọlọ́run fún ní ẹwà tọkùnrin le sọ pé eléyìí ọ̀dà. Nígbà tó ṣetán tó wá sí Korodú nígbẹ̀rígbẹ̀ tó ń gbé ńbẹ̀, ó nílé iṣẹ́ kan tó ti ń ṣiṣẹ́ tó jẹ́ private company. Ṣé mọ̀ pé lẹ́yìn tí ọmọ bá farabalẹ̀ tó kàwé tàbó kọ́ṣẹ́ tó ṣetán, ohun tó kù náà ni pé bí òun náà ṣe dá ilé ara rẹ̀ ní pé ọkùnrin ni tóun náà fi wà nílé ọkọ tó bá jóbìnrin. Láti 2017 tí Yẹmísí ti dé sí Korodú, kì í ṣe pé àwọn ọkùnrin yìí pé kódà tó fi mọ́ orí Facebook wọn jọ gbádùn. Ṣùgbọ́n àṣekó tó kúrò níbàdàn lẹ̀mí gàrú pride ìgbéraga ló ti wà nínú ìwà ẹ̀. Nígbà tó tún wá dé Korodú 2017-18, gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń pè é ṣe ló ń wò wọ́n tẹ́ḿbẹ́lú, ló ń wò wọ́n bíntín. Kó sì tó ṣetán nílé ẹ̀kọ́ gíga Apuli ti Ìbàdàn, ó ti ń súnmọ́, ó ti ń wo ọgbọ̀n ọdún, ó ti ń wò lọ́ọ̀kan. Ẹ̀wọ̀n Nàìjíríà, àwa tá a bá lọ́mọbìnrin ẹja fún wọn lẹ́kọ̀ọ́ tó yè koro.

láti 2017 ìyẹn tó ti dé korodu tí MEC ti dé korodu ló ti ń fọkùnrin sako ó fọkùnrin sako títí títí tó fi pé 30 ọmọ ọgbọ̀n ọdún ó pé ọmọ ọgbọ̀n ọdún ní 2021 ó ṣe 30 years of age ibi tó ti ń ṣiṣẹ́ wọn dá dúró ńbẹ̀ ó sì ń ṣiṣẹ́ ńbẹ̀ nígbà tó yá ilé iṣẹ́ yẹn ní ẹ̀ka sí abẹ́ òkúta wọ́n transfer Yemi sí wọ́n promote ẹ̀ pé kọ́ lọ manage ọ́fíìsì wọn tó wà lábẹ́ òkúta ìyá rẹ̀ ń pè é bàbá ń bí pé bó wá ni báyìí bó wá ni báyìí àbúrò rẹ̀ obìnrin kan wá ṣèyàwó ní 2022 àbúrò rẹ̀ obìnrin òun ló fi jẹ́ pé òun nìkan ló ṣọ́kù nínú ẹbí wọn tí ò tí ì lọlé ọkọ tí ò tí ì ṣèyàwó nígbà tó wá di 2023 lọ́rẹ́ ìyá rẹ̀ kan wá sọ fún un pé kí ló ń ṣẹlẹ̀ sí MEC ó túmọ̀ sí ń lọ sí 35 years ọmọ yìí mọ̀ ń dàgbà kí ló ń ṣe nílé nísìnyí ìyá MEC nítò kò yé òun náà o òun àti bàbá rẹ̀ mọ́ ń bilé rẹ̀ o ṣé ọ̀rọ̀ ọkùnrin ni àbọ́kùnrin ò pè ọ́ ẹ jẹ́ kí n sọ kinní kan fún wa lálẹ́ yìí lórí ètò yìí ṣé ẹ rí ẹlòmíì kì í sọ̀rọ̀ ti Yemi sí yìí nìkan o ohun tí wọ́n ń fún ẹlòmíì àájò tí wọ́n ń fún ẹlòmíì kó lọ lò fúnrara rẹ̀ náà ní ń bàjẹ́ bí wọ́n ti ń fún un ní ń bàjẹ́ bọ́n ṣe ń fún un ló ń bàjẹ́ bọ́n ṣe ń fún un ló ń bàjẹ́ yóò wá máa sọ pé ọ̀dọ̀ ẹni tóun ná ọ̀dọ̀ wòlíì yẹn àáfàá yẹn babaláwo yẹn kò mọṣẹ́ bí bẹ́ẹ̀ sì rèé ìwà ọwọ́ rẹ̀ ní ń ba gbogbo ohun tí wọ́n ń fún jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ arábìnrin bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹlòmíì ìgbà tó di 2024 ni a Yemi sí àti Yemi sí ọba mu Yemi sí jáde ó ti wá ń di pé wọ́n ti ń rí níre pé kò fẹ́ níbùjókòó wọ́n ti ń rí níre pé ó ti fẹ́ dìgé eléèrà kì í ṣe pé kò rọ́kùnrin tí wọ́n bá ti jọ rìn fún bí oṣù mélòó kan wọ́n tún jàtúká látara àgbéraga ìyẹn fẹ́ni tó bá jàjàgbà fún kì í gbà tí wọ́n bá kọnu sí i yóò ní rárá tí wọ́n bá ní afẹ́fẹ́ ọ̀nì yóò ní rárá gàrí pọ̀ ìgbéraga yìí kọjá bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí jáde láti 2024 wọ́n káàkiri ọ̀tọ̀rọ̀ gbogbo ibi tí wọ́n ń lọ ọ̀tọ̀ ni tí wọ́n ń rí nígbà tó wá di inú oṣù kẹjọ august 2025 nípa kíkáàkiri nípa àìmọ́dákẹ́ nípa pé bó wa tún ní báyìí ibo la tún lè lọ gbo nìkan tó yà sí tí wọ́n ń gbọ́ rédíò táwọn tó ń gbọ́ rédíò tún sọ fún wọn pé àwọn gbọ́ ń pa bàbá báyìí àwọn gbọ́ ń pa ìyá báyìí àwọn gbọ́ kinní kan báyìí bó lẹ ṣe fẹ́ ṣe ìdí nìyẹn nínú oṣù kẹjọ ọdún 2025 lọ́nà wa ní pé tó ọyá ẹ̀rìn báyìí ni wọ́n fi wá rìn síbi tádùn àwọn ti gbà nígbà tí wọ́n débẹ̀ gbogbo ohun tí wọ́n ti ń sọ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ sí ohun tí wọ́n gbọ́ kí ni wọ́n gbọ́ òun ni pé wọ́n ní kí Yemi sí kó lọ rẹra rẹ̀ lẹ̀ pátápátá kó lọ rẹra ẹ̀ sílẹ̀ nípa aṣọ wíwọ̀ kó rẹra ẹ̀ sílẹ̀ nípa ibi tó rìn sí kó rẹra ẹ̀ sílẹ̀ nípa ọ̀rọ̀ sísọ kó rẹra ẹ̀ sílẹ̀ kódà fóònù tó wà lọ́wọ́ rẹ̀ ó tún ti pọ̀ jù wọ́n tún sọ ọ́ débẹ̀ fún un pé kó rẹra ẹ̀ sílẹ̀ kó lè ba pàdé adé orí ẹ̀ pé iwájú dà ẹ̀yìn náà sún wọn ìyẹn ní inú oṣù kẹjọ ọdún 2025 kó tó di pọ́ mọ́ lára kí ẹ̀mí ìgbéraga yẹn ó tó fi ilẹ̀ ọ̀pẹ o inú oṣù kẹwàá ọ wá pàdé arákùnrin kan october 2025 bó ṣe máa ń ṣe náà ló tún ṣe sí arákùnrin yẹn ọ̀gá iléeṣẹ́ ọ̀gá abiṣẹ́ kan sì ni arákùnrin tá à ń sọ yìí ọjọ́ kan lọ wá sọ fún mi ọlọ́run ló ní pé kíyẹn ó gba nọ́mbà àbúrò rẹ̀ jọ tó lọ sílé wọn àbúrò Yemi sí nìyẹn máa ń bá sọ̀rọ̀ àbúrò Yemi sí lọ́wọ́ lọ sọ fún màmá wọn pé wọ́n ìní báyìí báyìí báyìí báyìí báyìí àǹtí Yemi sí wọ́n mà tún ti fẹ́ lùsì ẹnìkan ìyá Yemi sí bá múrò lọ fà lọ́wọ́lọ́wọ́ ló wá mú un jáde pé ẹ bóun bèrè sí ẹni báyìí ẹni báyìí ṣé ọ̀nà wà ń bẹ̀
tó wọn àtọmọ ilé fẹ́ra wọn tọ́nà bá ti wà ń bẹ̀ ọyá fúnra mi ní ń pè mí ní inú oṣù kọkànlá ìdí nìyẹn o tí wọ́n fi ṣe introduction ní February 2026 ni wọ́n ṣe introduction ẹmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ló ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá tí ò mọ̀ pé ìwà ọwọ́ òun ni ò jẹ́ ká dúró àwọn ó ti gbà arábìnrin tá à ń sọ yìí yẹmi sí ó wà nínú ó ti fẹ́ra kù báyìí ìgbé ayé àlàáfíà lòun àti ọkọ rẹ̀ ń gbé kódà wọ́n ṣèyàwó lọ́dún yìí wọ́n ti ṣe introduction ẹwà àtijọ́ yìí ẹ ṣí ọjọ́ orí ẹ̀ ẹ pé ó ti lọ́jọ́ lórí àwọn nǹkan wo nìwọ náà là kọjá kí ló rò pọ̀ fà á ara ń ta àfìgbétò ìkàlẹ̀ yẹra rẹ wo kọ́mọ̀jẹ́ wọ̀ gan lọ́ ń baṣẹ́ jẹ́ wọ̀ gangan la jágùn ẹ jẹ́ kí n máa fele.

0: tó wọn ní igi dánigbó ọdáwọ tẹ eégún lójú adé afúnwá sílé ọmọbìnrin ìtẹpó pátápátá légún daṣọ borí ààbò tán lò ṣàbòdì ìgbín àṣẹwélé tẹrútọ ọmọ nírópa kà láṣọ ẹka alẹ gbogbo ọmọ nàìjíríà gẹgẹ bí ìṣe wa mo tún ti láǹfààní láti gbé ìyẹ ọṣun àsùnkẹ ìfàgbèmí ti fàṣẹ omitúnmiṣe láyé mọ wọn sí. Ìyá ń bẹ ń bí àwọn ọ̀rọ̀ bíi méje mẹ́ta tí gbogbo ọmọ Nàìjíríà tán ti ní kí n béèrè lọ́wọ́ ìyẹ ọṣun omitúnmiṣe màá bí wọn lálẹ́ yìí àmọ́ ká tó tẹ̀ wájú èyí ẹ bá ń dárúkọ yín kan lè mọ̀ pẹ́yìn lẹ́wà ń bí fún ọmọ Nàìjíríà.
1: Ẹ kàlẹ́ gbogbo ọmọ Nàìjíríà, orúkọ mi ni ìyẹ ọ̀sun omitúnmiṣe àsùnkẹ ti fàṣẹ ìfàgbèmí.
0: Èyí Ọlọ́run ti ń fún yín lókun àtagbára látọdún ẹ̀ wá tẹ́ fi ń dàbí ọmọdé tẹ́ fi ń dàbí ọmọ jòjòló Elédùmarè ọba ò ní padà lẹ́yìn yín o. Àwọn ọmọ Nàìjíríà ní kí n bèrè lọ́wọ́ yín pé kí ni wọ́n ń pè ní ṣàwárí táyé mọ̀ yín sí tẹ́ bá ti wà lórí agbagbe rédíò báyìí ẹ mọ̀ sọ pé kí wọ́n ṣàwárí ara wọn kí lẹ rò débẹ̀.
1: Ìtumọ̀ ṣàwárí mo ní kí kálukú ṣàwárí ara rẹ̀ ẹ̀rí eégún kan ní bẹ́ẹ̀ lẹ́yìn ni tí wọ́n ti patì ọmọ ro àrọ́mọdọ́ ọmọ tí ò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ ṣùgbọ́n tá a bá ṣàwárí débẹ̀ tá a bá bàbọ̀ eégún yẹn ó ṣeéṣe kẹ́ni náà mọ gòkè lọ orí lásán ló fẹ́ bọ ni tó yẹ kó bọ ẹlòmíì alẹ́fà gbogbo rí nbìkan tó yẹ pé agbọ́n nìkan ló yẹ kó fi bọrí àtàdùn tí ó sì rọ̀ náà lọ ìní ìtumọ̀ ṣàwárí òṣàkan ní bẹ́ẹ̀lẹ̀ bàbá yín ni tí wọn ò tiẹ̀ sì mọ́ rárá a máa ru ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó bá ṣàwárí ara rẹ̀ débẹ̀ tá a bá ba bọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà lọ.
0: Ó túmọ̀ sí pé nílànà tí ìṣẹ̀ṣe tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ni kéèyàn ó ti ṣàwárí ara rẹ̀ torí pé ẹlòmíín ná owó àná dànù síta ọ̀tọ̀ ni tó yẹ kó ṣe ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe é fún un ni ìyá yèyé ọ̀sun àsùnkẹ́ omitúnmiṣe fi mọ́ ń tẹnu mọ̀ pé ṣàwárí ara rẹ̀ ó ṣeéṣe kọ́ jẹ́ pé o nílò láti ná òbítíbitì owó ó lè jẹ́ àádùn ó lè jẹ́ àtàrí ó lè jórógbó ó lè jẹ́ kókópa ni tó o nílò láti ṣe nìyá ń sọ o ẹ tí wọ́n á jẹ́ ń bèrè báyìí yèyé ìlú tá a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà owó ìwúrò anamanaye oníkálukú ní ń wá lójoojúmọ́ kí ni wọ́n ń pè ní ṣíṣe ajé kí ni wọ́n ń pè ní òṣòlẹ̀ yèyé so possible so ṣeéṣe kéèyàn ṣe ajé sínú ilé.
1: Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Nàìjíríà kéèyàn ní ajé kó jí láàárọ̀ ajé dàbí orísun ọmọ Nàìjíríà ni gbogbo ibi tó bá ti wà tó jí tó gbájì ẹ̀ mọ́ra ajé egungun ní sàn kí n rí ṣe lónìí o kí n rí tajé ṣe o kò dìgbà tó bá fún un lẹ́ran ajé ìgbẹ́jẹ́ èèyàn ajé ìgbẹ́ àǹkankan gbogbo tí bá ń jẹmọ́ bí ẹyẹ ntọ́ bá le èmi yèyí omi tún mi ṣe èmi èkì bá wọn ṣe o ṣùgbọ́n tó bá lájẹ́
0: ní àwọn funfun yìí
1: kó gbé kó fi ṣàdúrà láàárọ̀ bẹ́ẹ̀ ni òṣòlẹ̀ tẹ́ wá béèrè ọ̀nà ọ̀nà ló ṣòlẹ̀ kó tó mọ ṣòṣòlẹ̀ náà kọ́kọ́ wọ ibi dànù òṣòlẹ̀ wà téèyàn lè ṣe téèyàn sì mọ̀ rí ṣe tí ò ní ọwọ́ tí ò lẹ́sẹ̀ ẹnu tí ò ní nǹkan kan tí ò dánú rárá tá a sì ṣe fún yàn tí ọmọ lò ọlọ́tí wà ọlọ́sẹ̀ wà ó ní gbogbo nǹkan wà téèyàn ọmọ lò
0: tí
1: ó rí tajé ṣe tí ó
0: tọ́nà ọ̀la
1: tọ́nà ọ̀la tó kó lẹ́gbẹ́ olójijì.
0: Ọ̀dà ẹjẹ́ ń tún wá bèrè báyìí àwọn èèyàn máa ń sọ pé ọ̀dọ́ yèyé ọ̀sun àsùnkẹ́ omitúnmiṣe èrò ti máa ń pọ̀ jù téèyàn bá lọ bẹ̀ èèyàn ò ní rí ìyá ìwọ̀n ní jéèyàn orí ọjọ́ wo àsìkò wo làwọn èèyàn lè láǹfààní àti rí yan.
1: Ní ọjọ́ Tuesday gbogbo èèyàn ni mo máa ń dá lóhùn ọjọ́ Monday kò ṣiṣẹ́ torí pé èèyàn gbọ́dọ̀ ní sinmi fún ọkàn rẹ̀.
0: Ọjọ́ wo wà lọ́jọ́ ọ̀sẹ̀.
1: Ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ Wednesday ni òbítíbitì òru máa ń wá.
0: Ṣé lọ́jọ́ Wednesday yẹn lòmíì ń bọ̀ ó fẹ́ ṣọ̀ṣẹ̀ ó sì fẹ́ rí yèyé wọ́n lè rí yín.
1: Bẹ́ẹ̀ni
0: aago mélòó lọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́jọ́
1: Wednesday. Aago mọ́kànlá ṣaago méjìlá torí àwọn tí mo kọ́kọ́ fẹ́ dá lóhùn ẹ bá tètè dé ní fi máa jẹ́ bí aago méjìlá ká tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹni tí wọ́n gbọ̀sẹ̀ tó wá gbàdúrà nu gbogbo àwọn òrìṣà ẹlòmíì máa bọ gbogbo òrìṣà yẹn yí kánjọ ọsẹ tọnu ó sì sì fún.
0: Ìyá wa ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè yín sí ẹ gbọ́ o gbogbo ọmọ Nàìjíríà yèyé ọ̀sun àsùnkẹ́ omitúnmiṣe ń bẹ ní orí Ebola ní Ògòlòǹtó ní Kòròdú ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé tẹ́ ẹ bá ti ń wọnú Kòròdú báyìí ẹ bèrè pé bo ni wọ́n ń pè lọ́gòlòǹtó ẹ bá ti dọ́gòlòǹtó ẹ sọ pé ẹ ń lọ sọ́dọ̀ yèyé ọ̀sun àsùnkẹ́ omitúnmiṣe ìyá ẹ jẹ́ ń bí báyìí ẹ bá ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ná.
1: Nọ́mbà mi ni 080 371 491-30.
0: Ẹ̀yà mi lẹ́ẹ̀kan sí.
1: 080-371-491-30.
0: Mọ̀mọ́, àwọn kan fẹ́ kọ́ṣẹ́ ọ̀sùn, wọ́n fẹ́ fi ìkòkò lílẹ̀. Àwọn náà fẹ́ mọ dálejò lóhùn, wọ́n ti jíṣẹ́ fún wọn káàkiri káàkiri. Ṣé ẹ sì ń kọ́ àwọn èèyàn ní sí ọ̀sùn yìí?
1: Èrò pọ̀ rẹpẹtẹ tó ń kọ́ṣẹ́.
0: Ókè, lọ́wọ́ báyìí.
1: Lọ́wọ́ báyìí.
0: Àwọn èèyàn tún lè wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí èsì èsì pé ọlọ́dún mẹ́ẹ̀dọ́gbọ̀n ọlọ́dún mẹ́ẹ̀dógún.
1: Yóò fi sùúrù ṣe o. Kì í ṣe à ń kọ́ṣẹ́ lóṣù mẹ́fà. Téèyàn bá kọ́ṣẹ́ lọ́dún mẹ́ta, á mọ̀ pé ń gbàṣẹ́. Bẹ́ẹ̀ bá kọ́ṣẹ́ lọ́dún méjì, á mọ̀ pé ń ríṣẹ́ sí.
0: Ìyá wa, àwọn òòṣà kan wà tó jẹ́ bíbọ, orí bíbọ, ọba àtàlà bíbọ, ògún bíbọ, ọya bíbọ, sàngó bíbọ. Àwọn tó bá fẹ́ borí, ṣé kán máa bọ̀? Àwọn tó bá fẹ́ tẹfá, ṣé kán máa bọ̀?
1: Kí wọ́n mọ̀ bọ̀. Títí ẹ bá jẹ mọ́rí bíbọ, a ní pé kọ́ bọ̀ sùn. Bí tí ẹ bá jẹ mọ́ sùn, a ní pé kọ́ bọ̀ ọba àtàlà. Ọba àtàlà wa bíbọ sì ni, ìdájí là mọ́ ń bọ. Tó bá jẹ́ pé ọba àtàlà lásán lọ fẹ́ bọ, ìdájí mi. Tó bá jẹ́ pé oníyẹn lọ fẹ́ bọ, tí ò lépo, tí ò níyọ, tí ò ní àtijọ́ tijọ́ tijọ́. A bọ́ fún ọ, tọ́nà ó sì là fún ọ gerege.
0: Ìyá, a bá jọ tí ẹsẹ̀ girigirigirigiri táwọn èèyàn pọ̀ tó báyìí. Ó dàbí pé ìṣẹ̀ṣe yẹn ó yí eyín jù. Ẹ̀yin máa ń lọnú ẹ̀ gangan. Ẹgbọ́n tẹ́ ẹ sọ ní ìsìn. Ẹ jẹ́ wá bèrè báyìí. Orí bíbọ, ajé ṣiṣẹ́, àti kéèyàn fẹ́ fi kòkó ẹgbẹ́ lílẹ̀. Ṣé kì í ṣe pé mo bèrè owó ńlá ńlá gọbọi?
1: Níwọ̀nba níwọ̀nba ni torí pé tí mo bá lé ni. Iṣẹ́ ìyá mi, babaláwo ni bàbá mi.
0: Kì í ṣe pé mo bèrè mílíọ̀n mílíọ̀n.
1: Rárá rárá.
0: Ìyá, nípa ti ṣàwárí ara rẹ, àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀nà àbáyọ, wọ́n ń rówó, ṣùgbọ́n àìsàn kan àti kejì ọ̀jẹ́ wọn ó gbádùn. Ṣé wọ́n lè wá?
1: Wọ́n lè wá. Orúkọ Ọlọ́run náà la pè. A sì bẹ̀rẹ̀ lọ́wọ́ fá, torí Ọlọ́run ló ní ká máa dáfá.
0: Ìyá wa, omi tá a sọ̀rọ̀ ń pa rẹ̀ níjọ́sí. Àwọn èèyàn ti wá ń rà á, kódà wọ́n ti ń rà á, ránṣẹ́ sókè òkun. Ẹgbẹ̀rún méjì péré ni nígbà náà, torí pé ó bọ́ sásìkò ọdún. Àwọn èèyàn wá sọ pé ṣé bàmọ́ ṣẹ́gbẹ̀rún méjì náà wọ́n ó tún wá tà báyìí ni. Èmi sì ti bá yín sọ̀rọ̀ pé ẹmújì ó kọjá ẹgbẹ̀rún márùn-ún. Káàdì táwọn èèyàn ó fi rí yín, kí wọ́n lè mọye tí wọ́n mú lọ́wọ́ tí wọ́n bá ń bọ̀. Káàdì yẹn di ẹgbẹ̀rún méjì, torí pé káwí káfọ̀ káfọ̀ káwí, gbogbo nǹkan ló ti gbówó lérí. Ẹ̀yin sì rí èyí sì ẹ̀ rọrùn láti rí kíákíá báhùn. Ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé káàdì tí wọ́n fi rí yín tí wọ́n kọ̀kọ́ gbà ó di 2000, ó di ẹgbẹ̀rún méjì.
1: Bẹ́ẹ̀ni, káàdì ẹgbẹ̀rún méjì, kódà láti ọdún tó ti lọ láti ń ṣe ẹgbẹ̀rún méjì. Owó òwòsẹ́ ẹgbẹ̀rún méjì. Ṣùgbọ́n omi tẹ́ ẹ fẹ́nu kan yìí.
0: Ẹni ká mọ̀ sọ̀rọ̀ rẹ̀ mọ̀, mo ní ẹjẹ́ á sọ̀rọ̀ rẹ̀. Láwọn tó fẹ́ jàǹfààní ẹ̀ pọ̀.
1: Wọ́n ń rà ránṣẹ́ sókè òkun. Àwọn èèyàn ń kó kẹ̀tíkẹ̀tì ni tí wọ́n sì rí pé ibi tí
0: ìyẹn omi atura yìí.
1: Omi atura yìí, ibi táwọn ro kan omi ìdè kò lè ṣiṣẹ́ dé, ó ṣiṣẹ́ kọjá bẹ̀.
0: Ìyá wa, àwọn èèyàn fẹ́ pè yín, ẹ bá ń pe nọ́mbà yẹn.
1: Nọ́mbà mi ni 080-371-491-30.
0: Ẹ dákun, ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí.
1: 080-371-491-30. Tẹ́ ẹ bá pè mí, tọkùnrin bá gbé PA mi ló gbé.
0: Ẹ fọkàn yín balẹ̀ pé tọkùnrin bá gbé PA. Ẹ súnmọ́ bí ọya, ẹ pe nọ́mbà yẹn kẹ́ ẹ sì tún pe nọ́mbà míì tí wọ́n lè pè.
2: 090-72-84-3484.
0: Ẹ yá mi lẹ́ẹ̀kan sí.
2: 090-72-84-3484.
0: Ẹ̀yin ọmọ Nàìjíríà, nílé lóko lódò lẹ́yìn òdi, ẹ ti gbọ́ o. Wọ́n lẹ́nu nìkan láti gbọ́ pọ̀n ẹni ọlọ́fà láti gbọ́ mọ̀tá. Yẹ̀yẹ́ ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe. Tí rọ́bà lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí ń lòótọ́ bà. Nínú ìṣẹ̀ṣe àwọn wọ̀nyí ti pẹ́ tí èyí sọ̀rọ̀ ọgbọ̀n ọdún, tí èyí sọ̀rọ̀ ogójì ọdún. Abẹ́rẹ́ tó lókun dì ní kọ́ ọ̀tọ̀ lọ. Yẹ̀yẹ́ ọ̀sun àsùnkẹ́ omi tún mi ṣe wà ní orí Ebola, ògòlòǹtò ní Kòròdú. Nọ́mbà yìí ni kẹ́ ẹ pè tẹ́ ẹ bá ń lọ. Ẹ mú ẹgbẹ̀rún méjì lọ́wọ́ tẹ́ ẹ fi gba káàdì. Ẹ sì gbìyànjú owó lọ́wọ́ kó má bàa dẹ̀tì. Tí wọ́n bá yẹ lọ yẹ bọ̀, tí wọ́n yẹ wò, tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe, ẹ lè rówó tẹ́ ẹ fi dẹ́pọ́sìtì. Ìyẹn ni òfin ní dẹ̀tì o, má sanwó lọ o. Yàtọ̀ sí 2000 ẹgbẹ̀rún méjì owó káàdì. Nọ́mbà yìí ni kẹ́ ẹ pè 080-371-491-30. Lẹ fi bá wọn sọ̀rọ̀. Omi atura wọn náà bá wọn ní, torí pé àwọn tí wọ́n ń rà ọmọ tí wọ́n rí. Ẹ kú kalẹ̀, òun lá sùn. to aye toto aye kamara eku dede akoko yi e mu la lati so fun wa pe atokun eto aye toto aye kamara won wa legbe mi nbi e ba ndal ko yin lekun rere fun Nigeria
2: ki gbogbo ero lu fe eto kamara ka ki gbogbo agba laye emi na ni o Alhaji Ibrahim Adesola re mu ti en pe ni akamara
0: baba oye te je po die e ba da ko bi meta bi merin be
2: eh are ni mo je fun gbogbo akiri re mo pelu ijebu otun ba mu ludun fun gbogbo ile idogo nile ye wa mo tun je kini won fun gbogbo pedepede lori radio at television euni lo yo alaafin atebe lo
0: be ni baba eseun akamara day kini o sele ni June 11 odun yi
2: a se ma akamara day sugbon todun yi yo kenu idi ti o fi kenu ni pe ai awo igba ta tin babo obi iloko ogoji odun ta ti wa lori ategun le to tumo si pe ma fe bi awon eyan lati sipa awa ti sipa na won de lo to ba sipa ila gbe emi ti sipa bo le se gbe mi gbe mi ran tele gbagbe mi na ni pe nti n ba n fe ke se fun mi angbadun angbadun yi e dakun e je mi lo gbadun ara mi orun ti mo le gbagbadun ara mi na ni pe ki n pe yi ke si je mi njon
0: baba angbadun yi aye ti gbadun yi eyin na fe gbadun aye e ko ni baje e o ipele meta ni akamara todun yi wa pin si ogoji odun te ti wa ni industry yi ati ifami eye dawo yan jankan jankan lola ati ikowojo fun studio yin la yan jankan jankan baba bo la won eyan se wa e ba mo Nigeria soro ojo wo ni ibo lati se awon elere olorin tin bo e ba yan fa awon Nigeria
2: e seun awon abaniya tori mani aye mo fi nbu ni ni ta ba nso nipa kamera kamera o ko ti mo ni ti olorun ba mi ti o je ko baje fun ogoji odun e ri pe ise nla ni olorun ni ki se awan gbadun ya gbadun akamara gbadun akamara sugbon sibe sibe nko ojo kokanla osu kefa odun yi ni 11th June le to sima ojo kokanla osu kefa odun yi ni
0: ojo alamisi
2: ojo alamisi lo bo si
0: ni mo lati se
2: enu ogba tun gba lati se ni

òní ọ̀dà ìyá níwẹ̀.

0: so giri ni tori iba meje ko ai nkan se neju agbo letile are etile gba won mu mara ni oro yagba yakin bi na bi omi oro sokutu wowo e ma gbagba o wi pe ile ise fin international alias babayisa awon ni se onigbo wa eto yi ile ise band fm ibe lati ndo 92.9 ibe ni egbe se mo yi ko eh ta le oni ya kolombo po ja mo ti mo kolokun omo baba tin be leleru okun ogbe mi lo mo takiti lo sa mo tataye mo to wa talakan laka mo se lakan laka bi odo gbe ngbagbe mi lo a je pe gbogbo gba jokejojo kejo bayi ta ba ti to pade ara wa to do ni pe ki akora wa ko si meje ju pe ka ma dupe lowo olon lo a to ba jaye lo olon alagbara giga obibira bi ekun oko awon oke oko so oko aje oko mi de je ki baba laji bataye ajiba to de orun la ni kan soro maji obiti biti ola alagbede orun pari ola pari eye o fa si aye o fa si atonu babalade olubara biti okitiri biti ajipojo kudo dada tirida o dada tirida olodumare oba baba bolonja eje agbalonga tekibir
1: to ti deniyan alokan ni fe fun asun da
0: ha ojo kejo ojo kejo amo gbadu eto yi mo smo wi pe tale oni e tori eko kan tabi ekeje kan be ṣùgbọ́n kó tó di pé wọ́n tẹ̀síwájú torí pé ẹja gogi láti ìsàlẹ̀ kó lè bá àrọ́ ni lọ́rùn dẹ́dẹ́dẹ́ ibi pẹlẹbẹ náà là á sì ti mọ̀lẹ́ jẹ bẹ́ẹ̀ bá ráwọn ọ̀kan jọ èèyàn wọn ni ẹjẹ́ káwọn jẹ́ ń bi gulutu torí ìbálejò ọba àdé ìwọ̀ra labádébẹ̀ láyé àtijọ́ àwọn bàbá wa fẹ́ràn ẹnì kejì gẹ́gẹ́ bí ara wọn ni nọ́mbà bàbá isáre ẹ̀yìn ní nǹkan kankan ti ń jẹ ń lọ́kàn kọ̀dá kéèyàn wáyé bí aláìwáyé kọ̀dá kéèyàn mọ̀ fi gbogbo gbà pé ha ọlọ́run oh God ní gbogbo gbà nǹkan búkú ni why me ní gbogbo gbà nǹkan búkú ni àníkọ̀rọ̀ ti ẹnu ògo gẹ́gẹ́ káyè rí ó tò bá yàn yòókù ti ń tò ọ̀sẹ́ni tí ò móríire wálé ayé èèyàn ni ọ̀jẹ́ ni mi rántí orin ti ẹ ń pé èèyàn ni ọ̀jẹ́ o ebe èèyàn ni ọ̀jẹ́ o ọlọ́run ọ̀dẹ́ nìkan kọ́ mọ́ ní láàrí ènìyàn ni ọ̀jẹ́ o mo mọ̀ pé ẹ̀rí àǹfààní kan tàbí èkejì kọ ẹ̀rí jẹ bẹ́ẹ̀ bá kọ ẹ̀rí jẹ ẹ̀kọ́ nọ́mbà yìí lẹ̀ nọ́mbà bàbá isa ni 08054276137 08054276137 àti 08139682421 ẹ sì lè lo 08148256032 àti 08181713350 08181713350 àwọn nọmbà tẹ lè fi pe bàbá isa awikonko lójú ọlọrọ rèé ìwọnba àṣẹjú tó ọba fi pè wọn mo mọ pé yóò fún ọ láyọ gbogbo tó ti ń wọ ojútùú sí tó rí ọ̀nà sí pé nọmbà yìí mo mọ pé ọ̀nà àbáyọ yóò yọ ọlọ́run ni o torí pé ohun gbogbo tí bá ń ṣe é ṣe bàbá isa ní bí n bá ń tú tó ń tú bí n bá ń dè tí bá ń dè èmi náà kọ́ kí n mọ̀ ọlọ́run ni ìdí náà sirantali musta kíìmọ̀ afinimọ̀nà lọ́lọ́run.
2: wọ́n dé o ó ti tí ọmọ mi lùsìtì bàbá yíṣà arúgbó lójú ọlọ́rọ̀ ẹni bá sọ fún wọn kẹrù ìwọ̀n tí ó fi tanná lọ́mù kájí awẹ́kẹ́wà gbò máa gún máa lọ ló bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ ọlọ́run ló fún wọn ṣe o ilé tó wọ́n là á tún kọ̀ ọ̀nà tó dínà á tún là bí mọ́tò bá bàjẹ́ ọ̀dọ̀ mẹkáníìkì lọ́rọ̀ kan gbọ́rọ̀ ẹ̀dá bá kolúkú musu àdúrà ló nílò ogun kò lè lele kápá ọlọ́run kan o kábà ni bẹ́ẹ̀ lọ́n lórí ọ̀rọ̀ ìgbésí ayé ẹni pẹ̀lú agbára rani agbára àjogún bá tún bẹ kéè bàbá yíṣà ilé ló béwé ilé ló bégbò ó kéwó kẹtùmọ̀ ó tún jẹ́rì fọ́pọ̀lọpọ̀ àṣírí láti fi sọmọ ara yín lóore abájọ tọ́pọ̀ àwọn tọ́lọ́run ti lò wọ́n fún fi ń padà wá dúpẹ́ bàbá yíṣà wà ní nọmba 41 ògúnrombi street ìdímù láti ìdímù bọ́sọ̀ ẹgbùn ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá ẹ sọ fọ́lọ́ ọ̀kadà pọ̀ lọ bàbá yíṣà lẹ̀ lọ tàbí kẹ̀ pé wọ́n sórí 08054276137 08054276137 ati 08148256032 08148256032 Philly International alias Baba Issa Olorun ni fun won se.